wọ́n ti wá yarí pé kò sí pé nìkan kó padà bọ̀ for the fourth time. Mi ò mẹ́ni tó kọ́ wọn ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o. Ṣé bẹ́ẹ̀ mọ ibi tán ń pè ní customary court. Kìí ṣe kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ náà máa ń pè wọ́n. Ilé ẹjọ́ tí wọ́n ti máa ń yanjú gbọ́ngbọ̀n ògbọ́n tó bá ṣíyọ láàrin lọ́kọ̀láya ni. Torí pé in most cases wọ́n lè má tú wọn ká ńbẹ̀. Lẹ́nu kan wọ́n ti sáàvù àǹtí niwe. Wọ́n wá ti ní kí wọ́n pàdé ní Thursday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí. Dádì ni ìyẹn ló le rọrùn so that tí wọ́n bá ti ní kóníkálukú máa lọ àwọn akàn lè ní àǹfààní àti ṣe another wedding.

rí ẹ̀yin tẹ̀ ń bèrè fún matchmaking. Sweet for me, ṣe mọ̀ pé ó ti ń lọ bí ẹ́písòdù mẹ́rin márùn báyìí tẹ́ ẹ ti ń kọ pariwo matchmaking sí mi létí. Mo gbọ́ yín o, mo gbọ́ yín dáadáa. Kò mọ lẹ̀ iṣẹ́ ọbẹ̀ tẹ kò ṣàn. No call my phone, I'm out of office. Kìí ṣe pé etí mi di rárá. Dádì tó pè mí ní àárọ̀ àná, ṣe pé ó ti di àná ni Monday báyìí. Mo gbọ́ yín o, mo gbọ́ àlàyé yín o. Ṣùgbọ́n ṣe mọ̀ pé pẹ̀lẹ́ la fi máa ń pàmókùrò pẹ̀lẹ́. Tí n bá sọ pé pẹ̀lẹ́ la fi máa ń pàmókùrò pẹ̀lẹ́, ó yẹ kó ti yé yín.

ṣe rí gbogbo nǹkan tẹ́ ń béèrè fún yẹn. Nígbà tí àwọn ọ̀gá wa bá fi oríkorí fikùn lukùn tán.

0: gbogbo ẹyin tẹ sọ pé feminist ló yẹ kí n jẹ ṣe rí pé tí náà jẹ ẹ rẹ rí jọ ọmọ gẹ wájú. Kẹ́ ẹ pé mi tí mo jẹ́ atọ́kùn ètò kẹ́ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan àwọ́ wàá gbé kalẹ̀ àná ń bẹ́ẹ̀ fún àwọn èèyàn wa láti gbọ́ tí wọ́n sì gbà wá lámọ̀ràn lórí ẹ̀.
1: Lọ́kẹ́lẹ́ ayọ́nà fún gbogbo ayé pẹ̀tẹ́lẹ́ tàwọn ológun jẹ.
0: Ẹ lọ pariwo ètò àgò láàjèsé tí àwọn èèyàn. Ẹ pariwo ẹ̀ sétí ọkùnrin, ẹ pariwo ẹ̀ sétí obìnrin, ẹ pariwo ẹ̀ sétí ọmọdé, ẹ pariwo ẹ̀ sétí àgbàlagbà. Ìdí tá a fi pe ètò yìí ní àgò láàjì ni wípé ooru àjì náà ló máa ń wáyé. Látìgbà tó ti wá lálẹ́ wù láti ìkànnì ọmọlúàbí ló ti ń so èso rere.

ṣàrí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọkùnrin bá ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn obìnrin bá ṣẹ̀ nínú ìgbéyàwó kọba tó ni wá kó dárí ji kó wá wa ni o. Torí pé onílé ní lọ́wọ́ àlejò dì sẹ́rù lọ́rọ́ márèèjì o. Ó ní ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti

wọ́n ní máa bèèrè lọ́wọ́ àwọn pé jọ ọmọ léèbó ló pè wọ́n yẹn náà ọmọ ìlú bo ní ẹ̀nà dádì ẹ̀ àti mọ́mí ẹ̀ what are they up to as in kí ni wọ́n ń ṣe ṣe are they into business àbí they are out of the country. To me, those questions are stupid ones. Okay, wọ́n láwọn ṣe ọmọ dáadáa àwọn máa dá wọn lóhùn politely pé à ń bẹ́ẹ̀ ni dádì àwọn wọn ní furniture kini company àwọn náà ná máa ń ṣe fúnra wọn mọ́mí àwọn àwọn into business wọn ní shop tó ń ta ọjà. Ẹjọ́ ṣé àrùn nìyẹn. Èyí táwọn náà fi ń ṣọ́rọ̀ ajé tiwọn nìyẹn náà tí wọ́n dẹ̀ fi rán ọmọ wọn nílé ẹ̀kọ́ gíga fásitì ẹ jẹ́ ká kí wọn pé wọ́n kú iṣẹ́. Ọ̀pọ̀ ẹlòmíì ló jẹ́ pé olówó ni wọ́n ti wọ́n tó rọ́mọ rán nílé ẹ̀kọ́ gíga fásitì nígbà tí ọpọlọ ọmọ ń dọ́ta.

àǹtí yẹn ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìfẹ́ àìṣẹ̀tọ̀ tó ti ìfẹ́ òótọ́ tí ọkọ àwọn ní sáwọn táwọn náà ní sí.

0: ajo.
1: Wọ́n ní wọ́n pò yí àárín àwọn àti ọkọ àwọn bíi kí ìjà ọ̀bẹ́lẹ̀ káwọn mọ́ padà rí ara àwọn fẹ́. Látàrí kí wọ́n ṣàmọ̀ sọ pé infact níbi tí a wà ní Manchester ń bí báyìí infact o ní láti rántí Rọ́lákẹ́ o rántí Rọ́lákẹ́ for example ni o o máa ń bèrè ẹ̀gan infact o ti di computer engineering bí báyìí and she's doing well and àwọn jàgbàjàgbà báwọn.
0: Àwọn kan dé agbẹ́dẹ gbẹ́yọ̀.
1: Wọ́n ní ọkọ àwọn dẹ̀ fẹ́ràn àwọn wọ́n á fẹ́ tó jẹ́ pé ijọ́ tó bá fẹ́ bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù á fẹ́ káwọn jọ wà papọ̀ kọ́ lè ba mọ̀ wípé òun ní ẹni tó ń fẹ́ràn ẹ mọ̀ something like that.
0: Ìgbà tó dé ló nígbà ń lò. Àsìkò tó dé ló nígbà ń lò.
1: Lẹ́yìn táwọn parí ilé ẹ̀kọ́ gíga fásitì.
0: Ó jíjọ ló fẹ́.
1: Mọ́mí wá fẹ́ withdraw ọkọ̀ àwọn kò Nàìjíríà lọ sí ibi tán wà lọ́hùn-ún UK.
0: Jó táwọn yọ̀ fi ń jó. Ẹyẹ tó má bá kọ̀wé ke òkó sí nínú igbó.
1: Wọ́n ní ọkọ̀ àwọn wádà ń mọ̀ ẹ́ pé kí ló dé? Ẹ̀yin wà lọ́hùn, dádì wà lọ́hùn, bọ̀dá wà lọ́hùn, àǹtí wà lọ́hùn, kóun náà tún máa bọ̀, òun ò wá o. Òun ẹnìkan gbọ́dọ̀ wà ní Nàìjíríà, nígbà tí ṣe pé bẹ́ẹ̀ náà síbi àwọn sí. Ilé wà ń bí, gbogbo nǹkan wà ń bí. Ẹ̀yin gan àwọn bísínẹ́sìs yín kan tó wà ń bí àwọn làwọn mójútó. Kí làwọn òun tún fẹ́ wá ṣe lọ́hùn yẹn? Òun ò wá. Wọ́n fi 6 months fa ọ̀rọ̀ yẹn kán tó rí yanjú. Wọ́n nígbà yẹn ni mọ́ mi ó mọ sọ pé ṣé torí ọmọ yẹn. Ọkàn sọ pé rárá torí ẹ̀kọ́. Òun nǹkan tóun decide fúnra lára òun ni kí ló dé tẹ́ mọ̀ sọ pé ọmọ kankan kọ́. Òun ò wá síbẹ̀ yẹn. Gbogbo àwọn awá wà ńbẹ yẹn kí ló ṣẹlẹ̀ òun ò wá. Our mother in laws. Bó ti wù kan kàwé tó tán bá fẹ́ ṣe sínkù wọn. Ẹ rí wọn mú.

0: wọn ni làwọn bá wọlé àdúrà àtàwẹ pé ọlọrun mọ gbà mí o bó òun ó ṣe ronyún ní láàrin o ọsẹ márùn ọdọwọ rẹ o.
1: Tàwọ̀gbẹ́jọ́ tàwọ̀gbẹ́jọ́
2: bóyá kájọjọ́
1: pọnkì jújú tẹ́lẹ̀.
0: Wọ́n ní bọ́kọ àwọn òpin àwọn ò sọ pé àlàyé àwa o mọ̀ bọ̀ mọ̀mí ti sọ pé káwọn tó lọ làwọn fẹ́ gbọ́ ipe oyún ti dé o.
1: Ìhà ń sọ pàdé o.
2: Ìjọya.
0: Wọ́n fọmọ ọlọmọ ní stress torí kíni ná.
1: Ìbírí tún ti di o.
2: Ìjọya.
1: Súnmọ́ mi tẹ̀wọ̀ gbájọ́.
2: Ẹ̀bùjọ.
1: Pátákó.
0: Wọ́n lọ́lọ́run dẹ̀ ṣàánú àwọn dẹ̀ rí oyún yẹn ni. Mọ́mì tún wá lójú inú àwọn ni wọ́n kọ́kọ́ gímọ̀ gan bí a máa ìdíyà bí mo ṣe fẹ́ lórí you're a very good girl.
1: Aṣàgbo wà bá mi jọ.
2: Ẹ̀bùjọ.
1: Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù.
2: Ẹ̀bùjọ.
0: Ẹ̀yin gẹ́ndà mímí ẹ̀kọ́ yín oṣù gbọ̀tẹ́yìn bàbá mi dánrú ẹ̀ wò.
1: Ọkọ ìyàwó ṣíṣokòtò sókè.
2: Ẹ̀bùjọ.
0: Ọgbà dé ṣókò dé. Màá dẹ̀ display ẹ̀ fún wọn.

0: wọ́n wá padà sílùú òyìnbó tí ẹ ti wá wọ́n wá mọ́ mọ́nítọ̀ báwo ni bébí mi ṣé ó ń kíkì ṣé ó wá ókè eventually àwọn bímọ yẹn láyọ̀ àtàlàáfíà. ṣe mọ̀ pé àkọ́bí ọmọ gbogbo ẹbí ni ó parapọ̀ kó ọmọ yẹn. bó ní gbà ṣe ń morúkọ wá tálẹ́yìn morúkọ wá wọ́n morúkọ wá nílé tí àwọn náà nídìílé ìyàwó wọn ní màmá bá ní àwọn ohun náà sọ orúkọ yìí wọn sọ pé mọ́mì mi ni ta ló sọ orúkọ yìí dáàdì mi náà fi ránṣẹ́ orúkọ ti ń pọ̀ jù bẹ́ẹ̀ yẹn. gbogbo àwọn bọ́dí ìtìntì mọ̀mọ́ nínú.
1: bàbá kan bẹ.
2: bàbá olómi.
1: bébí kan bẹ.
2: bébí olómi.
0: ókè.
2: bọ́lá.

ìlú òyìnbó ńbẹ náà ni wọn ṣètò òsìnkú sí. Mọ́mì wa decide pé kán ma bọ̀ ní Nàìjíríà padà kán wa pé torí infact wọ́n ṣá ti lọ lọ́lọ́ nǹkan ṣá ti pọ̀ ńlẹ̀ kán ma bọ̀ Nàìjíríà padà. Àwọn fẹ́ fọwọ́ rọrí kú sílé.

wọn ní iṣẹ rí gbà tí wọn ti wá dé báyìí. Bí ìgbà tí ìnira dé ni o. Báwọn bá ti wá gbé gbá àwọn ọmọ gbé báwọn bá ti gbá àwọn ọmọ gbé. Àwọn ní washing machine tá à ń fi máa ń fọṣọ. Wọ́n ní wọ́n wàá máa yẹ ṣẹ́ẹ̀tì ọrùn ọkọ àwọn wò báyìí pé irú aṣọ wo ni ó ṣe wá dọ̀tí báyìí. Aṣọ tó yẹ pé mọ́ àwọn iron ẹ̀ ó gbẹ tẹ́kí. A máa sọ pé wa ní láti gba ọmọ ọ̀dọ́ ó dà ń pápá ìyàwó ẹ̀ yìí ò ránṣọ́ ò mọ̀ dẹ́ sọ́ ò.

0: wọ́n ní táwọn bá ṣe bẹ̀ ń gbà mí tó máa ń mọ sọ pé no this is too salty. Ìgbà míì wọ́n lè ní máa gíga. Ìgbà míì wọ́n lè ní omi ti pọ̀ jù nú ọbẹ̀ yìí.
1: Olólùfẹ́ bẹ̀yà ọjọ́ wọn máa ṣe náà
0: ni. Mo ní báwo lẹ̀yìn náà ṣe ń ṣe bẹ̀, wọ́n ní àǹtí àwọn ń ṣe bẹ̀ dáadáa, àwọn mo bẹ̀ ṣe kó dà gan. Káwọn kí n jẹ́ káwọn fi voice note ọkọ àwọn kan káwọn fi káwọn play ẹ̀ fún mi kí n gbọ́. Nígbà tó play voice note ọkọ wọn sọ pé my dear ọbẹ̀ dídí ijó ẹ̀ ni mo fẹ́, ó dùn gan, mo fẹ́ kó tuntun sí i.

0: thermometer.
1: Wọ́n ní bọ́dí ìtì tó máa ń fún àwọn, wọ́n máa ń jẹ́ káwọn mọ̀ wípé àwọn kì í ṣara àwọn. Ṣùgbọ́n àwọn ọmọ méjì táwọn ti bí fún wọn yẹn, wọ́n fẹ́ràn àwọn ọmọ àwọn táwọn bí. Wọ́n fẹ́ràn ọkọ àwọn. Ṣùgbọ́n bó ṣe máa ń ṣe sí àwọn, ó yàtọ̀ gédégédé.
0: Àrẹwà fẹ́ló kọ mi lẹ́nu.
1: Wọ́n ní eléyìí tó tiẹ̀ wá ga jù mẹ́ ni pé ṣàdédé ni wọ́n ní látòní lọ. Àwọn làwọn mọ sí ọbẹ̀ táwọn mọ jẹ nínú ilé.
0: Fẹ́fẹ́ jùlọ jọ pé mi wá wá wá. Jákindé bẹ̀bẹ̀ bí kájọ wá jẹ kájọ ara.
1: Èmi ò tí ì délẹ̀ Gẹ̀ẹ́sì rí o, ká má parọ́ torí ìjọba àwọn tí ọba sàánú mi. Wọ́n ní láti mọ sọ pé nílẹ̀ Gẹ̀ẹ́sì lóòótọ́ nǹkan pọ̀, but you don't just eat meat just anyhow. Báwo ló ṣe máa fẹ́ sáàfù oúnjẹ, wà á mú ẹran méjì, wà á mú ẹja méjì, wà á mú tọ́kí méjì, wà á ṣe kíni. Kí ló dé tí èèyàn bá ṣiṣẹ́ tó jẹ́ olówó, kò gbọ́dọ̀ máa náwó yẹn náà yàfùyàfù. Àwọn ọmọ àjọbẹ̀rí náà máa ń ṣe yánmọyànmọ́ bó ṣe ń ṣe yìí.

0: wọ́n láwọn ti lọ ṣàlàyé fún mọ́mí àwọn rí pé bí ìyàkọ̀ àwọn ṣe máa ń ṣiṣẹ́ mọ́ wọn ni mọ̀mí àwọn sọ pé àánú mọ́ mú mára ọkọ mi. ó wá dijọ́ kà wọ́n sọ fún mọ́mí àwọn pé tẹ́ ẹ̀ bá dìde sọ́rọ̀ àwọn yóò àwọn ò ní láìkẹ́ o. wọ́n ní wọ́n dẹ̀ lọ bá mọ́mí wọ́n ní wọ́n dẹ̀ ní mọ́mí ọmọ yín ẹ̀mọ́ láàrin ìyá sí àwọn náà sọ pé ọmọ yín ọmọ mi ni ẹ wo ọmọ tèmi ẹ ní láti tréni ẹ̀ tẹ́ bá rí pé ó ti ń gọ́ àṣírí láwọn ibì kan o. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn ń ṣe fún ọmọ tiwọn náà pé kì í ṣe pé ìjàmbá wo ọmọ yín àwọn láìka ọmọ yín gan o. mọ́mí àwọn dẹ̀ gbàjẹ́ bẹ́ẹ̀.
1: ìjọ ìjọ délé àwọn lọmọdé tó fún wọn láṣọ kọrẹ́ẹ̀tì o.
0: wọ́n wá dá wọn ní àwọn ní ọ̀rẹ́ kan tímọ́tímọ́ tó jẹ́ ọ̀rẹ́ àwọn.
1: ìrèmọ wàhálà àwọn bèbí iléṣe nìyàn léṣe.
0: wọ́n níyẹn ló wá pe àwọn sẹ́yìn pé ìyá akọrẹ ìnídìí mòrò ni o.
1: àwọn bèbí iléṣe nìyàn léṣe.
0: mòrò gidi.
1: àwọn bèbí ilé kùlùbọ̀ púpọ̀.
0: wọ́n náà wá dáhùn pé mòrò wọ́n sọ pé ṣáìsì wọn wà bàjẹ́.
1: ilé táwọn ohun ọba máa nílé ká.
0: tó wọ́n sáré fún wọn mòrò bíi méjì mẹ́ta tí wọ́n sáré lọ jókòó síbi kan kí ló ṣe wọ́n.
1: délé táwọn ohun ọba máa nílé ká.
0: tó bá dẹ̀ sọ pé wọ́n fẹ́ fúnyàn ní mòrò. I only want to explain what tomorrow is. ẹ mọ̀ kì í ṣe kéèyàn kan gbáyàn lójú nìkan ni mòrò máa ń bá dé o.
1: ìwà bá mi jó ìrọ̀rùn níjọ́ jẹ́ lè ta
0: ẹ̀wọ̀. mòrò mi máa ń bá bí ògùngù eku dé. mòrò mi máa ń bá bí kí wọ́n da omi lálẹ̀ lórí tiles.
1: ìrọ̀rùn níjọ́ jẹ́ lè ta ẹ̀wọ̀.
0: mòrò mi máa ń àkúfọ́ ògò tí wọ́n ti lọ tó wá máa ń yí pọ̀ mẹ́wé dú mòrò mi máa ń bàdé.
1: ìyàwó sún ṣòkòtò sókè ọkọ̀ ìyàwó sún ṣòkòtò sókè o.
0: mòrò mi máa ń bá west kenji carnival dé. tí wọ́n ó sòrò lé fúnrú ìyá akọ bẹ́ẹ̀. mo wá bí wọ́n lè rí pé irú mòrò wo lẹ wá san yẹn gan-an. wọ́n ní àwọn ò tiẹ̀ wá mọ̀rú mòrò táwọn lè fún because wọ́n ti chọ́ọ̀kì àwọn gan-an àwọn afẹ́ fún wọn mòrò. a tún ti rí àwọn obìnrin kan tí wọ́n ti mọ̀ sẹ́ẹ̀tì ara wọn jọ tílẹ̀ bá mọ́ láàárọ̀ la tí wọ́n ti mọ̀ pè mí pé ọ̀rọ̀ àwọn obìnrin lẹ wá ń sọ ní kinní tẹ wá ń ṣe tó bá dẹ̀ jẹ́ táwọn ọkùnrin yẹn ni ẹ múra sí ẹ mọ̀ sọ tàánú tàánú eléyìí tá à ń sọ yìí náà kọ́ ṣebí tàánú tàánú náà la tún sọ eléyìí náà a lè fẹ́ kí ìyá jẹ jẹ́ńdà wa náà ní eléyìí náà mi ì fẹ́ kẹ jẹ́ ká máa wà bias. ìyẹn lèmi ò fẹ́ ìyẹn ni mi ò fẹ́. ní báyìí ní ìsìn báyìí wọ́n ti ń kọ́ Uma yẹn pé kó fún ìyá akọ rẹ̀ ní mòrò tó gbóná. mo yinwọ́n yinwọ́n títí títí pé mòrò yẹn ẹ jẹ́ ká wà very careful because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mòrò yìí sìn kó mọ̀ jẹ́ pé ẹ kàn lọ dìgbà jùlù mọ̀mọ́ lọ́jọ́ kan ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o.

0: wọn.
1: Ṣé kí wọ́n fún mọ̀mọ́ ní mòrò jẹ ni? Àbí kí wọ́n kúrò nílé kí wọ́n fi wá àtúnṣe sọ̀rọ̀ yẹn. Torí ọlọ́mọjà dáràn gbogbo àwọn mòrò tí mo kà lẹ̀ lẹ́ẹ̀kan àwọn mòrò tí ó dá ni o.
2: Ọmọ Nàìjíríà lápapọ̀ wọ́n ti jó wa.
1: The very first first set of mòrò tí mo sọ kò dá o.
2: Ìjìnà jù ú yú my friend.
0: Ìdè hàlà.
1: Okay, 070-6949-3000 tàbí 070-144-75-770.

0: Hello, ẹ káàárọ̀ sá o.
1: Ẹ káàárọ̀ ma.
0: Yes sá, orúkọ yín bolẹ̀ ti pè wá sá.
1: Olúwàfẹ́mi ló ń pè láti UI.
0: Olúwàfẹ́mi láti UI.
1: Ṣé ma ń pọ̀ lọ́yọ́ níjọba ma?
0: Àmì sá, kí ni ṣíṣe báyìí o?
1: Mi mọ wá ìdáhùn ọjà ọkọ̀ yìí, mi máa ní lọ́wọ́.
0: Mo ń gbọ́ yín. Hello. Hello. Ah, ẹ ní láti pè wá padà.

0: àwọn múrò tó jẹ́ pé èyàn ó padà gbẹ̀san rẹ̀ wà kéèyàn mọ́ lọ bẹ̀ rárá.
1: Ayé tuntun, ayé máa le. Kíláàsì máa ṣayé ìsì o.
0: Hello.
2: Karo.
0: Ẹ káàárọ̀ sá, orúkọ yín bolẹ̀ ti pè wá.
2: Dennis lórúkọ látàkó wà nígbàdàn.
0: Kí lẹ pè é, Dennis?
2: Fidelis.
0: Fidelis, okay. Láti.
2: Àkóbọ̀ nígbàdàn.
0: Láti Àkóbọ̀. Go ahead, sir.
2: Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán nísìnyí, ìgbà nípò yẹra díẹ̀ nígbè yẹn. Ó gbọ́n pọ̀ tí ìyàn lè lò. Ó lè sọ wípé yẹ kó ṣàlàyé fún ọkọ rẹ̀ pé kó kúrò lé fún ìgbà díẹ̀. Yẹ ìyá dẹ̀ padà sí ibi tó ó ti wá. So kókò sọ pé kó ṣe bí ìgbà tó jẹ́ pé bá ń bàjẹ́ pé àwọn ọ̀rọ̀ ti rí bó ṣe rí nísìnyí o. Ẹ ti níyàwó méje nígbà mi padà sí pé bàbá tètè ni kó lẹ kúrò lé fún ẹ̀yìn wáyé. Sọkọ wáyé.
0: A ní láti pè wá padà o, ọ̀gbẹ́ni Fidelis. Torí pé ọ̀nà tí wọ́n ń gbà ṣàlàyé pé kí ó máa yẹra lé temporarily, ó ní àwọn kankan tí wọ́n ń sọ tó dẹ̀ máa wúlò.
1: Bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti kọ́ ọmọ ẹ̀ṣẹ́ sọ.
0: Madam, mo mọ̀ pé ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Láti kọ́ ọmọ ẹ̀ṣẹ́ sọ.
0: Àwọn ẹ̀gzámpù mórò tí ọ̀rẹ́ yín mú wá yẹn, ẹ má ṣe o.
1: Ayé tuntun, ayé tuntun.
0: Mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, mo bẹ̀yìn ni o, ẹ mọ̀ dán wò rárá rárá. Torí pé tí àlọ́ bá lọ, àbọ̀ ń padà bọ̀ o. According to Nte sọ fún mi, you have two boys. Ṣe rí pé àwọn mórò ṣe rí pé kò lè work. Kò lè work.

0: àwọn soft moro tó lè tún nǹkan ṣe ó pọ̀ jántirẹrẹ.
1: inú balẹ̀ sọ
0: moro slang ni o n tó ń pè ní moro ni ìbáwí alágbára. ìbáwí size by size. tẹ bá gbọ́ tẹ́nìkan sọ pé màá dẹ̀ fún ẹ moro ó bóyá o lè fẹ́ fẹ́ ṣe yín kankan nìyẹn. àwọ ọ̀dẹ̀ kí ẹ̀ǹkọ́rẹ́jì ìwà burúkú lórí ètò yìí. irú Mariam ní ìsìn ó ti ń ṣe tí mo lè fi fún moro.
1: ènìyàn fẹ́ ní fọ́rọ̀ o.
0: bí kéèyàn náwó ọgbà jù sí pa.
1: ayé ayé ayé ayé tàwa o ayé gba pẹ̀lẹ́ o.
0: àbúfẹ́ jẹ moro ni.

Okay, 0706949 3000. Look, pari yen. 0701447570. Dr. Adetumabi. Àwọn obìnrin máa ń pinpoint yín báyìí ni o, tán bá ti ń bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Wọ́n máa sọ pé Dr. Adetumabi yẹn, wọ́n dẹ̀ máa ran kankan, wọ́n máa sọ pé kìnìkan, ó tiẹ̀ tó ti last week. Obìnrin kan ń bá mi sọ̀rọ̀ níjọ́ Ṣẹ́gun Tuesday ní nǹkan bí aago mọ́kànlá lọ lù láàárọ̀ kùtùkùtù. Ó wá ní kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kí wá ni Dr. Adetumabi yẹn mí láti máa sọ pé tóbìnrin kan bá ti kó lọ, tó bá tún wá kó padà, á mú ẹ̀mí èṣù kan wá, tó bá tún ti wá lọ, tó bá ń padà bàbá ẹ̀, á wá kó àwọn ẹ̀mí èṣù yẹn lọ́pọ̀lọpọ̀. Mo ní bó ṣe rí ni dọ́kítọ̀ ń sọ, bó ṣe rí náà ń sọ, ẹni yé ní ẹ́ ti mọ̀ pé wọ́n láìka àwọn obìnrin rárá. Mo ní ẹ̀lò ẹ káàárọ̀ ohun ètò ìyẹn rí pété.

0: ẹ̀yin mother-in-laws wa a yóò yọjú onú pọ́ọ̀tì ọbẹ̀ ìyàwó mọ́ bó lẹ́yìn ti wá. Èyàn ó máa sọ fún ọmọ ẹ lójú ìyàwó ọmọ ẹ pé ọmọbìnrin kan wà níbì kan ń béèrè ẹ ra àwọn ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́. Tẹ́ bá ti rí pé ẹ gbìyànjú títí títí pé kọmọ yín ọmọ fẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ ó ti wáá fẹ́ eventually ẹ lọ wá ìfẹ́ dandan wá tẹ́ fi fẹ́ràn ọmọ ọlọ́mọ tọmọ yín lọ fẹ́ yẹn ni o. Ọ̀rọ̀dọ̀ rárá wa ò ṣe rí pé gẹ́ndà tó gẹ́ndà lájọ́ ń fà báyìí. Irú eléyìí ni wọ́n ń pè ní obìnrin lọ́tọ́ obìnrin torí pé ńgbà tí ìyá kọ́ bá ti gbógun ti ìyàwó ọmọ ẹ̀. Tàbí tí ìyàwó ọmọ náà sọ pé kú bi tí ìyá kọ́ òun ọ́ gbà. Ṣé ẹ ti rí pé gẹ́ndà tó gẹ́ndà nìyẹn. Ọ̀rọ̀ kan ti ẹ̀ ń bẹ tá à ń yanjú lọ́wọ́ lábẹ́nú. Ṣé ẹ ti ẹ̀ rí obìnrin eléyìí ó fònà gàwá ti ẹ ni. Ó fònà wá láti inú ilé ọkọ rẹ̀. Ó fo ìnà wọnú ilé bàbá rẹ̀. Ó wá kú ònú inú ilé bàbá rẹ̀. Ó wá wọlé sínú ẹbí ìyá rẹ̀. Ó wá ń fẹ́ máa lọ da inú ilé ẹ̀yìn ọmọ tó jẹ́ pé ọmọ àwọn gender mi ṣá.
1: Alágbálẹ̀ lára wà ń rìn jẹ́jẹ́ ló náwó yàn sẹ́.
0: Hello. Yes, sir.
2: Ètò
0: ní sa o, orúkọ yín.
2: Orúkọ tèmi ni Ọjí ọmọ wẹ̀.
0: Ọjí ni.
2: Láti United States of America.
0: Ilé a ti mọ.
2: O lágbára.
0: O lágbára.
2: Ẹjọ́ tó lọ, Móró àbí kílẹ̀ ń pè é.
0: Móró.
2: Báwo lọ ṣe máa ń lò?
0: Èmi ò mọ alákòbálẹ̀ èmi ò mọ bá ṣe ń lo Móró bọ́ wọ́n ṣàní Móró wà ṣá. Àwọn ọkùnrin náà ń lo Móró fóbìnrin tó bá gbà lójú gbà ṣé bá sọ pé màá fẹ́ Móró gbòòs ó fún ní ìfọ̀jú olóyìí nìyẹn Móró kan nìyẹn náà. Ìbáwí ìbáwí burúkú ìbáwí alágbára ìbáwí ọ̀nà ìka ni wọ́n ń pè ní Móró.
2: Ẹja máa rọra.
0: Àtọ̀ kí gbogbo ọjọ́ máa rọra àtàkùnrin àtọ́bìnrin.
2: Ẹ wá sọ fún mi sí gẹ́gẹ́ bí ìkọ́tẹ́ yìí náà sọ ọmọkùnrin ni ìyá yìí náà bí kalẹ̀
0: báyìí.
2: Irú tó wà lọ́kùnrin ni sóbẹ́ lọ́kọ̀ sí fọmọ tiẹ̀ náà.
0: Òun kọ àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n ń kọ pé kó fún ìyá ọkọ ẹ̀ Móró òun kò tí ì fún ìyá ọkọ ẹ̀ Móró jẹun ẹ má ṣì wá gbọ́ o. Àwa ti ń rọ̀ wọ́n pé wọ́n gbọ́dọ̀ dánwò. Wọ́n ní trust nínú ìkànnì ọmọlúàbí ni wọ́n ṣe wá. Ó má dé bẹ́ẹ̀ àwa náà ti ń sọ́kẹ̀ tó pè wọlé. Wọ́n ń dé bẹ́ẹ̀. Àbí ayé tá a wà. Ó yá kí wá lè fẹ́ sọ lórí ìyàkọ yìí báyìí nísìnyí.
2: Ọ̀rọ̀ ìyá ọkọ yẹn, kẹ́lí kọ́lọ̀ kó ṣàánú fún wa, ẹ̀yin obìnrin náà bí lọ tóbìnrin.
0: Me like your Jim West Larry. Gbogbo ala fe kule si obirin lorun last week ke omo lo omo bo ira omo luwa bu mi le obirin lo ti wa ni yunu le oko ti e bayi pelu wala ya ko omo luwa bu mi le. Hello.
2: Hello ma.
0: Yes sir.
2: E
0: se ogbeni Mosuru Kilani lati Sabo. Suru lo ma se.
2: Ami.
0: Ona yi won lokan pada. Wa le ma se dada somo Olorun. Ami.
2: Yes.
0: E seun.
2: Ami to

0: ọrùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mami àti bàbá tó ń gbò mí láàárọ̀ yìí ojú òní tìyín o mo gbàdúrà aṣọ ẹ̀gàn àti ìtìjú tí ayé gbé kalẹ̀ lọ́dún yìí ayé òní gbé wọ̀nyí o gbogbo ẹni tó ń sàmí ayé òní fi pàṣán fún ọ lóúnjẹ mo gbàdúrà lórúkọ ẹni tó láyé àti ọ̀run àánú ọlọ́run yóò ṣiṣẹ́ lórí yín gbogbo ìrìn àjò àyànmọ́ tẹ máa rìn láyé ẹni sunkún níbẹ̀ o mo gbàdúrà lónìí káàánú ó sọ̀rọ̀ fún yín ẹni tó da ayé àti ọ̀run yóò gbéjà yín jà ní gbogbo ọ̀nà tẹ́ bá ti yà sí ẹ lọ bá àánú pàdé àánú júdà yóò jáde sí yín ẹ ó ríran lọ́wọ́ ọlọ́run ọmọdé yóò sàánú yín àgbà yóò sàánú yín ọkùnrin yóò sàánú yín obìnrin yóò sàánú yín bẹ́ẹ̀ ló máa rí mo gbàdúrà lónìí ìrìn àjò yín ò ní nira o ó ti ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apatẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúò lórí òkè lọ́jọ́ monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa bẹ́ẹ̀ ṣe wá ń sàmì yìí ara ò ní ẹnà yẹn bẹ́ẹ̀ ṣe ń sàmì yìí ọfà ò ní bà yẹn gbogbo ètò tí ó kùnkùn ṣe nítorí yín ọlọ́run ó yí dànù gbogbo májẹ̀mú ọ̀tá lórí yín ó máa di asán àánú júdà ó máa dìde fún yín mo gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ayé ò ní nira fún yín gbogbo bí ẹ bá ti yà sí ẹ ó máa máa ṣe lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ wàhálà ò ní dé bá yín o ilẹ̀ máa gbé ọ ilẹ̀ máa gbé ọ níjà ilẹ̀ máa ràn ọ lọ́wọ́ a máa ka sáàmù kan má jẹ̀mú orí ilẹ̀ má gbọ́ sà matthew kí ni mo pé o má jẹ̀mú orí ilẹ̀ psalm 24 ẹ máa gbọ́ ohun tó sọ o gbogbo èèyàn ló lè kà á ẹ bá mi ka gbogbo èèyàn 1-2 tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ̀ orí ó fi ìpìlẹ̀ ẹ̀sọ́ rẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn èso mi ta ni ó gorí òkè olúwa lọ tàbí ta ni ó dùn níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbọ́ kalẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn orí yóò rí kùkùn gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ rẹ̀ èyí lè máa wọn tó ń sàfẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹgbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọgbọ́n òkùnkùn wọlé wa ta ni ọgbọ́n òkùnkùn yìí olúwa tí ó le tí ó sì lágbára olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ẹgbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọgbọ́n òkùnkùn ó wọnú ilé wa ta ni ọgbọ́n òkùnkùn yìí olúwa àwọn ọmọ ogun òun náà ní ọgbọ́n ogun ogun fún bàbá ogun fún ọmọ ogun fún ẹ̀mí mímọ́ bó ti wà láyé ti kọ́ sí ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì ẹni tó dá ayé àtọ̀ yóò gbé yín sókè ẹ máa gbọ́ má jẹ̀mú tó ń bẹ lórí ilẹ̀ òní kéèyàn ó gbé orí ilẹ̀ kó dẹ̀ ṣe rere matthew gbogbo èèyàn ti ń bẹ láyé ní ilẹ̀ máa gbé mì ní ilẹ̀ máa mì ṣùgbọ́n mo gbàdúrà kí ilẹ̀ ó tó mì ọ́ ó máa milẹ̀ màmá yóò sàmí kí ilẹ̀ tó mì ọ́ ó máa milẹ̀ ó sàmí dáadáa ó ní kí ilẹ̀ ó tó mì ọ́ ó máa mi ilẹ̀ jésù wá sáyé ó milẹ̀ bíbélì sọ pé òkè kíkan nígbà tó wọ jerusalemu wọ́n sì ń béèrè pé ta lẹni yìí wọ́n ní wòlíì kani mo gbàdúrà kí ilẹ̀ tó mì ọ́ ó máa milẹ̀ láyé dádì ó máa milẹ̀ láyé ẹ máa milẹ̀ láyé gbogbo ẹyin tó jẹ́ pé wọn kì í sẹlibrétì yín mo gbàdúrà àgbáyé máa sẹlibrétì yín. bẹ́ẹ̀ ló máa rí. Matthew, àwọn oní science, wọ́n sọ nǹkan kan nípa ilẹ̀, èmi kò tí wọn rọrùn. Wọ́n ní land is a non-living thing. Matthew, wọ́n pe ilẹ̀ ní nǹkan tí kò lẹ́mìí tí kì í mí. Ṣùgbọ́n bíbélì ó takò ó, kẹ́ni bíbélì wí nípa ilẹ̀ má jẹ̀mú orí ilẹ̀. Ẹ máa gbọ́ sà, jẹ́ ń sọ nǹkan méjìlá fún ọ nípa ilẹ̀ kó o lè bá a mọ̀ pé ilẹ̀ kìí ṣe non-living things. Nǹkan tó mí nílẹ̀ nínú gbogbo nǹkan tó dá tọ́lọ́run dá. Matthew, nǹkan tó jẹ́ dúdú láyé ilẹ̀ ni sà. Matthew, nínú gbogbo nǹkan tọ́lọ́run dá nǹkan tó dẹ̀ láwọ́ jù ní ayé ilẹ̀ ni sà. Torí ilẹ̀ ọba àdomi gbóná lé lórí, ǹjẹ́ wọ́n gbọ́ kó sọ̀rọ̀? Ọba àmọ́ gún odó lórí ẹ̀, ǹjẹ́ wọ́n gbọ́ kó sọ̀rọ̀? Ọba àmọ́ lagi lórí ẹ̀, ǹjẹ́ wọ́n gbọ́ kó sọ̀rọ̀? Orí rẹ̀ lọ́dẹ̀ ti ń lagi, orí rẹ̀ ló ti ń gúnyán, kọ̀dẹ̀ sọ̀rọ̀. Matthew, ó tún da omi gbóná lé lórí, sọ sọ̀rọ̀? Kò sọ, òun ló jẹ́ ń tújù. Tó o bá wá fún ilẹ̀ ní isu kékeré, nígbà tó o bá máa dọdún tí ń bọ̀, ńlá ni ó dá padà. Tó o bá fún ní àgbàdo kékeré, nígbà bá dọdún tí ń bọ̀, ńlá ni ó sì kíni o, yóò fi dá padà. Kò sí ní tó o gbìn sínú ilẹ̀, ó máa fún ọ ní ìlọ́po rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ó lawọ́, ó dẹ̀ jẹ́ ń tù. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ, ilẹ̀ kì í ṣe non-living things. Bí a wò nínú bíbélì, mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbò mí, ilẹ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ̀sán, mo ní ilẹ̀ máa ràn yín lọ́wọ́. Mo ní ilẹ̀ máa ràn yín lọ́wọ́. Number one, o fi gbọ́dọ̀ máa bá ilẹ̀ sọ̀rọ̀ anytime tó o bá fẹ́ jáde máa gbọ́ o. Number one, o ní pé ilẹ̀ ní etí. Deuteronomy chapter 32, máa wo ti verse 1 sọ. Deuteronomy 32, ó sọ̀rọ̀ ní verse 1.
1: Fetí sílẹ̀.
0: Ẹ̀yin ọ̀run.
1: Èmi ó sọ̀rọ̀.
0: Sìgbọ́rọ̀ ẹnu
1: mi.
0: Ìwọ ayé. Tá a máa ti dárúkọ ayé yẹn. Wọ́n rí ìbáàsì ilẹ̀ orí ilẹ̀ ayé. O gbé gbọ́rọ̀ ẹnu mi. Ó rí pé nígbà tó lọ́run fẹ́ da ayé tó da ayé àti ọ̀run. Ó bá ilẹ̀ sọ̀rọ̀. Ó ní ilẹ̀ sì mú. Olúwa sì pàṣẹ. Ó pàṣẹ fún ilẹ̀ pé ilẹ̀ mú èso jáde. Ó dẹ̀ rí bẹ́ẹ̀. Màmá, non-living things. Ó ń kọ́ ni ilẹ̀ o. Living things ni. Ilẹ̀ ó ń gbọ́rọ̀. Number two, tó o gbọ́dọ̀ mọ̀ nípa ilẹ̀. Ilẹ̀ ní ẹnu láti gbé nǹkan mi. Ẹ wo nǹkan sà. Numbers chapter 16, ìwé Númẹ́rì 16, verse 32. Ọkùnrin kan bẹ tí a ń pè ní Kóra, Dátánì àti Àbírámù. Ká ń ka Bíbélì.
1: Ilẹ̀ sì ya inú rẹ̀.
0: Ilẹ̀ la inú rẹ̀.
1: Ó gbé wọn mi.
0: Àtàwọn ará ilé wọn.
1: Àti
0: gbogbo àwọn èèyàn tí í ṣe ti Kóra.
1: Gbogbo ẹrù wọn.
0: Àti gbogbo ẹrù wọn. Ó gbé wọn mi. Àbí bẹ́ẹ̀ kọ́, mo gbàdúrà lórúkọ Jésù. Ayérayé máa gbèjà rẹ̀. Bàbá mi máa ràn ọ́ lọ́wọ́. Bàbá mi máa ràn ọ́ lọ́wọ́. Bàbá mi máa ràn ọ́ lọ́wọ́. Ilẹ̀ ò ní gbé ọ mi. O sàmì, ilẹ̀ ò ní gbé ọ mi. Ilẹ̀ lè gbé nǹkan mi. Matthew, nǹkan tí ń gbé nǹkan mi. Ẹ wá sọ pé non-living things ni. Rárá o. Ẹlẹ́ẹ̀kẹta nípa ilẹ̀. Wo nǹkan. Ilẹ̀ máa ń reproduce. Ó máa ń ṣe kí ni mo pé. Ó ní ilẹ̀ máa ń reproduce. Isaiah chapter 55 verse 9-11. Ó ní gẹ́gẹ́ bí òjò àti yìnyín tí kù látọ̀run tí kì í sì padà sí rẹ̀ mọ́. Ṣùgbọ́n tí ó máa ń rinlẹ̀ tó máa mú kí koríko kó hù jáde. Ilẹ̀ lè reproduce. Isaiah 55 verse 9-10-11. Tó máa mú kí koríko kó hù jáde kó sì rudi láti fóúnjẹ fáwọn ọ̀jẹun àti irúgbìn fún afúrúgbìn. Ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹnu mi rí. Kò ní padà síbẹ̀ lọ́wọ́ òfo. Bí kò sí kó ṣe ti mú náà. Mo gbàdúrà ilẹ̀ máa múre wá fún ọ. Tó o fẹ́ kà ni. Oh my God, ilẹ̀ máa múre wá fún ọ.
1: Nítorí bí ọ̀run.
0: Bí ọ̀run.
1: Ti ga ju ayé lọ. Bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ.
0: Ayé yo.
1: Àti èrò mi ju èrò yín
0: lọ. Èrò mi gẹ̀rọ yín.
1: Nítorí gẹ́gẹ́ bí òjò.
0: Gẹ́gẹ́ bí òjò àti òjò dídì tí ọ̀run wá. Tí kì í sì padà síbẹ̀ mọ́. Ṣùgbọ́n tí ó máa ń rinlẹ̀ tó máa mú kí koríko kó hù jáde láti fi oúnjẹ fún àwọn ọ̀jẹun àti irúgbìn fún àwọn afúrúgbìn.
1: Bẹ́ẹ̀
0: oh my God. Mo gbàdúrà ìlérí máa ṣe fún ọ. Ilẹ̀ máa mú nǹkan jáde. Ó máa ń reproduce. Ẹlẹ́ẹ̀kẹrin, Matthew, Jeremiah 22 verse 29. Ilẹ̀ gbọ́ràn. Ilẹ̀ ti ṣe kí ni mo pé. Jeremiah
1: ilẹ̀
0: gbọ́rọ̀ olúwa. Báyìí lolúwa àwọn ọmọogun. Ilẹ̀ gbọ́ràn. Ọ̀dà náà mo fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀. Gbogbo ẹni tó ń gbọ̀n mi tó bá di lọ́la n ó máa tẹ̀síwájú àwọn nǹkan tilẹ̀ ń ṣe. Mo gbàdúrà ilẹ̀ ìlú tó wà ó máa pẹ́ ọ. O sàmì, ilẹ̀ yẹn máa pẹ́ ọ. Ìlú tó wà yẹn o máa rí rẹ̀ ń bẹ̀. Ìlú tó wà yẹn ilẹ̀ yẹn máa gbé ọ. Bẹ́ẹ̀ ló máa rí. Màmá ò ní dá padà sẹ́yìn. Ìwọ kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi ò ní dá padà sẹ́yìn. Ìwọ tó ò tí ì mọ́, mo gbàdúrà ó mọ́. Agbára láti mọ́ ó wọnú rẹ̀. nde o je wa mo pe bo se wa je ile yen gbogbo apata la wonu enjo kan en to ba wa wonu re ti o ba ni igbala Matthew orun ni orun apade ni o ba re yo je shege ninu iya that is why to word of ifi aye re le fun Christi gege bi oluwa ati oluwala to ba di lola won ma tesi waju ninu awon kan mejila ti ile le se loruko Jesu o ri se se o be lo ma ri gbogbo eyin omo Olorun pata ni aro yi mo fi Olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori No More War Prayer Mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan apo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin lagbara olohun mo nlo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se fawo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodale oluwa ni dale lori ekeji ta ba ti jade ina jodane oluwa ni dale lori o mi yen kan na ni Jesu fi se baptism a ma gbe okun oke kan ti an pe ni Sinai ba se n lo yi mo gbadua yo dara fun je ka o bi ri o lo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abe nikan to ti se olureri ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mororo meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the message imi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o riran lowo o ore re o sebe Jesu oluwa wa phone number elo phone number 08066 48 14 55 anu olorun yo jade si wa Jesu oluwa wa
1: amen fire fire fire

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la lọ bọlẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
2: Takashi pẹ̀lú 500 naira, 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: My brother, are you saying Lafarge don't change name?
5: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
6: HBM Nigeria, formerly Lafarge.
5: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
7: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
8: Shared meals like delicious jollof and chicken.
7: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
9: That's why we say let's go home. There's food at home.
10: Enjoy the taste of home with a newly improved Onga chicken flavor
11: cube. The taste of home.
12: Mommy in the kitchen cooking right.
13: With Mama Dog.
12: Chicken in the pan looking nice.
13: With Mama Dog.
14: Keep your voices down.
12: Smells yummy. Everywhere smelling so, so nice.
13: It's Mama Dog.
15: Our neighbors will soon come and start knocking.
16: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
17: Splash FM 105.5.
18: Bẹ́ẹ̀ ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà gbàrà mi fún mi. Special Mega Crusade, ọjọ́ 12 sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2026 ni ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́

0: orúkọ mi oyí padà apostel àti wòlí smo mustapha jp baba sibi oba láti ìjọ seed of christ golden church land of reality tí olùjọ wà ní gbaremu idiobi airport area ní ìlú ibadan tó bá ti dé ọ̀rẹ́ méjì àgúgù sọpọ̀ ń lọ sí bí ọba bí ọ̀la báyìí tá máa ní program ó ti bá ọkọ̀ ńbẹ̀ lọ́rẹ́ méjì àgúgù tó máa gbé ọwá church tó bá wà mobile tó bá ti sọpọ̀ ọlọ́kadà pé sí bí ọba ló ń lọ wọ́n júwe fún ọ mo gbàdúrà lórúkọ jésù o máa ṣe àṣeyọrí in the name of jesus ìyẹn nìkan kọ́ mo sọ fún wa pé friday tó bá kẹ́yìn nínú oṣù la máa ń pàdé nínú ìpàdé láti máa ń ṣẹlẹ̀ nílùú fàpẹ́ níbi kámpù wa máa ń ní agbára sà ẹ gbọ́ mo sọ fún ọ pé tó o bá ti ìwárí tẹ́lẹ̀ wọ make sure pé tó oṣù yìí o gbọ́dọ̀ lọ torí pé mo ti sọ pé oṣù ìfani bẹ́ẹ̀ ni a pé àkòrí ẹ̀ ní agbára tó máa ń gbé ènìyàn fò o gbọ́dọ̀ wà nílẹ̀ lórúkọ jésù ayé rẹ̀ máa fò lókè múláyé rẹ̀ á fò lókè in the name of jesus ní thursday àti ọjọ́ sunday mo sábà máa ń wà ní ìgádò lágbára ọlọ́run program máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àbọ̀ ní àárọ̀ ní sunday àti ní ọjọ́ thursday lásù ìgádò road hotel bus stop sọ pé síbi ọba ló ń lọ mo gbàdúrà lórúkọ jésù ayé ẹ balance
1: amen
0: múláyé máa balance
1: amen
0: ayé ẹ máa balance
1: amen
0: in the name of jesus gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbikíbi tẹ bá ti ń gbọ́ mi mo kì í pé good morning afternoon and good evening ẹgẹ́ bí àkókò tí ó bá bá a yín ọ̀rọ̀ tẹnu mi jáde nínú ìgbèkùn àti ìdè tó wà òye jáde wá
1: amen
0: in the name of jesus gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà ní ìlọrin ẹ máa retí wòlíì ní ìrọ̀lẹ́ ọ̀la lágbára ọlọ́run tá a bá ti parí ìpàdé agbára láti ṣe bí ọba nílùú ìbàdàn ọya à ń lọ síbo à ń lọ sí ìlọrin a sì program látago mẹ́rin títí di aago méje tó bá wá di ọjọ́ thursday lágbára ọlọ́run a máa wà ní ògbómọ̀ṣọ́ ní agbára ọlọ́run láàárọ̀ thursday aago mẹ́wàá àti ṣetán tó bá ti ń di aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá àti dé sí ọ̀yọ́ program ti bẹ̀rẹ̀ ní ọ̀yọ́ láti aago mẹ́wàá àwọn dẹ̀ parí láago méjìlá lórúkọ jésù ògo rẹ̀ ajáde sọpọ̀ ògo mi ajáde sọpọ̀ ògo mi ajáde in the name of jesus lágbára ọlọ́run tó bá ti wá di ọjọ́ friday a máa wà ní ọ̀kaká bẹ́ẹ̀ sì ni a máa wà ní ìràwọ̀ máa sọ address ọ̀kaká àti ìràwọ̀ fún yín tó bá di ọ̀la ẹ tẹ́wọ́ sí mi o lè rà ànú gbà ó dẹ̀ tiri gbà mo ló tiri gbà mo ló tiri gbà ó tiri gbà in the name of jesus now ẹgbẹ́ àwọn olúwa eléyìí ní agbára sà mo kéde ẹ ní ọjọ́ sunday bàbá sọ fún mi pé kí n kéde sí gbogbo ènìyàn láti gbàdúrà dáadáa iye àwọn tó bá dẹ̀ gbàgbọ́ wọn ó jẹ àǹfààní ẹ̀ kí ni ọ̀rọ̀ náà mo ti kéde wípé téèyàn bá ti ń bá ọ jagun téèyàn ń gbógun tì ọ tí wọn bá ti ń wò níran ẹ̀mí ẹ wà nínú ewu ìwọ náà gbọ́dọ̀ dìde láti ja ìjà rere ìwé tìmọ́tí wípé ó ní fight a good fight ja ìjà rere tí ẹ̀mí ìjà rere tí ẹ̀mí ohun ìjà wa kì í ṣe ti ara ohun ìjà wa kì í ṣe ti ara àwọn tá ń bájà kì í ṣe ẹ̀jà ti ara o àwọn aláṣẹ bí òkùnkùn àwọn bí aláṣẹ ayé yìí àwọn là ń bájagùn tó o gbọ́dọ̀ wò wọ́n nínú inú ẹ̀mí o gbọ́dọ̀ tó àwọn wòlíì tó máa tó ẹ sọ́nà bí wọ́n ṣe ń jà nínú ẹ̀mí ẹ tẹ́wọ́ síbi o máa borí ogun sórí àdúrà tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí gbogbo tó ń pè ní ẹ̀mí ẹ̀ní mo fẹ́ sọ bí tó ti ń wá àti ìtumọ̀ rẹ̀ tó o bá ti ń gbọ́ programu ìrì òwúrọ̀ jẹ́ kí báírò àti ìwé kó máa wà lọ́wọ́ ẹ láti máa kó àwọn àkọsílẹ̀ kan tó bá kàn ọ́ àdúrà tá a máa bẹ̀rẹ̀ lónìí ó máa ní agbára o tó o bá ti gbọ́ tẹ́lẹ̀ mo ti gbọ́ ìkéde olúwa ti bá mi sọ̀rọ̀ wípé ìránṣẹ́ mi bá mi ìrìn àjò ọdún kan gbáko ojo Sunday lo ti bere anu lope meji oni lope meta to ba di ola lagbara olorun a ma fi di e mule ni ekotas lagbara olorun ni oruko Jesus o mari anuba
1: amen
0: mo ni wara anuba
1: amen
0: bo ise nla to ma se awon tin je oni ya tan pon loju yen a fe koju ija si won o igba mi wa igbale yo meta ri igbale wo so ri igbale to fi se jabe ninu ile enyo to fi se jabe ninu ile to mo teori e bo mi gbona yo meta nbe ba fokun di ma mu bo iwo fe to ku le woli ma to esona ha ha ha ha ha ha ha Aba mi ti man te oju alaseju bo mi gbona o ma ja fun o
1: amen
0: ni galaya kasa ha o ma ja fun o
1: amen
0: to ba wa ni jabe igbale to lo bedroom ti ya ti je daada iwo mu awon kan we la fe fi gbadura e yo meta kan di ya jo pade program yen ma le gbogbo program wa lo se pata to ba ti lobe mu dani Neko Thursday mudani afa gbadura ni gbogbo branches wa pata to ba ti lo program lo sei ma mudani o la ma lo ngbo ba di Friday ma to yin sona base ma se gaga wu dawura mi senda ya mo palace ogun ikoko tin ja o ogun yen wole
1: amen
0: lo ko Jesus ogun yen wole
1: amen
0: afa gbogun ti e mi kan tan pe ni aini Si Joseph o ba gbogun ti ogun to ja iran e ko ni lo bori o gbogun ti won ni o ja o de segun Joseph tuma ala ala to ni agbara kini ala na anda na lo tu opolopo anyamo gbogbo orile de se pata ti awon orile de miran wa be won de benefit gba mi sa ogun to wa le iwo lo ma jagun na to ma se iyan nikan ko David ona koju ja si ogun ogun miran gbogbo awon soldiers awon brigadiers awon major generals won wa loju ogun but won le koju ogun na won sa fogun na ama David ni bo oni won ni gba won lo ma to lo ni oruko Oluwa Olorun awon omo ogun Olorun Israel ti o miran ti gan ko dala lo wara e o lo ninu emi o jaja ti emi o de segun miran na ena wo sibi wa segun ile aye
1: amen
0: wa segun dile
1: amen
0: wa segun dile
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo se o lo doju ko gun farao to ni gbogbo orile de kan lara mo se dide nipa to gbo oluwa o de ja o de segun na Se kesi o ku awon iran re kuro ni oko eru so ri emi tan pe ni emi ni o ma njogo lati oke wani ki se po dede man sele sumo to ba ti sele wa ti mo pe ki se lasan ibi kan ni won ti wa won ni orisun mo so tele bi won ba gbagbo aye re ma dide
1: amen
0: o le ma ro loke pe o se je mi mo fe jaja na By where Isaiah chapter 58, ni verse 12. Okay, the by pe and we in yare you to a horror at your one say we also be pillar at your one row in any coco. I also be only a lot to show giri ti or to walk at the old mubasipo and walk upon down tea when you be nore. So I walk grit or to walk. Ile to ti dile alapa ile ogo ti sonu ni ran ta ti bi o a fe pe o pada ki won dide lati tuko eno wa si mi sa wagamuna bravatora to ba gbagbo to sabe loruko Jesu wa bori e
1: amen
0: mo fe ko fo soke gbadura kan wa kan pariwo oruko Jesu nipa meta wa wi pe Ogun ti ja ni ran ta ti bi mi nitori temi ogun

0: nìkan. Orúkọ mi ni Anna Olanikan láti ìlú Ìlérò. Nígbà tí ẹ wá sí ìlú Ìlérò, bàbá ẹ fún wa ní òróró white kékeré báyìí. Mo tọ́jú òróró white yẹn pamọ́ torí pé ọmọ mi kan lọ́rí wà ní ipò lóyún. Ọgbà tí ó di ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ ọjọ́ yíyí èṣù fẹ́ gbógun, sàtánì fẹ́ yóò fẹ́ dìtẹ̀, ṣùgbọ́n agbára Ọlọ́run ṣe bí ọba ojú gbogbo lọ. Ìgbà tó yá àwọn dọ́kítọ̀ sọ wípé àwọn fẹ́ ṣe ọpérẹ́ṣàn pé kí wọ́n lọ sẹ́ẹ̀tì tíátà, mo ní mo kọ́ lórúkọ Jésù. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo rántí pé mi rántí gbé òróró mi nílé. Mo pe ọmọ mi ọkùnrin tó tẹ̀lé mi lọ pé sáré bá mi lọ sínú ilé, bàbá mi gbé òróró mi wá àtòróró funfun àti omi Bethsaida tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìgbà tí wọ́n gbé dé, mo sọ fáwọn nọ́ọ̀sì pé mo fẹ́ dọ́dọ̀ ọmọ mi nínú labour room. Wọ́n fún mi láàyè láti débẹ̀. Bàbá, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo gbé òróró yìí fún wọn, wọ́n bù sí ní ojú ara. Mo ní kí wọ́n fún mu, kí wọ́n fún ní òróró white yẹn mu, kí wọ́n fún ní omi Bethsaida mu. Bí wọ́n ṣe fún báyìí, mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Mo ní Ọlọ́run Mustapha, ojú etí aládùúrà, ojú ọ̀gbọ́dọ̀ tí ọ̀, Ọlọ́run òrè òwúrọ̀. Mo wù dúró sí ẹnu ọ̀nà labour room, mo bẹ̀rẹ̀ sí ní pe orúkọ bàbá. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu. Ìgbà tí wọ́n gbé ọmọ yìí jáde, tọmọ yìí bí ọmọ yìí fún rara rẹ̀, Dr. Gene sọ pé láì ṣe CS ó sì bímọ yìí fúnra ara rẹ̀. Àmúgbé Ọlọ́run ga o, bàbá ẹ ṣe, mo dúpẹ́ o. Ìpè yín pé mi o, ẹ ní fọmọ ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o, ẹ ní faya ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o. Àmì òróró yín yóò máa tẹ̀síwájú sí ni o. Bàbá mi ò tó gbàdúrà fún yín o, ọmọ kékeré ni mí o. Ẹ ṣe mo dúpẹ́ o, ẹ ṣe púpọ̀ o, ẹ ṣe mo dúpẹ́ o.
1: Hello sir, ẹ kú ọ̀lẹ́ sir, a kò ṣe Olúwa o, Olúwa ṣagbára jọ tún o. Èmi náà ti lẹ́rìí ni o dádì, mo ti lẹ́rìí o, mo ti lẹ́rìí. Orúkọ mi ni Mrs. Afolabi Afolasade láti ìjọ Ìsàwò branch. Ìdí ẹ̀rí mi lọ báyìí pé ó ṣẹlẹ̀ ni pé ìgbà tí a wọ May 1st, mo wá ṣàdúrà fún Ọlọ́run sọ́dọ̀ Ọlọ́run ṣe bí ọba wípé oṣù yìí o double blessing ni mo fẹ́, torí pé ọmọ mi May 30 ni bẹ́ẹ̀dẹ̀. Bẹ́ẹ̀de bàbá mi náà, bàbá mi nílò Olúwa bàbá ṣe bí ọba pé May 27 pé double blessing ni mo fẹ́ o. Nígbà wá di May 13 yẹn, mi ò rẹ̀ ní ìkankan kó ṣe nkankan fún mi. Mo wá wá sọ fọ́lọ́run mi gbà, Ọlọ́run ilẹ̀ máa ti ń ṣò ní nǹkan bí after 9 lálẹ́ pé mi ò máa rí ẹ̀bùn ọjọ́ òbí ọmọ mi. Ìgbà tó máa tó nǹkan bí after 11 sí 11:30 lálẹ́, bábúrú mi kan ṣe sẹ́ndì 50,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Instantly náà ni mo san ìdáwọ́ mẹ́wàá mi tí mo san. Nígbà tó máa di May 15, ọmọ mi gangan tí mo ní bẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ May 13 yẹn, bó náà tún ṣe sẹ́ndì 100,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo tún san ìdá mẹ́wàá mi. Ìgbà tá a lọ sí camp, mo gbìyànjú láti pé kí eré yẹn jẹ, ṣùgbọ́n mo pe orúkọ mi. Ìgbà tí ẹnìkan wá sọ fún tí wá kẹ́rìí pé òun fún dádì ní 5,000, òun fi gba 2,000,000. Tẹ́nìkan náà sọ pé òun fún dádì lówó tí ọkọ ń ra nǹkan fóun, tí dádì níta ló máa fáwọn lówó. Èmi náà wá fún wọn ní ìṣàjáde fún 5,000 ní mẹ́yẹn. Mo wá sọ fọ́lọ́run ṣe bí ọba wípé ẹ̀bùn tí èmi náà fẹ́, ẹ̀bùn mílíọ̀nsì ni o, tí ó gborí atẹ́gùn. Mo dẹ̀ fẹ́ pé kí Ọlọ́run ṣe bí ọba kó tún fún mi ní ẹ̀bùn May 27 ọjọ́ bí wòlíì mi kankan. Dóò náà ó ti ṣe ẹ̀bùn méjì fún mi ní May 13 àti May 15, ṣùgbọ́n mo fẹ́ ẹ̀bùn ọjọ́ bí bàbá mi kankan. Ìgbà tó di May 27 yẹn lọ́jọ́ iléyá, mi ò kí ń lọ sọ́jà. Ẹ̀mí yẹn kàn sọ pé kí n lọ ni, wípé ṣé bò kàn máa sọ̀kálé náà yẹn. Nígbà tí mo gbọ́ prógráàmù tádì tán tí wọ́n ṣe nìbàdàn, mo ṣàṣe múra ni mo bá gbọ̀já lọ. Ìgbà tí mo dé ọjà, kò tí ì tó bí wákàtí méjì mẹ́ta bí sísá mi kan ṣe kọjá nìyẹn. Ọmọ àbúrò dádì mi àti ríra ti pé ó ti lọ bí 10 years. Ọmọ wọn kan wá tẹ̀lé wọn, aṣáájọ kíra wọn, béèrè àwọn tí ń wá mi, wọn ní nọ́mbà mi, aṣáájọ sọ̀rọ̀. Ìgbà máa fi padà wá délé lálẹ́ ọjọ́ May 27 yẹn. Ọmọ wọn tó tẹ̀lé wọn yẹn, mo ti rí miss call lẹ́ẹ̀mẹrin, wá pe ọmọ yẹn padà. Bó ṣe ní kí n sẹ́ẹ̀dà kàtàn bà mí nìyẹn. Bọ́mọ yẹn náà ṣe sẹ́ẹ̀dì 15,000 sí mi ní May 27 gankan nìyẹn, pé mo tó gbẹ ìtàn ọjọ́ bíi dádì mi. Ìgbówà di ọjọ́ kẹta May 29. Àbúrò ọmọ tó sẹ́dí 15,000 sí mi nìyẹn bó sì pè mí nìyẹn wípé àwọn mi ò rí o mi ò rí sójú ó ti ní 10 years láti ríra o tọmọ yẹn ṣe pè mí nìyẹn pé àwọn mọ́mí àwọn sọ fún mi pé fún òun páwọn rí mi ó ṣàní wọn ọ̀gánáìsìn kankan níbi iṣẹ́ àwọn púpọ̀ ti forúkọ mi sílẹ̀ lánàá pé kí ni rí lórúkọ mi mo ṣàsọ fún kí iṣẹ́ àmà fọ̀rọ̀ gùn nígbà tó fi máa di June wọ́n ṣe pè mí nìyẹn tó sẹ́dí 400,000 sí mi láì rí wọn láì béèrè anything láì béèrè pé nkankan wọn kàn send 400,000 sí mi láti ibi tọmọ yẹn tó ti bá mi fi orúkọ sílẹ wọn kàn send 400,000 sí mi ni ìyẹn ni ẹrí mi o kọlọrun ṣe bí ọba kó tó ṣe fún mi bí mo ṣe lérò lọrọ kọlọrun ṣe bí ọba kó gbọnà ara kó gbà ṣe mí lógo àìdíbàjẹ kí n ráàánú gbà iṣẹ mi mo nílò àánú mo nílò owó gidi owó gidi owó tí ń tó ṣe kọlọrun ṣe bí ọba kó tó bọ ṣe fún mi ìdí ẹrí mi rèé o ẹ ṣe òdádì mi mo mọ lóore o ọlọrun á túbọ bá mi fi agbára kún agbára yín o ẹ ṣe gan ni o dábòsà.
2: ẹnu bàbá mi ẹ káàárọ o ẹ káàárọ mo ti lẹ́rìí o èmi ọmọ àjorí afẹ́fẹ́ ni o orúkọ mi ni nìkẹ́ ọmọtọ̀sán o bàbá mo ti lẹ́rìí o inú mi dùn mo fẹ́ kọrin yìí o ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba àwọn kan bí mi léèrè wọ́n ní báwo ló ṣe jẹ́ ẹ̀mí mímọ́ lásìrí ẹwà tí mo fi ṣàkọ ìgbàlà ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba bàbá mo dúpẹ́ o ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o mo yin ọlọ́run lógo nínú ayé mi o ọlọ́run ṣe ohun tuntun nínú ayé mi o ẹ̀rí mi lọ báyìí o mo wá sí lúfàkù tí mo wá ní oṣù keje ọdún tó kọjá mo dúpẹ́ mo yin ọlọ́run lógo jíde tí mo délé ó rẹ̀ mí gan-an inú ló tiẹ̀ kọ́kọ́ rún mí ọ̀sà ni mo pè é mo wá ń sọ pé ṣé bí ọ̀sà tó mọ̀ mí ó tiẹ̀ ti lọ kí ló tó wá nínú àgọ́ ara mi ìgbà tí mo sáwò títí mo bá lọ sí hospital o ó ní kí n lọ ya fọ́tò mo ya fọ́tò wọn ni mo rí nǹkan kan tí mi yẹn bá ti lọ mi báyìí ló gbé mi léèbì kí ní ìṣẹ̀lẹ̀ mo mu òróró mo mu omi mo sá ń gbàdúrà nígbà tó yá odidaji ìrìnwúrọ̀ tó pé odidi ọjọ́ kẹjọ ni ẹ bá ń gba àdúrà ni bàbá mi ṣe bí ọba lẹ bá ń sọ pé ọ yá ìwọ ìjì nínú àgọ́ ara jáde èmi náà múra mo gba àdúrà ògùn bọ́ lára mi mo rọrùn mo gba àyà mo gba àdúrà nínú yàrá mi nígbà tó parí àdúrà mo bá jókòó mo bá nasẹ̀ méjèèjì mo bá kọjú sí ibi tí kàlẹ́ndà ayé wà ìgbà tó ń yá lẹ́sà ń gbàdúrà fáwọn ọlọ́jọ́ ọ̀bì mo dìsẹ́tì pé kinní kan jáde lójú ara mi bọ́ sí ọ̀nà bí tán mo bá fọwọ́ ṣe kinní mo fi sílẹ̀ báyìí kinní ẹ rí bí kòkòrò mo ní kí n lè léyìí látojú ara mi mo bá mú mo white paper mo bá fi sí kinní ẹ wà rìn mo lọ ọlọ́run ṣe bí ọbọ ṣe o mo ló ṣe o ọfà jáde lójú ara mi mo yin ọlọ́run lógo bàbá ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ lẹ́ẹ̀kan sí o ẹ mọ̀ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ mo dúpẹ́ torí pé ọlọ́run ò jẹ́ kí n dòkú ọlọ́run ò jẹ́ kí n dọ̀fọ̀ ọlọ́run ò jẹ́ kí n da ẹrù àrùkà fọmọ mi bàbá mi ṣe bí ọba ẹ ṣe o èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni o àṣé òtítọ́ ni ẹni ká mọ san ọrẹ mọ́jẹ̀mú wa wọ́n san ọrẹ mọ́jẹ̀mú mi o mo ń sinmi ní mọ̀ san ọrẹ mọ́jẹ̀mú mi yẹ kí ẹ tẹ́ bá ti pé ni mo ń san mo wá gbogbo ìgbà tí nǹkan ṣe mí náà mo máa ń sọ pé wọ́n náà àfi tí ìgbà san ọrẹ mọ́jẹ̀mú mi ni o ọlọ́run ṣe bí ọba nǹkan gbọ́dọ̀ ṣe mí gbọ́dọ̀ dòkú mo yin ọlọ́run bàbá ṣe bí ọba lógo torí pé ẹ̀jẹ̀ kí n dòkú ẹ̀jẹ̀ kí n dọ̀fọ̀ ọfà náà jáde mo yin ọlọ́run o ẹ ṣe bàbá o ẹ ṣe mo yìn yín o mo yin ọlọ́run lógo mo yin ọlọ́run bàbá mi ṣe bí ọba lógo.
3: Sọ pé olúwa
4: olúwa
3: ẹ̀rí mi dà fún mi ní ẹ̀rí sọ pé májẹ̀mú tó ń dá ẹ̀rí mi dúró
4: pariwo
3: pé lórúkọ jẹ́
4: lórúkọ jẹ́.
3: wani testimony.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Egba mi sa, gbogbo eyan omo Olorun te wa ni Ilorin, Ogbomoso, Oyo, te wa ni Okaka ati Irawo. E guess ready. Mo ti koro sile ti mo ko wa. Story ebodo change. Won gbono mo pe Olorun be pelu re, mo palase aye re adide.
4: Amen.
3: Mulaye re ma dide.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Gbogbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ni oruko Jesu ti Nazareth ojo ayo ni ojo ibukun ojo ogo ati orire oya ko je ti e.
4: Amen.
3: Ko je ti gbeyawo re.
4: Amen.
3: Wa kore ayo.
4: Amen.
3: Wa de se bi oba.
4: Amen.
3: Happy birthday and happy wedding anniversary loruko Jesu Omara Anugba.
4: Amen.
3: E je kin ki awon celebrant to wa nbi. Number 1, Ayodele Aaron, happy birthday to you. Number 2, Olubusaye, happy birthday to you. Number 3, Adio Samuel. Number 4, Dorcas Omolade, Deborah Samuel, Esther Njoku, ati Mrs. Bosede Ajayi, happy birthday to you. Oladejo Abiola, happy birthday to you. Loruko Jesu Wari Anugba.
4: Amen.
3: Aye radide.
4: Amen.
3: Aye radide.
4: Amen.
3: Sori aro la Wednesday. Mami se mo expect eh. O ma labara ni headquarters. Iyen ni kankan lone ojo Tuesday. Lagbara Olorun pade wa ni church wa to wa ni apata. Apete soka ati Olorun loyo. Loruko Jesu Omari Anugba.
4: Amen.
3: A gbe odide.
4: Amen.
3: Aye radide.
4: Amen.
3: Gbogbo eyan omo Olorun ten ran se ran se lowo. Olorun aran lowo.
4: Amen.
3: Aye re ma fohun.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: Breathe through it.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: mi.
1: Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bá mi ìyá bọ̀.
0: Ó lọ sábẹ́ òkúta padà wá sí Ọ̀ṣun.
1: Ọlọ́run.
0: Okay.
1: Láti Abẹ́kúta bàbá ti gbé ọkọ̀. Wọ́n sì dé Ọ̀ṣun.
0: Bàbá gbé ọkọ̀ àbí ọkọ̀ gbé bàbá?
1: Two of the above.
0: Mention below. Okay.
1: Àrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fádà tó bí ìyá bọ̀. Ó ti rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lọ́ba yìí tí yóò tún máa la sáà ẹlẹ́ẹ̀kejì ọdún mẹ́rin láti mọlé ìṣèjọba rere tí ń bẹ nílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ̀rọ̀ yìí lásìkò ìkíni kú oríire ìjáwé olúborí nínú ètò ìdìbò sí ipò gómìnà tó yí bóbóbó tí wọ́n fà tó yí bí tìǹkó wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́. Adéyẹ̀dọ̀ Vivé Adeleke Ọjáwé Olúborí wọ́n ní nílùú abínibí Adeleke tí a mọ̀ sí ẹdẹ lánàá tí ṣe ọjọ́ ajé Monday lọ́lọ́yẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣàbẹ̀wò sí Adeleke ńbẹ̀. Nínú àtẹ̀jáde tó wá fi sóde according to gẹ́gẹ́ bá ti wí o láti pàṣẹ ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adémọlá Adeleke yan Ọláwálé Rasheed Ariana lórílẹ̀-èdè Nàìjíríà ọ ṣàdúà púpọ̀ púpọ̀ ọ mọ̀ pé bàbá ìsìn fadà wọ́n ṣàdúà púpọ̀ púpọ̀ fún àṣeyọrí Adeleke wọ́n wá rọ̀ ọ́ o wípé ókù ókù nìbá rò ó ìṣèjọba rere kọ́mọ̀jì ó tẹ̀tì èrè ìjọba àwarawa dividends of democracy kójú ó máa ro bẹ́ẹ̀ lọ máa tún máa mọ lé àwọn nǹkan àṣeyọrí ìṣèjọba rere gẹ́gẹ́ bí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gbogbo táràlú bá fẹ́ tí yóò máa bá wọn níbi tó dá lákínyẹmí ara wọn nípasẹ̀ ìṣèjọba rere kó gbìyànjú kó tún tẹ̀síwájú sí i wọ́n wá ṣe àdúà púpọ̀ púpọ̀ nígbà tó òun náà ó sì máa sọ̀rọ̀ ẹni tí wọ́n gẹ sínú rẹ̀ tí wọn ò lè kọsẹ̀ pínpín bínú rẹ̀ ti ṣe ń dùn tó ó mọ̀ pé bínú ẹni bá dùn dáàyè kan béèyàn bá sọ̀rọ̀ báyìí omi ó sì mọ omi ayọ̀ yóò máa bọ́ lójú rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ ti pè é àyẹn Davido nígbà tí ó wàá máa ṣàlàyé ó ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Adeleke ní sọ yẹn o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gratitude to God and the people of Osun State ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ni òun wá ń ṣèlérí fún yín ni mí ní jà yín ní tàn mọ́ ọba tí múlérí iṣẹ́ kó ràn wọ́n lọ́wọ́ láti ti múlérí òun ṣe bàbá I thank you. Sọ fún mi kẹ́ ẹ tiẹ̀ tó yọjú rárá ẹ kàn yọjú sí mi gìjà
2: surprise
1: visit surprise wọn ni
2: bàbá
1: mi lè dúpẹ́ fún yín tan mi sì ní disappoint yín mi ní jà yín kulẹ̀ wọn ni ó dúpẹ́ púpọ̀ ìfẹ́ tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi hàn án ó ní èrè kan ṣoṣo eléyìí tí òun lè fi san yín lẹ́sàn ni kóun ó ṣe iṣẹ́ rere síwájú sí i àjọ olómìnira torí sọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí inec tẹ bá rántí tẹ bá gbàgbé yàtọ̀ sọ́rùn tó gùn bí ìpàdé mi ti máa wí wọ́n ní lọ́jọ́ ìsinmi sunday tó lọ iná kéde ẹ̀ wípé Adémọlá Nurudeen
2: Jackson
1: lọ jáwé olúborí pẹ̀lú àwọn ìbò eléyìí tó gàgàrá tó sì fi ẹ̀yìn Bọ́lá Oyèbámíjí ti apc tí e janlẹ̀ pọ̀ nínú ètò ìdìbò tó yí bóbóbó eléyìí tí wọ́n dì kọjá òun ìyọ̀n gan bíi kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmẹ́tò ìdìbò gbogbogbò ń bọ̀ lọ́nà àwọn tí wọ́n ti jẹun ọmọ inú oyún rèé testing of the vote ìlúlẹ̀ general election is coming. Mọ́gàjì Àlìdáyà mo kí yín o ẹ ṣeun.
2: Bó o ṣe dárúkọ Jackson nínú orin orúkọ Adeleke orin Michael Jackson kankan wá sí mi lórí
1: kí ló wí
2: ṣùgbọ́n ibi tó rán mi lọ ó lágbára ó ní wọ́n ní káre ilé ìfẹ́ pé kí n wá lọ bá wọn jẹ fún ẹran wọ́n ní káre ilé ìfẹ́
1: pé kí n wá lọ bá wọn jẹ fún ẹran
2: ó ní ilé
1: ìfẹ́ àgbélẹ̀rọ̀ tí ẹ rí.
2: tó lọ àbí ò lọ.
1: ó lọ ó lọ.
2: wọ́n bá bèrè ẹni tó kọrí mọ́.
1: ọ̀nì káre ilé ibẹ̀.
2: ọ̀nì káre ilé ibẹ̀ ọ̀nì káre ilé ibẹ̀.
1: assorted náà ni.
2: assorted ni. ókè tó ọ̀dà ìròyìn kan rèé lápọ̀dọ̀ mi daily post ló gbé níbi tí wọ́n ti ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ niger ti mú ìkìlọ̀ ọ̀rọ̀ wá fún àwọn adarí àwọn ọ̀dọ́ tó ń ti àwọn tó jẹ́ oníròyìn gbogbo oníròyìn t to je ti ri ile ni o abi e to je to furufu
1: mention the above
2: mention below eyan niroyin aye lu jara ati awon niroyin to je ti ise mbaye gangan won ni papa eyin te ma wa lori aye lu jara o lati ma fi tan se itan kale awon aye deru iroyin gege bi awon kan to je agbon safefe bi won tin tu awon oro kan to doti sori afefe lode wa yi pe million kan egbelegbe kan ni njebe isokuso ni ara isokuso yen na re o won ni eje ka sora fun awon oro ikorira ati awon oro ti mu ki orunnu eni o ta abi awon agbelede ele to le bi arogbodiyan laarin awon loselu sira won bi ati nreti bi eto idibo gbogbogbo se nkan kun bogbogbogbon fun ti odun 2027 ikilo ina lo jade lasiko eto idaneleko kan ti won gbe kale bi ati lo lori aye lu jara won ni eka ti ile ise olopa ati to je ti zombi lohun
1: oni na ni zombi okay
2: zombi
1: zombi moma
2: zombie yata si zombie
1: zombie moma
2: zombie yata si zombie
1: so
2: wani le to je pe triple t ona ni ogbe kale ni ojo ke edogun osu ti a wa ninu re inu odun ta wa yi gangan ni okopona obiripo ti bahago ni mina ni ipinle ti naija lo ti wayo oni agbe kale idanileko eto yi eto idanileko ohun na ni won ti ko agbarijopo awon adari awon odojo to fi mo gbogbo awon to je oniroyin lori aye lu jara ati gbogbo awon loko awon gbajugbaja ti won mo ati awon ikan pataki mi be yin o ni ijoba ibile mesan toto ti nbe ni ekun ti zone b ti a n soro re yi won ni saju gbogbo ipolongo ile ti o ma je ti ibo loni ran ti o bere lati ola lo ti se ojo kokan de ni ogun osu kejo odun ta wa yi commissioner olopa nbe yun adamu abdullahi eleman woni ona ni eni ti agbanoso le se olopa ni ipinle naija to soju re yun sp wasiu abiodun woni ona ni won mu awon oro ilaniloye ati eko idanileko nipa bi nkan se nlo si labe eto ipolongo itonisana labe dari oga olopa yoyon le Nigeria ipe to show eyin lohun to ba jabo to fo to ba ti o okay now
1: je banu
2: woni abiodun na lo mu ikilo yi wa pe sora fun awon iroyin eleje isini lona nipa ti awon iroyin kiroyin abi awon ekun rere iroyin to ayederu awon iroyin fi toni leti loni ranran ati awon isowo lo ete awon ete isowo lori aye lu jara lati ma mu ki awon eyan ma so odi oro eyi to le fa ibinu yo lori aye lu jara ti awon eyan ma ju guluntu oko oro gbon si atari ara won ti o wa din ti won kuro lori afefe ti o wa di bole dogun ko dogun ti o wa di koju si mi ki n koju si o ka joba ra wa taatan toro o wa di bo ba o pa bo ba o bulese woni oro gbogbo eni ti oro yi kan pe ke to gbe awon oro kan sori aye lu jara
1: yes
2: e ri daju pe e se e ri ma jemini so nwa pelu re o e si se ofin toto ni pare pe se looto ni abi awon agbelero ayin lomi odaye aimomo lasiko ta wa yi won kan ri kan won kan gbe ni jua igba won ba won tu yeye lokokan ni o wa mo pe ah
1: awon ti tenubo nkan
2: awon ti lana ati awo.com to ba lo je pe lori yen ni won gba mu o ladies and gentlemen
1: you go explain o
2: mi momo
1: ko si nle ile ejo gbo yen okay aja tun lo o si ipinle osun
2: okay
1: osun na si ni tori titu la bale olowere eni ti se oludari agba fun iko ipolongo si ipo gomina ninu egbe oselu ti APC ni ipinle ti osun toni director general of the All Progressives Congress governorship campaign oluwole oke lo ti soro bayi wi pe ewa o eje ka la for awa. Eni kaka o le wa kana ma wa lorun.
0: Okay.
1: Eni kaka o si le durele wa lorun. Lati ki Gomina Ademola Adeleke ku orire.
0: Okay.
1: Ijawe olubori leyin abajade si bo si ipo gomina ti won di lojo kedogun osu kejo yi ta di koja Saturday to lo yi. Mi kan lai raya ti lo le.
0: Owo jerin.
1: Mi kan raya ti lo le njo yen ni. Oke salaye ninu iforowero to waye.
0: Okay.
1: Lori ero mo maworan lana to je ojo aje Monday. Ngba ti o ma se alaye oni APC awon si nse agbeyewo abajade sibo yen lowo lowo we still reviewing the election result and ngba ta review lowo yi enikan kan o le wa kan mo wa lorun
0: enikan le gba review
1: lati wa so yi pe kaki gomina ademola adeleke ku orire lori kini ibiti oro ba tun jade si leyin ta ba ti se examination gbogbo ye abajade sibo yen tan eh a wa mo bi ti boya ki won ko rire o abagbenu wa dake
0: to
1: iyan wa lo wa amo o ipinu are orilede Nigeria lati pe gomina ademola adeleke lori ago ko congratulate re lori jawe olubori tare ni yan o are lo se yan o
0: niba ti so pe are so ti e sapo e
1: iro won so pe are so ti won sapo won sugbon tare ni yan o yato si tegbe
0: okay
1: tegbe yato si tare
0: tare
1: yes bejeje ojora won
0: mo ro pe gomina gan so pe baba ti pe omo
1: omo na si da baba lo
0: so ki wa la awon eyan to fe pin ya baba ati omo ki lo de e ki omo na
1: egbe yato si baba
0: se be be baba na ni
1: e ko mata it doesn't matter
0: anojoja
1: anyway ibi ti kan lo lowo lowo bayi won ti soro wi pe eni kankan o le wa kana ma awon lorun lati ki gomina ademola adeleke congratulate ba koko ba to ba ye awon ma se be anyway punch lotu awaka niti fun tedo e mo pa so te di royin ni o gboro dun leti yin na abi oni po ni
0: o po
1: pa
0: iti
3: some days don't stop between the morning rush and endless meetings finding a moment for yourself feels impossible When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
4: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ẹ̀nà láti rí security vault àtàwọn kan tí ó ma ní ṣe pẹ̀lú àmójútó àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo ẹ̀ mọ́ra wọn tí wọ́n ná lórí kí ètò ààbò sálè dúró re nàìjíríà wà náà yóò rọrùn yóò sì ṣe é ṣe.
1: Ẹ kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣeun jàre.
1: Ẹ gbìyànjú irọ́ ọ̀dà.
0: Thank you.
1: Pápá èyí tẹ́ ẹ yanṣẹ́ ìròyìn láàyò tẹ́ tún ṣiṣẹ́ pẹ̀lú ìjọba.
2: Iṣẹ́ wo lẹ́yìn
1: agbẹnusọ.
2: Ìrọ̀ oròyìn lè mí ni.
1: Òun náà yẹ bẹ́ẹ̀ ròyìn.
2: Ìròyìn ní sẹ́ta fi rán mi látòdì ọ̀run.
1: Àṣẹ bẹ́ẹ̀ ròyìn tí ó bá ṣẹlẹ̀ lẹ́ka tìjọba náà.
2: Iná nínú iṣẹ́ ìròyìn wa iná.
1: Òun náà ni.
2: Iná là ń ṣàlàyé.
1: Ìgbẹnusọ náà ìròyìn náà ni.
2: Lẹ́nu bo.
1: Punch ló gbẹ́ròyìn eléyìí. Èmi ó kúkú ká ròyìn tèmi ni.
2: Kájàre.
1: Ó sì dárúkọ ìwé ìròyìn tó gbé.
2: Dandan ni.
1: Punch ló gbé o níbi tí wọ́n ní àjọ elétò ti ìdánwò tó níwèé mẹ́wàá àti ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Your West African Examinations Council. Ta mo si WAEC, awon kan ni WAEC.
2: WAEC ni.
1: Ani kan te ni WAEC. Mo rora. Oni ona ni won ma ti gbe peregi kana pelu re bayi. Nipa pe nje ajo yi gan njo ti e se oni o se gbe kele sa. Nje a se gba gbo mo, nje won ti e lomo lu abi. Nje won a sododo. Lori kini won ni èsì ìdánwò ti ọdún tá a wà yìí eléyìí tí ó jáde gangan ni o fún àwọn ilé ẹ̀kọ́ àtàwọn tó jókòó ṣèdánwò gbogbo láwọn ilé ẹ̀kọ́ kan. Wọ́n ni àti rí àwọn tó jẹ́ alákòóso àwọn ilé ẹ̀kọ́ kan gbogbo àti àwọn tó ń pè fún ìṣòdodo lẹ́ka ètò ẹ̀kọ́ bí wọ́n ti ní wọ́n ń sọ ọ̀rọ̀ wípé ìṣe ségesège máàkì àti àwọn àkòbójúmu ìṣẹ̀lẹ̀ kan ló ń wáyé o láwọn ibi gbogbo tí wọ́n ti ń jókòó ṣèdánwò àti àbájáde ìdánwò ọ̀hún gẹ́gẹ́ bí èsì. Wọ́n ní èyí náà ló mú ìkọni lóminú wá o nígbà tí a bẹ̀rẹ̀ sí ní rí àwọn kan láti tí wọ́n jẹ́ adarí láwọn ilé ẹ̀kọ́ kan gbogbo tí wọ́n sọ pé ǹjẹ́ mọ̀ pé lára àwọn akẹ́kọ̀ọ́ tàwọn kan táwọn mọ̀ pé ẹ̀fí kọ́lé
2: lẹ́yìn
1: igi ìwé
2: èso
1: máàkì tí kì í ṣe ti òdo. Wọ́n ní àwọn kan rí wípé máàkì tí wọ́n ń fún wọn wípé ọkàn ń já wálẹ̀ ni.
2: Ó ń jimi.
1: Bí ìgbà tó jẹ́ pé wọn ò mọ̀ wé láwọn ọmọ táwọn mọ̀ pé káfògún ẹ̀ gbárí. Ọ̀kan nu wọn ní
2: ṣe. Káforí ẹ̀ tó gbá ògùn gan.
1: Káto káforí ẹ̀ gbógun. Ìyẹn máa lé ògùn adúmọ̀. Wọ́n ní nítorí àwọn àti máa ṣe bọ̀ àkọsílẹ̀ gbogbo bí wọ́n ṣe ń kópa sí ìkópa wọn. Léyìn tó sì jẹ́ pé kì í ṣe tó ní ìwọ̀núbọ̀nú rọ́kan àbí àdọ́gbọ́n sí tó jẹ́ pé tààrà wọ́n mórí mímọ̀ wá látòdì ọ̀run wá sáyé ni. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tán ṣe pẹ̀lú àwọn oníròyìn Punch lọ́jọ́ ajé Monday, adarí ilé ẹ̀kọ́ kan tá a mọ̀ sí Impact House Model Schools èyí tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun Sam Abdulaziz ló sọ̀rọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn kíyèsí láti inú ọdún tó kọjá lọ àti inú ọdún tá a wà yìí pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú tí àwọn mọ̀ dájú wípé àwọn olùkọ́ àwọn wọn jingiri wọn dúró re bẹ́ẹ̀ sì ni àwọn ti já sóbì nípa àwọn nǹkan amúṣẹ́dẹrùn fún olùkọ́ àti akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn sì ti fi gbáradì fún ìdánwò gbogbo tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó máa ṣe ó ṣeni láàánú ó sì yani lẹ́nu. Bákan náà wípé àbájáde èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùlẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ wò ó a ti wà lẹ́nu kínní a ti ń fàwé ìbò jẹun bọ̀ ọjọ́ pẹ́ látọdún 2017 okòólẹ́gba ọdún dín mẹ́ta náà láti wà lẹ́nu rẹ̀ tó ń ti àwọn àkọọ́lẹ̀ àti máa ṣe bọ̀ eléyìí tó jẹ́ pé gbọgbọgbọ tọwọ́ yọjorí náà la wà òkè téńté tábìlì níbẹ̀ ni wọ́n máa ń gbé wá sí o pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa ti ìmọ̀ ìṣirò ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò àti ti èdè gẹ̀ẹ́sì mathematics and english language. Abdulaziz náà ló sọ̀rọ̀ ó ní ní ọdún 2024 okòólélẹ́gbẹ̀ ọdún àti mẹ́rin o wọ́n ní gbogbo àwọn ajókòóṣèdánwò àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn gbogbo wọn márùndínní 45 candidates tó jẹ́ pé wọ́n jókòó ṣe ìdánwò jẹ́ àmọ́ pé ti ìmọ̀ ìṣirò mathematics A1. bi orin muni thunder
2: parale
1: bi orin muni thunder a1
2: parale
1: ni gbogbo won mu lo
2: iya
1: o ni bo ti sugbo you see no ah amone asiko yi o gbogbo awon nkan tan ri bayi o ti yato si ta teyin wa e wa wo awon akeko wa gbogbo bi o se njoko o se danwo koda gan ni bi ti ile to je ti UTME anyo ni idanwo alasinpo se wo ile eko giga ani awon akeko awon won ni mark ti o ti e wo igba
2: se won kawe ni
1: leyin ti awon mo ti gbaradi tan ti mura tan e se ti eyi ri be won ni aran ti awon fi n pe won ni ja lele yo ti won si n pe won lejo e se wa eki se be lori ni se si se waye ni awon kan ni won ni aisha mo ye oso joso
2: yes
1: awon to ni akeko ni akeko awon dangajia
2: okay
1: o ti aje to dodo ti yin to dofo
2: yo rorun
3: babe why are you frowning for me now?
4: Mama, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Mo jẹ́ owó ojú olúwa fún ìyanu ìwòsàn ìtúsílẹ̀ àti ìdáde ńlá nínú.

0: Ẹ kú ojú mọ̀. Igbogbo bí tẹ̀sí gbọ́ ìkànnì Splash 105.5 FM. Ilé fún Bọ́lá gbogbo ìfẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ò pé méjì. Lórí ètò ojú àwọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Desmond to the G àgbà tọ́tọ́tọ́ àgbà tó fàṣẹ mú lọ lọ́wọ́ bọ́tí lóru ọ̀tún ni. Túnde Ọláwo, Alex Fox lólóòtú ètò ojú àwọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi. Olórí sports, olórí ìròyìn eré ìdárayá, Ìbàdàn Kamavinga àti Yín gangan yìí tèmi òní lọ́jọ́ Ṣẹ́gun Kaṣẹ́gun kò Kaṣẹ́gun àrùn bó o ní ẹkọ́ àròdó òjò yìí. Sọ̀rọ̀ lọ́dọ̀ tí yín àbí òrọ̀ lọ́dọ̀ tí yín. Ẹ o torí gbà tèmi kọ́kọ́ ń bọ̀ lé láàárọ̀ yìí kò tí ìmọ̀ ọ̀rọ̀ náà lè tèmi. Adéṣà lẹ́ǹjì la rí wípé òjò mọ̀ ń challenge yín kan, òjò mọ̀ pọ̀ gan, jẹ sí tutù wọlé ni. Ọlọ́run ló lẹ̀mí ẹ̀yìn. Èmi náà fẹ́ tutù àmọ́ àsáfojò àti mọ bí a mọ ń sá sí lọ́dọ̀ àwọn tí a yàn àwọn jagun fẹ́lẹ̀ mọ́ àmọ́ bí a mọ ń dúró sí ibẹ̀ ẹbẹ̀ làwọn àwọn àtòjú òfin pa jẹ sí òrí ibi sá sí. Ọdẹ sáà tí ó wà sí da ó ní o bá pọ̀ ìyàwó jó ní páyàn lèyìn ó ti mọ̀ bí máa yàn ó bá ní sáà gidi bó yóò bá mọ pa búrẹ́dì mọ́ wọn lápò bá sì wà. Ọlọ́wọ́ jẹ pa máa kì mọ́ mi lẹ́rù láàárọ̀ Ọlọ́run ló lẹ̀mí ẹrù. Fọ̀tì ni lọ́dọ̀ yín ẹbu tí ìgbónú ẹ̀bù lura. Àwọn báyìí pé wẹ́dà fọ̀tù ni wà mọ̀ ń kẹ́ dì mọ̀ ń kẹ́ ẹ̀ wẹ́dà fọ̀tù yẹn ti yà rí Ọlọ́run ló lẹ̀mí o. Àmọ́ fi já wọn sí fi ṣe tí ìgbóná fi ṣògì gbóná ẹ̀ kó mọ bọ́ sí ọlá kó mọ gùn tútù yẹn nù ìyẹn lára rẹ̀. Ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀yìn tèmi ẹ̀ ní kọ́kú jẹ́ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà bóyá lóní kọ́mọkọ́mọ lóní wéréwéré lóní kí amọ́sá lóní wàrà ṣàṣà. Ó dá ẹjẹ́ mú un látàgbọ́n káàṣì ẹ̀ mú mọ̀ pé owó náà fi do something, owó ló lè do something. Ọ̀rọ̀ lórí owó ló bá yín èmi gan wá tán fún yín ni *347*1004*#. Ẹ mọ̀ pàwọ̀ ìbáwọn ìyàrá tí ò lọ́mọ nú ṣọ́ọ̀bà kàdẹ̀ ní jíjẹ bó ò jẹ́ lónìí ó jẹ́ lọ́la bó ò jẹ́ lọ́la ó jẹ́ cashpot. Ó ti mọ̀ bó ṣe wà ìyẹn lọ́dọ̀ tiwa pé ẹ ó jẹ́ náà ni bẹ́ẹ̀ ni ajẹ́njẹ́ tún jẹ sí *347*1004*#. Tàbí www.cashier.ng. Ẹ mo sì lówó ńlẹ̀ lórí ètò ìjà wọn sí láàárọ̀ tí ń bù fẹ́ yin tèmi tẹ́ bá ta bàbá ṣe yí kótókótó ni pé tó parí. Àtún ọ̀rọ̀ àbúwò ta fẹ́ nìkan kò fi ṣe Tuesday rẹ̀ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó mẹ̀lẹ́mẹ̀ St. Mamọ́kàn ẹ̀yìn tèmi *347*1004*#. Bẹ́ẹ̀ sì rèé ẹ mọ̀ pé 500 naira kúrẹ́ lẹ́ẹ̀fìta kò lọ fà rárá. Ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 dákú mọ́kàn lù káàṣì òní túlé kan dààmú ọdún 18 sókè òun náà ló máa lọ ìyẹn ló lè ta ìyẹn lórí káàṣì. Ó dá orílẹ̀-èdè Nàìjíríà ilé eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkù gbà lórí yanrìn beach volleyball òun náà ní tìmú láàárọ̀ tòun ni ó rátọ̀kùnrin àtòbìnrin orílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ̀ kópa nínú ìdíje beach volleyball tilẹ̀ Adúláwọ̀ ìyẹn 2026 African beach volleyball championship tó máa wáyé ní Alexandria lórílẹ̀-èdè Egypt. Òmò wọn pátá náà ti fi orílẹ̀-èdè Nàìjíríà náà ti fi ilẹ̀ àwọn tó fẹ́ kà sí orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ fẹ́lẹ́lẹ́ ìyẹn ní ọwọ́ wọn. Ilé ẹ̀jẹ̀ kan ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà gba ìlú Alexandria lórílẹ̀-èdè Egypt wọn ti gbàbẹ̀ lọ. Àti kó obìnrin àtọkùnrin tán ṣojú orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n mọ̀ fojú sọ́nà láti rí dájú wípé wọ́n ṣe dáadáa ìyẹn nínú ìdíje náà ilẹ̀ Adúláwọ̀. Ó dẹ̀ jẹ́ wọ́n ṣe ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé olùkọ́ ní kọ Sporting Lagos Jeffrey Potter. Olùkọ́ ni ìbò láwọn ní tiẹ̀ Jeffrey Potter òun náà nìròyìn ti jẹ́ odi mímọ̀. Ó ti sọ fún wọn àwọn gbà gbéga wá sínú líìgì agbọ̀jọ orílẹ̀-èdè Nàìjíríà ni láti inú líìgì ìpele kejì lẹ́yìn pre-season tournament ilé tí wọ́n gbá Ndefi Adere Monsters ní àṣekágbá rẹ̀ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Òun náà ló jẹ́ kó di mímọ̀ pé ẹ ní Ààrẹ Èkó ẹ mọ́ ju kò pò òun o bóun ṣe wà yìí òun wá bí láti wá ṣe dáadáa ìyẹn fún yín ni ọ̀kọ̀ọ̀kan làwọn ó sì mọ ìyọsẹ̀ lẹ́kù ẹrísà tuntun eléyìí táwọn fẹ́ mú un. Ìdánrawò eléyìí ó yẹ káwọn ṣe làwọn ti ṣe yẹn ìfigagbága 18 òun náà ni báwọn sì wá ṣe wà yìí o lẹ́yìn gbogbo ìdánrawò táwọn ti ṣe líìgì táwọn fẹ́ bọ́ sí àwọn fẹ́ bẹ̀rẹ̀ ayé ìgbà ọ̀tún nínú líìgì àgbọ̀jọ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ mú gbàgbé pé wọ́n lọ relegation wọ́n lọ wọ́n wẹ̀ nínú tó ń gbéni padà sẹ́yìn lọ́dún 2024 kó tó wá dìbí pé wọ́n gbàgbé ká wá sínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní sáà eléyìí tí a fẹ́ mú ìsáà tó kọjá ní gbàgbé ká wá ìyẹn láti líìgì ìpele kejì. Ó ti wá jẹ́ odi mímọ̀ pé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ làwọn ọmọ ìyọsẹ̀ lẹ́kù àwọn ó sì rí dájú wípé àwọn ṣe dáadáa. Ó dáa ẹgbẹ́ wa lọ sínú ọkọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà ṣe rọ̀rọ̀ Super Falcons mo lọ́rọ̀ bíi méjì mẹ́ta kan ta so nipa re laaro ta se atupale re amo ajo to nsibo la afisegba lo lede Nigeria o na niro ti je ko di mimo bi pe won ti pa lase fun awon technical crew e gbimo oluko ni iko super falcons lo lede Nigeria ki won ko we kan fi se ele seri technically won ti gba se lowo won ni mo a fe je a fe kan mo a fe ko je pa wa la saki won ko ma ba si vie yan je mo ru awon oro ba won reside tun na ni won ti gba se o lọwọ olùkọ ni Justin Madugu àtàwọn amúgbálẹ́gbẹ́ lọ́tún ló sí Anchejì ni ni ó fi mọ́ àwọn goalkeeper trainer Anchejì ni àti àwọn amúgbálẹ́gbẹ́ rẹ̀ nínú ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ikọ̀ Super Falcons wọn láǹfààní láti lọ sínú líìgì àwọn láǹfààní láti lọ sínú ìdíje ìfẹ́ ìyá àgbáyé lọ́dún 2027 wọn ni lọ lọ́dún tó ń bọ̀ wọn dẹ̀ ṣe dáadáa nínú ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ àmọ́ lákòókò yìí àjọ NFL wọn wà bẹ̀rẹ̀ àtúntò àtàtúnṣe fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì rèé wọ́n tún mọ múralẹ̀ láti kópa ìyẹn ní LA 2028 ìdíje olympics ọdún 2028 mọ̀ pé qualifiers náà ń bẹ wájú comoros dẹ̀ lórílẹ̀-èdè ilé tí wọ́n jọwọ́ aṣèkiri tí wọ́n kọ̀kọ́ kojú ìròyìn èlé ta ti bẹ̀rẹ̀ láàárọ̀ tòun àmọ́ kó tó nípa wọnú ìròyìn lẹ lọ austin jj okosha balógun tẹ́lẹ̀ fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà okocha òun náà ló ti jẹ́ kó di mímọ́ wípé ṣe rí gòun tóun gé lágbájá gẹ́ta mẹ́dù gé kòkó bàbá àsásun tóun wá jẹ́ olivia khan níjẹkújẹ tóun gé tí ń wa kókó jẹ àgéjẹ mọ́lẹ̀ àgéjẹ má wọ àgéforí lálẹ̀ àgéjẹ lẹ́gbẹ̀ẹ́ eléyìí tóun fún olivia khan ìyẹn lọ́dún náà lọ́hùn-ún òun náà ó mú àyípadà tó lórin bákàárí àwọn gẹ́gẹ́ bíi eléré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jéjì òkúta lọ́jẹ́ kóròrò yìí di mímọ̀ ìyẹn ni òbí wọn podcast ìyẹn podcast pẹ̀jọ mikel obi ní ọjọ́ ajé monday òun náà ló ti jẹ́ kó di mímọ̀ ẹ̀mọ́wà ìpè jéjì àti ká jéjì ilé tó jẹ́ pé ọ̀kan lára àwọn eléègì ara mọ̀dé eléègì ara tó léde nàìjíríà tí ó ní òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ wo ege yẹn tí òun fún olivia khan ó ló mú àyípadà tó lórin o òmù bá life òun ege yẹn àti goal tóun padà mi ó jẹ́ kóun ní recognition tó lágbára kódà kọjá orílẹ̀-èdè germany ilé tóun ti ń gba bọ́ọ̀lù ìyẹn nígbà náà fún ikọ̀ frankfurt ó ní kódà olùkọ́ni fún ikọ̀ frankfurt nígbà náà ó ló ti jẹ́ kó di mímọ̀ wípé ayé òun nínú ikọ̀ bó tẹ̀yẹ́ pò fi ṣàwádà ní pé ṣùgbọ́n ayé òun nínú ikọ̀ frankfurt wọ́n fòǹtẹ̀ lù báyìí wọ́n lù ú gbàmù ó tún ní í ṣe pẹ̀lú ege yẹn àti goal yẹn ìyẹn ní ọdún náà lọ́hùn ó ní ìyípadà ńlá àyípadà dáadáa òun náà ní ege olivia khan yẹn ló mú bá ìgbésí ayé òun gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù kò tún wá tán síbẹ̀ austin jj okocha ó tún sọ̀rọ̀ lórí obi one podcast lórí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern munich tí wọ́n ṣe fìfẹ́ hàn láti gbé lọ́dún 1991 ṣùgbọ́n kinní ọ̀hún kò wọ́ọ̀kì o bó ti ẹ̀yẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti gbọ́rọ̀ ọ̀hún gbà náà ṣùgbọ́n professional contract ọjọ́ orí òun ò tí ì tó bẹ́ẹ̀ láti tọwọ́ bọ̀wé àdéhùn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ agbábọ́ọ̀lù ìyẹn nígbà náà lọ́hùn ó nípa ọmọ ọdún 17 ó ń lóhun o nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich tí wọ́n gbé orí wá àwọn òfin bọ́ọ̀lù gbà náà kò sí dàbí ayé ìsìnyìí bẹ́ẹ̀ sì rèé ikọ̀ jẹ̀wẹ́wẹ́ wọn òun ti láǹfààní láti kópa fún wọn rí táwọn lọ sí orílẹ̀-èdè switzerland kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi lọ òun pé já mú ọ wọnú ikọ̀ àgbọ̀jẹ́ ọdún ṣùgbọ́n nígbà náà lọ́hùn òun ò tí ì tó àti tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ́ ó dẹ̀ jẹ́ wípé kóun dẹ̀ tó pé ọdún 18 yóò fẹ́ tó inú oṣù kẹjọ ìyẹn nígbà náà lọ́hùn òfin orílẹ̀-èdè germany ó dẹ̀ túmọ̀ sí pé kọ́gbà agbábọ́ọ̀lù bayern wọn lè fún agbábọ́ọ̀lù tọ́jú orí òbá sí pọ̀ ọdún 18 wọn lè fún ní professional contract òun ni òun òfin padà di agbábọ́ọ̀lù wọn ìyẹn nígbà náà lọ́hùn ó wá jẹ́ pé òun padà tọ̀tọ̀wọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù borussia neukirchen ìyẹn nígbà náà lọ́hùn ó tó wá di pé frankfurt wọ́n padà gbé òun ìyẹn ní winter transfer tó tẹ̀lé lọ́dún náà lọ́hùn ó ní bóun ṣe pàdánù àǹfààní láti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern ni igba toju orun toju ori ohun to kere jojo ohun na niyan okay e ja pada soro eko super falcons o le de nigeria ekma to mo lara ban kawon ara nila ro tuni
1: akuju mara le akuju ma tokun
0: so rojo
1: omilari
0: omilari ya rojo oda olon lo le mi ero oro iko super falcons o le de nigeria se ri in to ba fi le mu atun to ba iko super falcons o le de nigeria o ye ka ti to ba jo nff o asin tin gbo lenu ojo meta pe ajo nsc ni yen igbimo to so re daraya lapapo lo le de nigeria awon na won fe mu asoro ba eto dibo ajo nff fun isipo are atawon igbimo won ti o waye iyen ninu osu kesan odun ta wa yi pe eto dibo won kokoko soro sugbon iforojo mi to lo oro ni oro yi o je laarin mi ati laaro toni tori la kokona Justin Madugu ele ti opolopo eyan ti won yin mo tan ekan obo tan so gba ton sawo
1: men
0: boya Justin Madugu 25% le bi ti ma fun ko de in ti ma si se fun 25% yen wi pe ko so lu ko ni ti tactics yo ke yin mo lowo en ke yan kan le mi mo so fun awon eyan oluko ni ti o ba wa tactically sound ko le se comeback ko ju George Vida olukọ ni to je pe DJ fe ya agba yo ti gba fun obirin orilede Spain ko to wa mo ko moroko sodi moroko den le waju pelu ami ayo meji sodo won wa na la ami ayo meta si meji boya tori wi pe mo live experience yen mo wa ni papa sere mo wa pelu ko super falcons lo fe je ko je wi pe oju temi o fi wo yo yato soju ti enike ni ba ti fi wo tele be si re ko si e bi pe ko super falcons won lo sinu DJ fe ile adula if ye ya agba ye ko si lowo Justin Madugu boya 80% to ko abi 75% ko ajo nff kan ko mo de ran ti pe lori eto ja won si ati ma soro daada lori e mo ma soro daada lori e pe in to sele super falcons lodun odun to koja gan mo ti ro ko yo ti sele tori bi pe igbara di won lo fun mission x ko tun kun to
1: ko kun to
0: o ino sele do mi table lioness ton na wa ni quarter final yen family afo ni won bele bo se ma so pe ota to ti mo le ni won ti mo wa won super falcons ta ba fe gba friend kan ba awon lakoko ta wa si ko to ri pa pada lo terry akada lo seju si terega lioness to le de senegal cameroon la saba mo gba ju ni fi ga bo olore sore ti won ni ni mission next ni cameroon won ba cameroon gan nigba yen won lo sinu dije fe yele adulawo ni odun na lo awon na lo sise lori ile ti won na to jo ni ko to wa di ko wa pada je fun je pa mu de so fin lana pe cameroon go qualify for afcon expansion ti ajo fifa fun idije feyele adulawa awon obirin atajo caf lo je ki cameroon lo je ki won pada wa akoko nu ekeji wa ni wi pe iko super falcons o le de nigeria awon agba bolu ta to le melo nu won gan lo nbere ni ko egbe agba bolu ti won gba bolu fun starting 11 oluko ni koda balogun won rashidat ajibade balogun super falcons te ba mo ori aga ni ti mo wole fun ko psg lobirin melo nu won gan gan ni starter en ti mo mo to je wi pe ni sa to koja o tan na fun iko super falcons o Nigeria ohun ni shukura toladi pupo shukura oladi pupo agbowoyin ko yes roma obere ta sansan ko da ohun lagbowoyin to da julo ni league idije italian serie a won pirin ni sa to koja defender of the season ohun na fun iyen bi awogede gbe mi lo gan ninu won ni nbere e wa wo awon omo ti olukoni Justin Madugu ko ayi pada pupo ba won se ri in ti asri prompter se fun Nigeria le iye mo o mi mo ma so dada na kwasi prompter ni woman of the tournament temi ni last waf konta lo ta ti gba tori pe kini mo ri coordination bo se ndi owo eyin mu fun iko super falcons o le di nigeria bo se nde iyen bo se so pe oya iwo de meyin duro bayi emi lo bayi o ale ase meyin e ba nduro bayi o ni nkan ti lo fara ko fun nigeria in to je ki go meji akoko to kokoko ba nigeria lasika gba idije fe yele adulawo to ba won ohun ni asli prompter omo yen tu oni 7 abi nkan kan 7 iko orilede Morocco mo fe ran ti oruko yen ge yen Lusmo Ijab bayi ni last wafcon in to fi oju plumter ge yen mu plumter jade bayi oni go bi meji yese sare bu owo arin wa OMT ni go meji yese sare o sare posi wa lara ko to wa di po pada gbe cheji ni abi Ibumuri Solana ni coach pada gbe wole to mu aye pada ba match yen most awon agba bolu to lo sinu DJ imi sese n bo lati njuri ni Esther Okoronko oni farapa Deborah Abiodun oni farapa Michelle Alozie ile farapa lo ti de ko to di wipe an pe won wa fun idije fe ile adulawo e wa wo transfer window to wa sile fun iko super falcons ori Nigeria ninu bi window marun boya meji pere ni super falcons ni won ti gba ifikapogo lo ese ko to adi pin pada lo gbe tan gba gbeyin ni ni Rabat abi bo lati kokoko lo mo fe ranti ta kokoko lo ko to di pa lo si Rabat fun figa gbagawa agba figa lo ese ore kan sa ko to di pa pada lo
2: koda ko je figabaga olore sore marun gan le gba lakoko se grade A friendlies ni iko super falcons ti koja iko te mo so pe e wa won ton te kokon fi lo super falcons cabo verde olede togo olede senegal ohun le fi lo super falcons odidi super falcons kan mo ba won gba figabaga olore south africa won gba dije fe ile adulawo sugbon se grade A friendly ton gba se ko yo lara won nigba ton ba nigeria pade e wo bo se bo wa tan je super falcons nu teyin se ticket out ese kan won ti wa lati lo sunu dije fe ya agbaye bayi gbugba won brazil sweden ni canada ni grade A friendly ti won gba o sise lara won o sise laye won ngba te ba wa ni ki justin madugu o ti e ti se ti e nu e ti gba se lowo e atawon oluko ni e to ku sugbon awa na mo lo kan ara won pe lati gba ti to mo zenabi ti lo oluko ni ti super falcons fe gba to ojuri e pe to se daada leyin o ma gbe mi ka gba labele florence o ma gbe mi to je pe oluko labele to na da gan to se daada oluko ni le creator ti gba to ti se kini to mo zenabi ni to ja fa ma gba bolu ja fa won titi e yen ninu ko na sugbon ti technical crew gan ba ma lo ni ajo nff ori gbo lo role ori gbo lo bo sabo be ni tori wipe kini complacency ki mo fe mo sin sebo awon afojudi ba se fojudi ko super falcons o lede nigeria on danu pu mi o gbogbo awon ni moju to won lasiko gbogbo awon to ye ke se koda o ni o take awon michela mo ni micha nadoze awon rashida jbe lati mo pe nff jade pe ah se super eagles te lo ni kan lo mo gba yin cup se awon na fe gba wafcon ni o ni ye igba ti mo pariwo lori eto ja won si yi wipe se iko super falcons se super eagles ti gbogbo e se ti won won ri dije fe ye agbaye lo awon to ye ke je kan lo e ti won leyen fun 100% awon gbogbo le bere si ni pajo nff jade pe se awon oni gba friendly ni se individual brilliance ta won to ni kaluku ni yi se brilliance to ni ka to wa la ron kaluku ṣun la won fe lo lo ni eleyi dije fe ye agbaye won yan fe lo world cup o yato se ni ta won se mission next olorun lo fa won se kan to wa san agba bolu ton lo juri tan nigba ti e se pon je machine ajo nff ajo nff eyin lele bi o bi super falcons so se lo sinu dije fe ye agbaye e bi yin ni
1: se ri olorun se to ye pe gbogbo ala ma soro nipa super falcons yi
2: dada tori pe kini mo lo sinu
1: ati ma so bi pe ajo nff ko se amojuto to lo titi fun iko super falcons bi ti super eagles awon kankan to ye ke ma se even though gan ewo ifiga olore sorry
2: awon ara le le fe ba wa da soro laaro tun ni 070 6949 3000 0706949300 toni mo ri poru e oju epo ero bani soro wa da epo ntan na 0706949300 tabi 0701447570
1: sherry to ye kan mojuto nkan na mojuto oluko ni tan le kan o fi oluko ni yi o lo gba DJ yi
2: ni ayete ko so mo kan te ye kan se na kan wo boyo oluko ni oko ni o mo kankan abi o ya mo
1: sherry in temi mo loro awon ejo nff ni pe bi ko super eagles bi pe iko ti won fi tara tara mojuto tori pe kini oluko ni gan se te bi gba se lowe se bi ko super eagles o sha lo won lo sinu idi won lo si DJ fe agbaye abi okay super falcon wa loju ona bayi a time wa fun yin lati se atunse gidi to fi le mu awon agba bolu yi lo te ma tun to daada te ma se gbugbun to ye kan se tori pe kini seri
2: ibi ta se si lati fe je
1: be ni o
2: se sodo super falcons ko da se sibe mo ti ro podun to koja lo ma sele
1: won se sibe
2: odun to koja lo ye ko chele ka si keko ninu wa kan yen boya bi quarter ko da mo so quarter final la ma de ta te mo pa won obirin yen o ja fita won fighting spirit ti won na leti o ti le yin sile
1: o ma yin sile
2: inu super falcons yi lati ra awon agba bolu ti n fowo fo so o
1: ko si bi o se yin sile
2: ta ba pe owo la won fi n fo so pe to ba won ba wa ko si kini kan
1: idije bi te so pe o yen kan ma gba idije olore sore grade 1 ko sin to le nbe ti si super falcons to ma ba
2: super falcons ti ko je to ba ko
1: e to ba ba brazil play usa play ti iru south africa to ba lo ifiga olore sore grade 1 fa won iko ti won ki lo se super falcons ti won le lo fun won seri amba morocco play all over yole against malawi yen tori pe kini won ba malawi gba ball ri won jo gba ifiga gari to ba je pe won je ki won lo gba idije olore sore nipo mi ti won ti gba ri wọn a tún kọ nkan mi mọ nkan irú olùkọ ni madugu gan ari a tún kọ àwọn nkan mi àwọn taxi mi ari ari báwọn gbọ bọọlù tó ṣe kù sí báwọn tẹ ti jọ ń gbá bọ tẹlẹ tẹ ti jọ ń gbá papọ ẹ ti mọ owó ara yín òní ṣùgbọn cherry wọn wulẹ kò wulẹ sáàmójútó kankan kò sí ojú tẹńbẹrù náà fi wọkọ super falcons ẹja gbàgbé pa pé kíní olófà gbọ léyìí tó ṣe tí wọn fi rí olùkọ ni bí ẹni yọ pépà láṣọ.
2: ọyọ bí ẹni yọ jìgá
1: ṣùgbọ́n
2: àjọ nff tan wa ni di mimo samojuto awon agba ballu yi koda opolopo yan gan lo bere pe dakun gbogbo awon Ruth David director for competition awon mama Aisha Falode ki gangan ni gbogbo won gan wo to koda eni to wa ni in charge NWFL gan o ye ka to pe eyin na Super Falcons ti yin ni ki gangan ni gbogbo won ki na wo to fi di wipe ti wa lo ba ti wa de ti go bi o ti sele ti kasalo ti boss inu ko Super Falcons ni o wa take Nigeria lati mo lo si World Cup awon obirin mo de wo pe personal opinion temi lele yo pe boya ti igba ti Super Eagles yo lo ko kuku si nkan to sele Super Falcons nu o ba lo ko lewo se mo Super Eagles o ti lo Super Falcons o ti lo Super Falcons ko pa Super Eagles
1: o ye mi o ikan re mi o
2: wa ni Eagles o wa ko ba Falcons Super Falcons ti Super Eagles ti o lo World Cup to ya kete ko pa oju o mo gbo lo ti wa lo Falcons e je agbaruku ti won ka 100% support Super Falcons n lo lati lo mu adije fe yele adulawo kan gba ifis gago restaurant and kigbe NFL president World Cup ta lo lo lo
1: na lo nwo
2: na lo nwo ta lo be ti e fe lo gan e fin to ba je to lohun
1: e tun le se ke to lo ke to bo sita ni o ye kan tun le se ni
2: eyin o fi o wa di tubu le le ri o de adanta mo dan le
1: bo se wa niyan
2: ki lo wa de
1: ibo lo ti yale bayi ni
2: si e to di bo won emi ni fe si mo se fe ma soro ba ni to ba ye ko da atuntun nla iko NFF gan fe ki se ko Super Falcons ni kan le fe yo awon oluko ni e fe paro kini kan mo kuku ko wo mi ro bayi mo wo oluko ni ta fe lo gbe ka wo oluko ni ta fe lo gbe e mo so Super Falcons da be se so Super Eagles a mo pe ti so Super Falcons di gba wewo sugbon e mo ba Super Falcons je fun wa
1: se wa ni
2: e mo ba won je fun wa I si lo sinu dije fe ya agbaye won ki se bi Justin Madugu ki en to ka won to le bi kan gbe bi won ni kan mo wa scapegoat
1: oni
2: kan mo wa scapegoat kankan iye
1: wa de mi le
2: Super Falcons lo to rojojumo la mo pariwo la mo ketan so ki pe e se n to ba ye ke se fun won ka wa wo ti coach ba ti wa mu result wa e na mo fura wa na la so pe Madugu se won gbianju ni sugbe e try e tiraji subu e je adagbo ko le poju ta ba pada de ja won si tesi waju loju opo cash e 347 7004*1 baba re n to fe da seto pe ti oro Super Falcons agbo wa la ro 0706949 3000 mo le gba pe kan abi meji ta ba pada de latoju oja e wo wa Facebook splash 105.5 Ibadan e ku

0: Oshodi Stadium, Lagos. Visit onexcup.ng. Your community, your cup. 18 plus. Bet responsibly.
1: Ite meji omi orombo lemoni, sibi eduko ati iyo.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí Edu ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: kaabo pada latoju oja kan ni splash 105.5 fm live mbala gbe fele nlu banana le se wa lori eto ja won si hello wa ni kan ma ndo re facebook splash 105.5 ibadan bakana e ma gbagbe lati bo iyen sojo po ka se keta lati je 347 7004*1# de kan ni so fun mi ni si pe igba ti madugu n se to gba ba lo ndo ko chi fun yin lodun to koja tin da gbogbo e po mo yin ten pariwo e mo gba na abi wa dodun yin esa ti fi e ti fi se scapegoat olohun lo le mi ero amo bi madugo ba pe awon debi debe awon agbabolu to ba ni farapa ninu awon agbabolu pe won ese nbo ni eyin na le tun fe mori e sa gbon pe ah o pe lagboja ni o gbe tamedu ni amo ko si wahala e ja bole lori oro iko super falcons ole de nigeria di gambia yen ole de gambia won na ni won te pada yen si papa isere won ile ti ajo tori bole alafesegba nile adulawo ajo caf ti won buwolu fun won yen independent stadium pe ah stadium ile ko ba standard caf ko ba mu o boya ke se kini ke mo gba bolu yen ni be mo sugbon won gba pada papa asere ohun nigba tan ba fe gba afcon qualifiers koju orilede somalia ajo to bola lafi gba orilede gambia on je ko di mo pe won ti tan na green fa won ka won mo se be lo abu awajo mo orilede nigeria taiwo awo ni yi ohun na lo ti pada darapo mo iko igba agbabolu coventry city e wa bi pe ko northern forest won se bye bye iyen fun £9 million ohun na si ele ti coventry city ti won fi gbe lati nu ko egbe agbabolu Nottingham Forest e won wa pe Franco Oyeko mo lede Nigeria ohun na wa iyen ninu iko na ti won jo mo ko mo lupo bo Mr. Lulu nikan le wa jale ninu gbo agiju bayi tori pe olaina ona ni agbabolu lede Nigeria to ku iyen ninu iko ne to ni ko agbabolu Nottingham Forest iyen Evangelos Marinakis ohun na lo ti je ko di mo pe ah taiwa wo ni yi o se o igba re to lo ninu iko egbe agbabodu le mo gba pe lodun 2022 £17.2 million ohun na ni won gbe awo ni iwa sinu ko egbe agbabodu na o de je odimo pe awon safeku re awon sire awon ko si ba to ba fe pada wa awon ki kaabo ni wahala kasala won ma ti bossi ninu ko ninu ajo to nbo la lafise gba jakijadu agbaye ajo FIFA leyin gba ti won je ko dimo pe chief operating officer won Kevin Lamore ohun na ni won ti gbase iyen ni owo re leyin ose meta ile ti o buare Gianni Infantino lo la se po ori se nle po be ni olo olo olo boga re amo se ti an ba ni toge eyan ba se ti o da se eyan o le so
1: eyan le so to ba ko eyan ti ri bo mi to fe lo en to ba ti ni bo mi to ma lo le so po ga un intense o da o
0: Kevin Lamore o ti lo so fun e mo pe lori oro bi pe awon aladani won ni pin ninu idokowo ajo FIFA gbo awon kan ba poro to tin fa wahala lati bi ose meta ni ohun na ba bo ta oga agba to ni bo se se yanu ajo FIFA lo ba lo tenu bo po ti oyo tenu bo wahala sa sele kan sa agba se iyen ni owo e kan ti ni pe ko lo se kini
1: lo joko le
0: ko lo rokun nile e ma se gba wi pe wahala se nbe nle o ajo kan kakaf ni ajo UEFA ni atajo to se bole lafise gba lagbon Asia gbo apata ni won si wa lorun ajo FIFA ku te ba mo pe fe gbe W yen wa sodo awon ko saye wi lodo awon turu pe kini awon o ni gbase in ta won ba Infantino ta won ba o da dena white eniti se oga agba ere daraya se kikan ohun na lo ti je ko di mimo pe Sheriff Johnsoni Joshua ati Tyson Fury now or never ni oni Sheriff Jai o ya ko ti sele lati bi odun mewa seyin gba tawon mejeji tan si jo wa ni oju opon ti won jo hot toju ori o ti da koko yi te pe to ba be wa bayi to ba gbese Joshua gan odidi ogun odun ni won bo fun mi gbona won bo fi babe ni oni sugbon akoko yi ija won mejeji yo lanfani lati waye o pelu won si je foju sona ki jo won waye Anthony Joshua ati Tyson Fury ija won yo se kini yo waye ti eyin eyan tesi lanfani iyen ni ati we se kini e lo fi okan bale oda iko Ferrari ohun na ni je odimo wi pe te ri oko eleyi ti won gbe ta electric car ti o ni se ni kankan ti won mo ti o mo wa di lose ohun na ni won pe $40 million iyen £25 million he se ken dugbe owo ohun na ni ata o yo ra mo lo fun re ni bi o ba ran ni o lo bi o ba ni o lo ni o lo oko ohun na na ti gbe jade ni akoko yi be Serena Williams àti Venus Williams àwọn méjèèjì àwọn náà ni Cincinnati Open wọn jọ gbá dọ́bù o tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ ìyá àti ọmọ bàbá ni wọ́n rí àyè lọ́wọ́ Marta Kosciuk àti Peyton Stearns àmì mẹ́fà sí méjì kan sí mẹ́fà àti mẹ́wàá sí mẹ́jọ òun náà ni àwọn yẹn ni wọ́n fi bá àwọn Williams sister ni wọ́n fi bá wọn wá ìyà nínú ìdíje náà ṣùgbọ́n àwọn méjèèjì náà ṣì máa gbá doubles ìyẹn nínú ìdíje US Open ní Flushing Meadows ẹ mọ̀ pé àwọn ilé iṣẹ́ ìbò gbígbá tí wọ́n ń gbá lákòókò ìpolówó ni fún ìdíje tí wọ́n bá pa ẹ ti mọ̀ pé ẹni tọ́jú orí ẹ̀ bá wà ìyẹn ni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 àti ọdún mẹ́rìnlélógójì 44 kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ nínú eré ìdárayá tẹnis wọ́n fi yòókù wọ́n fi ń káàkiri cruise níbẹ̀ Venus Williams ìfigagbága bíi singles mẹ́tàlá tó ti gbá sẹ́yìn òun náà ni ó ti fi ìdí rẹmi ṣùgbọ́n double grand slams mẹ́rìnlá òun ló ti láǹfààní láti gba ìdíje Cincinnati Open singles Elena Rybakina ó fi àjẹ Magdalene Fresh mẹ́fà sí mẹ́rin méje sí mẹ́fà òun náà ni ó fi láǹfààní yẹn láti nà láti yàn sí ìpele kẹrin bẹ́ẹ̀ tó gba ìdíje Australian Open lọ́dún tó wà yẹn Elena Rybakina òun ló ṣeṣe kó rọ́pò Aryna Sabalenka gẹ́gẹ́ bí world number one lẹ́yìn ìdíje Cincinnati Open lẹ́yìn tó bá láǹfààní yẹn láti ṣe dáadáa tó bá wọ àṣekágbá ìdíje ọ̀hún ṣùgbọ́n tí Sabalenka tó bá wọ ìpele kẹta sí àṣekágbá quarter final ó ṣeṣe ó jẹ́ wípé yóò padà dúró gẹ́gẹ́ bí world number one ṣùgbọ́n Rybakina tó bá wọ àṣekágbá tó wá tún láǹfààní láti gbà yóò di world number one Iga Swiatek òun náà bó ṣe yẹ pé kọ́kọ́ bẹ̀rẹ̀ dáadáa Maria Sakkari ó fẹ́ gbèrú ṣùgbọ́n gbẹ̀yìn wa ni Sakkari mẹ́rin sí mẹ́fà sẹ́yọkan ìyẹn nínú ìdíje náà bákan náà Jessica Pegula òun ọmọ orílẹ̀-èdè America Emma Navarro àmì méje sí márùn-ún mẹ́fà sí méjì nínú ìdíje Cincinnati Open tó ń lọ lọ́wọ́ orílẹ̀ ikọ̀ ẹjọ́ padà sí ìdàgbà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ bọ́ọ̀lù ní ọkà sọ́ọ́ àṣẹ ikú tó ká ṣe 25k òun náà ni a ṣe láàárọ̀ ìyẹn fún ẹnìkan bọ́ọ̀lù ní ọkà sọ́ọ́ àwọn náà ni wọ́n ti gbé agbọ́wẹ̀yìn ikọ̀ Benfica ìyẹn Amadedich òun náà ni wọ́n ti gbé £30 million òun náà ni wọ́n gbé agbọ́wẹ̀yìn ọ̀hún tó dẹ̀ pọ̀ wọn àti olùkọ́ni rẹ̀ tẹ́lẹ̀ Matthias Jasil àwọn méjèèjì náà ni wọ́n jọmọ ṣe kíni o ẹni wọ́n jọmọ ọkọ́ ọmọlùpọ̀bọ nínú kọ Newcastle Rodri náà ló ti balẹ̀ sí ìlú Barcelona ìyẹn nínú ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Barca fún àyẹ̀wò ìlera rẹ̀ ni láti jẹ́ kí gbogbo nǹkan kí kán fẹnu ọ̀rọ̀ jóná lẹ́yìn ìgbà tó ti fi kọ́ agbábọ́ọ̀lù máa ṣe tilẹ̀ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barca ìfẹ́ ẹ̀yẹ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló gbà ìyẹn fún ikọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì rèé documentary kan jáde ìyẹn lẹ́nu lọ́lọ́ yìí tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ ni Pep Guardiola ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àwọn ọjà rẹ̀ ní pẹ̀lú balógun rẹ̀ kawọ́kà ìyẹn nígbà kan nínú kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City bákan náà yípa eléyìí tí ìpínyà pẹ̀lú ìyàwó rẹ̀ ìyẹn divorce Pep Guardiola tó ní lórí jíjẹ́ olùkọ́ni rẹ̀ náà gbogbo ẹ̀ pátá òun náà ni Pep Guardiola ló sọ̀rọ̀ ìyẹn ní ipa ẹ̀ àbí divorce kawọ́kà pẹ̀lú ìyàwó ẹ̀ ẹni tó ṣẹlẹ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà ni Pep Guardiola òun náà ló sọ̀rọ̀ ìyẹn lé lórí ṣùgbọ́n tá a bá lè sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn ní òní ẹ̀ á sọ̀rọ̀ á fọ documentary yẹn lẹ́nu ìyẹn lọ́la bẹ́ẹ̀ sì rèé àwọn gbàgbọ́ documentary ṣe mò rí o òun náà lọ lọ́wọ́ lákòókò yìí ẹ gbogbo àwọn tó yẹ pé ẹ̀mọ̀ nípa àwọn olùkọ́ni yìí ẹ bó bá ṣe jẹ́ òun náà ni á mú wa ní sáà tá a wà nínú líìgì lẹ̀ gẹ̀ẹ́sì pàtọ́mọlára agbọ́ iwájú wo ló ń fojú sọ́nà fún tí ó ṣe dáadáa látòrí ẹ̀rí Haaland ikọ̀ Man City ni Alexander Isak ikọ̀ Liverpool Igo Thiago ikọ̀ Brentford João Pedro ikọ̀ Chelsea Victor Gyokeres ti kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal bákan náà Watkins ti kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa àti Benjamin Sesko ti kọ̀ Man United.
1: Sẹ́rí
0: torí àlékún Haaland dànù.
1: Àlékún dànù ìyẹn tí Maresca bá mọ bó ṣe máa lò ní o.
0: Téèyàn bá tẹ̀ wá mọ sí ẹsẹ̀ ìwà ni mo béèyàn ṣe lu àlà.
1: Tó bá mọ bó ṣe máa lò Haaland wà fún wípé ẹ fún níbọ̀ ó mọ bó ṣe máa lò.
0: Ó mọ tí ó ṣe
1: sí. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o Benjamin Sesko àti João Pedro ni.
0: Wọ́n tanná ní sàtàwá yóò kẹ́rẹ́ ẹ̀sìn kan ọlọ́kẹ̀rẹ́.
1: Tí ó bá yọ. Àwọn tabadẹ̀ wo João Pedro àti Benjamin Sesko yìí a rí wípé fún ìgbìyànjú tí wọ́n ṣe kí ni o wọ́n tanná tí wọ́n lọ́tọ̀.
0: Lọ́wọ́ fún ikọ̀ ilé tí wọ́n ṣe
1: jù
0: bẹ́ẹ̀ ni. Ó dẹ́ jẹ́ ìwò bóyá kó tó di pákó lórí ètò ìjàmọ̀ sí kásáré pé ẹni tó jẹ ìyẹn láàárọ̀ tí tó ní owó ni Memphis Depay agbọ́wẹ́yìn tẹ́lẹ̀ fún kọ́gbábọ́ọ̀lù agbọ́wájú tẹ́lẹ̀ jàre fún kọ́gbábọ́ọ̀lù Man United òun náà ló ti gba pay cut láti dúró nínú kan ìgbà agbábọ́ọ̀lù Corinthians lórílẹ̀-èdè ìyẹn ni orílẹ̀-èdè Brazil. Kódà ẹ jẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká pè wò náà ori eto je awon si laro tun ni en to je ka se wa niye titi ola ele ti amo lanfani lati pade wo ni ka je fe lenu fona run yen o stubborn titi ola ire o

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Kàkáàṣì pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kaase.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105 Proverb Event tó wà ní Fúnbálá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tá lọ́tà ọ̀tá ń jẹ́ òpin ní gbọdọ̀ Foyza. Tọ́wá ẹgbẹ́ wọ́sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá lẹ́fàdúrà débi kíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì ti Splash 105 Proverb Event. Lórí Jẹ́kẹ́mọ̀ Fan Family lórí Facebook àwà ń bẹ̀ lórí TikTok @TopStriker 100. Ọyẹ́ ẹ̀jẹ̀ alẹ́ gbé láìkì kọlọ́fà lórí ti káṣẹ̀ àyíkoto láìpẹ́ *347*1004*1#. Náà ni a fi yí koto yẹn mọ́ gọra rẹ̀ ìwọ lọ́kàn lọ́sàn yìí o. Sáárì fi gagba gangan tó ní kìmí àti ẹ̀tí sọ bí ẹsẹ̀ ọkàn náà kọ́ ló wà ní. Gbogbo lórí ẹ̀járe. Ok. Wọ́n ti gba ikọ̀ Manchester United nínú níyànjú pé ẹ̀rẹ̀ Ajax Edith Arsenal fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ yẹn ẹ̀sìn Konsa yẹn torí pé gbogbo ògbésẹ̀ tẹ̀ ń gbé sọ̀tún gbé sósì lọ́wọ́ àárín lọ́wọ́ ọgbá lọ́wọ́ àwo ẹ̀ ní ẹ̀yìn tó gbá múṣẹ́ o ṣùgbọ́n ẹ̀ fura sọ̀rọ̀ ara yín ẹ̀ kàn kó wọn jọ rẹpẹtẹ kábẹ̀ tí ò ní wúlò kankan tí wọ́n bá fún letú lè gbé ẹ̀sìn Konsa mọ́ yín lọ́wọ́ nǹkan ṣe yín nìyẹn o torí pé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ní gbogbo àwọn tẹ́ ẹ ní sẹ́ńtà àfún yẹn tẹ́ ẹ ń wò gẹ́gẹ́ bíi pé ẹ ní sẹ́ńtà àfún ẹ ní nkankan pé èèyàn ọba gba líìgì dìfẹ́ǹsì ẹ gbọ́dọ̀ dúó déédéé pé dìfẹ́ǹsì láìn ẹ ró dìfẹ́ǹsì láìn yín lágbára àwọn ibi tẹ́ ẹ ń ró lágbára ẹ gangan kọ́lẹ̀ ti níṣòro o ṣùgbọ́n dìfẹ́ǹsì láìn yẹn gangan pàápàá jùlọ sẹ́ńtà àfún yín ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ìròyìn tí wá ń jáde ẹ mọ̀ pé ikọ̀ Gunners ń bè nípa ẹ̀yìn ẹ̀sìn Konsa. Wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ yìí pé bẹ́ẹ̀yàn ọba gbé ọmọ yìí náà bọ́yá bíi £60 million àbí nǹkan kan àbí €60 million ni òun náà ni kọ́ ti Aston Villa náà ni wọ́n ń dàbí ẹni pé wọ́n ń pe agbábọ́ọ̀lù yìí wọ́n ti á gba Man U níyànjú pé tẹ́ ẹ bá mọ tẹ́ ẹ̀ ń ṣe kò sí ní tó ní pé kẹ ẹ mọ̀ lọ Ajax dì yẹn báyìí bẹ́ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ ń ṣe ni o. Yami Karanga tó ní pé àwọn Manchester United ò lè bébì kankan ní sáà ìpè torí pé àwọn ibi tí wọ́n ń ró lágbára kọ́lọ̀ yẹn wọ́n ń ró lágbára pàápàá jùlọ tába tó wá ní pé wọ́n fẹ́ róbẹ̀ náà lágbára agbábọ́ọ̀lù kan bẹ tí wọ́n pàdánù tába sọ nípa Matheus Fernandes pé Man U ọya òun lẹ́nu pé wọ́n lè gọra wọn lórí agbábọ́ọ̀lù yẹn mo ti sọ ìròyìn yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ ká fẹ́ lójú díẹ̀ ní kákan wò kankan sọ ń pa rẹ̀ ẹjẹ́ àwọ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pé agbábọ́ọ̀lù pé ọwọ́ ẹ̀yìn ikọ̀ Man U kò dáa rárá pé ọ̀tọ̀ níbi tó yẹ wọ́n rú lágbára ọ̀tọ̀ níbi tí wọ́n ń rú lágbára ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí.
1: Lápọ̀rọ̀ èmi rò pé ẹni ẹ̀rí sọ máa ń sọ̀rọ̀ ọwọ́ ẹ̀yìn pé ọyẹ kan rú ẹ̀yìn wọn lágbára rò pé tábà wù lọ́wọ́lọ́wọ́ báyìí sí ní sáà tó kọjá gan Lisandro Martinez náà fòníkù Fọ̀láńdé ló ń gan gan tábà lè sọ pé ó yá kan pàtàkì Matheus De Ligt nísìnyí ó ti lọ bíi ó ti fẹ́ máa lo ọkọ̀ ọdún kan báyìí tiẹ̀ sí náà sọ pé yìí ń dun àwọn tí wọ́n lè gbá bọ́ so tábà wù lọ́wọ́lọ́wọ́ báyìí sí ṣé èdè heaven ni wọ́n á gbẹ̀mí lé ni gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ni àbí lẹni yúrò àbí harry maguire so tábà ogun tán kalẹ̀ harry maguire sìn òun náà òun ṣe ọmọdé mọ́ so tábà ń sọ̀rọ̀ pa pé ó yẹ wọ́n rú bẹ̀ náà lágbára mo rò pé kò sáburú bẹ̀ nítorí wọ́n fi lè mú roko arsenal pẹ̀lú nǹkan tí wọ́n kó dání tí wọ́n kó jọ yẹn tí wọ́n fi lè náwó sí ẹ̀sìn Konsa pẹ̀lú ti arsenal ní lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi lè náwó sí ẹ̀sìn Konsa mo rò pé Man U gan nílò agbábọ́ọ̀lù yẹn jù wọ́n lọ tí wọ́n fi lè mú arsenal tó ń jáde bọ́ sójú ọjà
0: so lóòótọ́ ni
1: òótọ́ lọ̀rọ̀ yẹn lápọ̀dọ̀
2: tèmi lápọ̀dọ̀ tèmi ó dálé lórí àwọn tó ń gbà rin fún ikọ̀ iná torí tí àárín gbùngbùn tó bá dúró tó wà solid òun ló máa dáàbò bo àwọn tó bá tún gbọ́wẹ́yìn náà ọdọ́ ní sáà tó kọjá lọ́ọ́tọ́ àwọn agbọ́wẹ́yìn Manchester United mi tiẹ̀ wá sọ̀rọ̀ nípa injury báyìí nípa form fòníkù Fọ̀láńdìdé ni form wọn fi ń Lisandro Martinez lè dá léni kó ẹ pé ẹni tó bá pè ẹ pẹ̀lú ẹ̀ òun ló máa create issue fún so láti gbé Ezri Konsa wá tó jẹ́ pé plug and play ni torí òun ti ní experience nínú EPL dáadáa ó dẹ̀ wà inform lọ́wọ́lọ́ba èmi ò rí big deal inú ẹ̀ ṣùgbọ́n tó bá máa gbé wá náà àwọn kan àwọn fringe player kan wà lẹ́yìn Man U yẹn tó wúdọ̀ lọ kó tó di pé wọ́n á lè ní àwọn fẹ́ gbé yòrò torí kò ní wá cheap then wages ẹ̀ náà same thing so lápọ̀dọ̀ tèmi ẹ̀ ó rí sọ lápá tiyẹn ṣùgbọ́n àárín wọn yẹn náà níbi defensive midfield yẹn náà ó nídi tí ó lè cover fẹ̀yìn yẹn náà.
3: Tába tiẹ̀ ní káwù lápọ̀dọ̀ tèmi Konsa ó kàn máa ṣe díẹ̀ nínú wàhálà tán ní lọ́wọ́ ẹ̀yìn won si need koja se consai awon ise kan ti ko ma use tan ti se seyin to won affect eyin e disin oni pe awon gba ball kan wa ti won lo gbe ngba kan ti won need lati gbe iru e ni omo leni yoro yen iru awon leni yoro yen wa gbe ngba ti yan ba la won agba wo nle teyan wa gbe ohun pe ma understand iru awon wo tan fi gbe awon leni yoro yen lo ye kan ti fi gbe awon established defender nigba yen awon team to ba need defense
0: to do ni yo na ma tin lo bi sa meta bayi
3: e npe igba yen ni
0: e bi an gbe wa gbe ko a ma learn ko ma
3: nkan ti mo so don ni yen pe won ni awon to le learn
0: ko si bi ti o ti
3: learn eh nkan ti mo so ni yen teyan ba ni owo yin to duro dede to ni kimi ni awon ko tawon ile aba fi fijale o ile na ti mature ni yan lo ye kan gbe sugbon gba yen na won le yin gidi kan ti enikan le wa learn be mo se so pe iwo owo ta lo fi gbe oyan owo bi 60 million lo ye kan ti fi gbe established defender Manchester United defender kan mo fe le so pe lapodo temi pe o le ba won lati ibere dopin ona ni Harry Maguire
0: to le meet standard to wa nle
3: cause ki se injury prone Lisandro Martinez mo bo gba sugba injury prone o gbo player to ba de si je injury prone player de re
0: ko se ko la gbe kele
3: so to ge mo ye so pe ni owo eyin won bayi en tu ye mi le fowo so ya fun na ni Harry Maguire pe ton ba si diri eyan kan da so mo eyin yen ma o ma ya to pa julo ni competition si ma you fe play lasiko yi awon ton ni defenders merin to solid gan ton gba league ton gba champions league ton gba gbo gan won so far amele ta se eleyo kan to gbadun ninu mefa
0: se fun awon nini
3: to gba mo ni eleyo kan to gbadun ninu mefa defender kan to gbadun ninu mefa
0: mefa
1: mefa to mefa
0: eyo kan lo ada
3: Maguire na ni
1: Maguire nkan na
3: ni o na le mele fo so ya fun
0: Matis light
3: o le Dennis yi o tun ni ko tun de eyin mu se kan tun yo ko tun lo bi ose bi melo kan Lisandro Martinez na ni se o le fo yi osu meta ko fi padanu fi gabaga ko de ko gba bi meji ko tun lo

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti

0: ẹ káàbọ̀ padà látòjú ọjà. Pápá àgbákò tó di pé a ti ọwọ́ wájú jásáré pẹ̀ntó ni nọ́mbà iná 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 6033 6033 6033. Ẹ̀kú ò lè bi rédíò yín. Ẹ̀kú ò ń bi rédíò
1: yín.
0: Ẹ̀lú ẹ̀ká àsán sà.
1: Ẹ̀lú.
0: Ẹ̀ká àsán sà.
1: Ẹ̀lú.
0: Ṣé ń gbọ́ mi báyìí? Ẹ̀lú ṣé ń gbọ́? Ẹ̀ká àsán.
1: Ẹ̀ká àsán sà.
0: Agúndédé wò yìí. Orúkọ yín àtàdúgbò jẹ́ wa ìsà.
1: Ògùnpá ni sà.
0: Kí lorúkọ yín? Kí lorúkọ yín? Sógun palo gan ló kọ yín. Mr. Kazeem gba ola tin play kashe.
1: Ah,
0: o ti je o. Se ti jeri. Oda, e ti je losan 50,000 naira le je, won ma pe yin laipe ifun owo yin. Bo se je nu, congratulations. Yeah. Pa. All right. Ikọ̀ Liverpool. Ikọ̀ Liverpool. Wọ́n ti ṣetán báyìí yo láti gbé agbọ́wọ́ iwájú ikọ̀ Paris Saint-Germain tá a bá sọ nípa Ibrahim Mbeye. Mbeye yìí. Òun náà ni ikọ̀ Liverpool ti wò yí pé ẹyin ọwọ́ iwájú àwọn yóò wà lára àwọn tí ó gbé yóò padà tán ìṣòro torí bẹ́yẹn bá ní méjì mẹ́ta lọ́wọ́ iwájú náà. Ara rẹ̀ ni yóò padà máa wúlò fún yàn lọ́jọ́ iwájú níjọ́ tí ogun bá le báyìí láàárín tí ọmọ búkú. Ṣùgbọ́n o àwọn wọn ń bá Mbeye sọ̀rọ̀ o wọn ètí ìkílẹ̀ ara wọn lọ́dọ̀ Paris Saint-Germain tó lágbábọ́ọ̀lù o. Wọ́n ní àwọn ti tán láti fún ní àdéhùn ọdún márùn-ún. Wọ́n ní kódà ọmọ yìí náà sì rèé ó ti gbà láti kúrò nínú ikọ̀ ti PSG. Ṣùgbọ́n nkankan tó wà ń bẹ̀ ní láì pé PSG náà ní asking price fún bóyá bíi €50 million tó ṣe dédé bíi £42.7 million. Ikọ̀ Liverpool wọn ò rí yẹn gẹ́gẹ́ bíi obstacle pé owó yẹn kọ́ ní iṣu. Ságbábọ́ọ̀lù gangan ti ṣetán ni wọ́n dẹ̀ ní agbábọ́ọ̀lù gan ti ṣetán láti wá darapọ̀ mọ ikọ̀ yìí. Kò jẹ́ bó ṣe lóhùn wọn jẹ́ Michael Owen ní gbogbo ohun tẹ́yìn èèyàn ń sọ tẹ́ kan tó àtẹ́ ń pààrọ̀ wá sí gbogbo àwọn tíìmù yòókù lọ́kàn nínú ìdíje EPL. Ẹ̀ ń parọ́ fún wọn tọ́ yẹ kẹ́ ẹ̀ sòótọ́ fún wọn ẹ̀kọ́ ẹ̀ sòótọ́. Nígbà tí Michael Owen ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní máa ń burúkú kan wà lóyún orílẹ̀-èdè Nàìjíríà àti máa ń wà níbi ètò jẹ́ kánmọ̀ pé máa yẹn gangan ni òun focus pé máa yẹn òun gangan ni ọ̀dálẹ̀ dalẹ̀ pé màdàrú wọn máa ń pè ní àlépa wàṣíù àlépa wàṣíù àgbàníwàpọ̀ epo. Ó ní máa yẹn gangan ni rúsídá tí máa ń da gbogbo nǹkan rú pé òun ló parọ́ fún àwọn agbábọ́ọ̀lù nínú ìdíje EPL pé kò sẹ́ni tí ò lè gba EPL ní sáà. Ó ní Minwi ló sì ti mọ o wípé ikọ̀ Arsenal ní ọgbà líìgì ní sáà tí ń bọ̀. Ó ló ti mọ̀ pé kì í ṣe pé kò mọ̀ o pé n tí ó ti mọ̀ tẹ́lẹ̀ tí àwọn àtijọ́ sọ ni o pé òun wá ti jáde tẹ́ báyìí o láti tako ọ̀rọ̀ tí máa ń burúkú yẹn sọ wípé gbogbo ẹ̀yin lítẹ́wà ẹ̀yin yòókù náà lè gba líìgì pé irọ́ tó jìnà sóòótọ́ ni pé kí gbogbo yín ṣe rí bọ́ọ̀n bá fi eyín ìhun gé òbí jẹ fún yín ẹ sọ́nù ni o bọ́ọ̀n bá fi ẹnu òun yìí sọ̀rọ̀ fún ẹ lọ gbà. Kò sí tó ní Castle ọmọ gba líìgì ẹlẹ́ẹ̀kejì Marian Sami àti gbogbo Amẹ́ríkà Michael Owen ló sọ bẹ́ẹ̀ o. Ó ní Arsenal ní ọgbà líìgì tí ń bọ̀ yìí ó ní ẹ̀kọ́ ti fojú múmú ó ti sojú múmú o. Ẹ rèé mọ́ má sọ lọ́dọ̀ Aláàjì Anéyìnkáyé Gunners làwọn náà ní gbogbo gbági. Ẹ má sọ ọ́ lẹ̀ ẹ tẹ gbogbo ohun tẹ́ bá fẹ́ tẹ̀lẹ̀ gbogbo souvenir tẹ fẹ́ á ẹ ṣe gbogbo rẹ̀ lẹ̀. Jẹ́sí mi ti dé láti Amẹ́ríkà Marian Sami àti ó ṣe tèmi ó tún ṣe tìyá àbejì ọwọ́ àfọkọ wá sí lẹ́yìn from America all the way from America Gunners jersey ọlọ́fà àgẹ́gẹ́ máa ṣeré mo gbọ́ iye wọn mo rí kíní iye tí wọ́n ta kíní yẹn lórí store báyìí mo ní ha àti kówó yìí fún mi òdìdí jẹ́sí kan ti ń kàn wá wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan owó yìí pọ̀ lọ bí $200 ìpàjẹ́sì méjì jẹ́ bíi $400. Owó yìí pọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àdúgbà lọ́wọ́ yín o ẹsẹ̀ ga wà yóò máa roke o lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ ní wálẹ̀ láéláé. Gunners all the ìwé báyìí ní sáà ìtorí àtún ti ń ṣe bẹ́ẹ̀ o michael owen ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ mọ́ gbọ́rọ̀ sí máa yẹn lẹ́nu ẹ̀rọ wàṣíù ìrọ ní pa fún yín ẹjẹ́ a máa lọ báyìí yo omo àti that very pretty lady tí mo máa ń hype fún yín yẹn no be ṣeré-ṣeré o bọ́ bá rú ọ lójú máa bọ̀ lórí ẹ̀rọ ayélujára facebook ti kan ní splash o tó o bá ti wá rí i pé n tí mo sọ tí ọba ti rí bẹ́ẹ̀ kọ yasọ mọ agbawo desmond ìyàsọ mọ desmond lọrùn èmi mo sọ bẹẹ ṣùgbọn kò tiẹ lè rí bẹẹ ná máa bọ ń bì ó máa bọ ń bì àwọn èèyàn ti àkọkọ fẹẹ rọjù rẹ lẹgbẹẹ mi máa bú ti àkọkọ máa bọ lẹgbẹẹ mi jẹ kí n tó máa lọ máa bọ kí n tó máa lọ ó mà ó má di pretty ó má di gorgeous ó má di gorgeous máa bọ máa bọ máa bọ sẹẹtìrì ó máa ń lọ bá àgà ọlọ́lọ́ tó gbàdé ẹ̀kú ìkàlẹ̀.
2: àwa ti ní splash fm làwa fẹ́ máa gbọ́ splash fm owó wa fẹ́ máa gbọ́.
3: splash 105.5 fm the integrity station.
4: Here is
5: 105.5.
6: Quick, charge at 240.
7: Hot news.

0: ní bara Golden Chance Lotto ẹkú àdúró ti wà lórí kórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa
1: Golden Chance Lotto
0: lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings
1: o ní jẹ́ tán kún tún máa bèrè nínú ẹ̀ níbi kíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé káwọn agent wa tajà máa fi kan dí kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wa wàrà sẹ́sà ni winnings ìdíre ti iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
2: Tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà ká bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
0: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì NCE. HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibani dore at WMOU Nigeria West Midlands Open University so afo ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Ikú pa ẹ́ lórí.
6: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
5: tó sì gbé wa tààrà.
6: Lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó
2: pẹ̀lú 500 naira 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1# lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnusowó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí

Pan syrup. Àjíjí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Electrolyte multivitamin drops and syrup. Ajiji se fun awon ikoko ati awon mowewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac ibontelu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Mommy in the kitchen cooking rice.
2: It's Mama Dog.
1: Chicken in the pan looking nice.
2: It's Mama Dog.
3: Keep your voices down.
1: Smells yummy. Everywhere is smelling so, so nice.
2: It's Mama Dog.
4: Our neighbors will soon come and start knocking.
5: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
6: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye they quick see.
7: He don't call me auntie.
6: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass boats they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream if you day road. Headline sponsor, Bet Power. Go TV. Love it.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
10: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
12: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
13: Olóró ìsebẹ̀ ni mo fẹ́ra jàre.
12: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
13: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
12: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ya o.
13: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
12: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
13: Olóró ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
12: Bẹ́ẹ̀ni, o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
13: Òótọ́ ló sọ, o ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
12: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
13: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

Amoxicillin ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀ tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.

0: kú bàbá a kàn rìn látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Dem say monkey smart na because the tree near. But now monkey will jump past the eye they quick see.
5: Hey, don't call me auntie.
4: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
5: Yes,
4: now only the biggest moves go make eye see you.
5: Okay.
4: Everybody come show themselves.
6: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the best goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

0: alábàápàdé àdìtú olódùmarè. Ẹ̀yin ọ̀rẹ́ mi lọ́mọdé àti pàápàá ẹ̀yin ọmọ ilé-ìwé, ẹ̀yin ọ̀rẹ́ mi àgbàlagbà, ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin, ẹ̀yin ènìyàn wa lóbìnrin, ẹ̀yin ará ayé ní dúdú, ẹ̀yin ará ayé ní funfun, ẹ̀yin ará ayé, ẹ bá ṣàì dúdú kí ẹ ṣàì funfun. Àkókò òjò ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ o. Òjò náà pọ̀ gidigidi nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí a wà ní ọjọ́ náà. Ṣé ni òjò yìí ń lu ìlú lé wa lórí, tí ó ń dún wíní-wíní bí omele ìlú dùndún? Ìgbà tí ó bá ṣe, àgbọ̀ gbùrùrù lápá ọ̀tún. Ìgbà tí ó bá ṣe, àgbọ̀ gbùrùrù lápá òsì. Bí ó ṣe, àgbọ̀ gírìrì ní ibi iwájú. Bí ó tún ṣe, àgbọ̀ gírìrì ní ibi ẹ̀yìn. Òjò náà ló ń kù bẹ́ẹ̀ kiri. Gbogbo ojú ọ̀run dúdú bí aró, gbogbo iwájú funfun rúru. Àfi bí ìgbà tí olódùmarè ṣe ìyẹ̀fun fàdákà tí ó ń dà á sílẹ̀ láti ojú ọ̀run. Ẹ̀rọ tí ó wà lára dígí iwájú mọ́tò tí ó máa ń nu omi, eléyìí ní nu omi títì, omi sú u, àgbàrá tóbi kọjá àgbàrá, omi rẹ̀ tó tu ọkọ̀ dáadáa. Kò tó gbogbo ojú ọ̀nà ń kọ́. Bí mọ́tò já sí tìyín, a já sí tọ̀hún. Gbogbo ẹsẹ̀ mọ́tò rí ṣẹkẹ̀ṣẹkẹ̀, àwọn tí ó sì ń rìn lójú ọ̀nà pẹ̀lú. Omi ti di àtẹ̀ sí ara àwọn wọ̀n nì, ó lẹ̀ mọ́ wọn lára tipẹ́tipẹ́. Omi odò gbogbo tí ó ti tòrò kínkín ti di pupa. Ewéko alára mímọ́ ti di eléèérí. Àwọn ẹja mọ̀ òògùn, wọ́n bá ìsàlẹ̀ inú igbó lọ. Ẹranko ń ká ṣíó-ṣíó kiri nínú igbó. Àwọn ẹyẹ jòkó gúlútú-gúlútú káàkiri nínú ìtẹ́ wọn. Àgbàrá lé ọ̀pọ̀ ejò jáde láti inú ihò. Ejò eré ń ṣe làgbà lójú omi. Ohun alààyè kan kò lè wí pé òun gbádùn rárá. Àfi ekòló tí ó ń jẹ ayé orí rẹ̀ kiri. Ìgbà tí òjò náà sì pọ̀ púpọ̀ tó báyìí, dẹ́rẹ́bà kò rí ibi iwájú mọ́. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, dẹ́rẹ́bà fa kọ́kọ́rọ́ yọ lójú mọ́tò. Ó gbé ẹsẹ̀ lé ibi ìdádúró ọkọ̀. Ọkọ̀ dúró gbọ́in. Ó di kí a máa wá wo ojú ara wa. Bí ó sì tilẹ̀ jẹ́ pé a ti gbogbo ilẹ̀kùn mọ́ ara wa lórí pinpin, tí ẹnikẹ́ni kò gbin, tí ènìyàn kò sọ̀rọ̀, síbẹ̀ ọkùnrin kan lu mọ́tò lé wa lórí. Ó kan ilẹ̀kùn lẹ́ẹ̀kíní, ó kàn án lẹ́ẹ̀kejì, ó tún kàn án lẹ́ẹ̀kẹta. A bá ṣílẹ̀kùn, a wo òde. Ìgbà tí a wo òde, a rí arẹwà ọkùnrin kan. Mo fẹ́rẹ̀ẹ́ má tí ì rí ẹni tí ó lẹ́wà tó bẹ́ẹ̀ rí láti ọjọ́ tí mo ti dé inú ayé. Bí a ti wo òde, ni òjò dáwọ́ dúró díẹ̀. Kí a sì tilẹ̀ tó sọ̀rọ̀ sí ọkùnrin náà, ni dẹ́rẹ́bà wa ti fi iná sí mọ́tò. Mọ́tò ń lọ. A kò rìn ju ẹsẹ̀ méjìlá tí mo fi ní kí dẹ́rẹ́bà dá mọ́tò dúró, kí a tilẹ̀ gbọ́ nǹkan tí ọkùnrin náà máa sọ. Ọkùnrin yìí dé nítorí tí a ju ọwọ́ sí kí ó wá. Bí ó ti dé, tí ó wò mí, ẹ̀rín ló bú sí. Ó ní,
1: ọmọ bẹ́yìí ọkọ, ṣílẹ̀kùn ọkọ̀ rẹ fún mi. À rán mi sí ọ ni ilé rẹ ni mo ń lọ.
0: Wéré, mo ṣílẹ̀kùn ọkọ̀ fún, nítorí gẹ́gẹ́ bí mo ti sọ, ọkùnrin náà lẹ́wà gidigidi. Rírí tí mo ti rí ni ọkàn mi ti fà mọ́ ọ. Ó pupa, ó sì ga, kò sanra jù bẹ́ẹ̀ lọ. Bí mo sì ti wí pé kò sanra yìí ń kọ̀, ó tú ọkùnrin dáadáa. Orí rẹ̀ kò tóbi lásán kidiri. Ẹ̀yìn rẹ̀ kò ṣe kò bì tàbí ti ìjàpá. Ọrùn rẹ̀ kò gùn kọjá ibi tí ó yẹ. Kò dàbí ọrùn ẹyẹ ògòǹgò. Bẹ́ẹ̀ ni kò kúrúré kọjá. Kò dàbí ọrùn ológiní. Gbogbo àwọn ẹ̀yà ara ọkùnrin náà bá ara wọn mu. Tapátẹsẹ̀ gbáà ni. Àwọ̀ ara ọkùnrin náà pàápàá kò le koko lójú. Bí àwọ̀ ara ẹlẹ́gúngún ṣe ló tutù lójú tí ó dàbí ara omidan. Bí kò ṣe pé kò di irun orí rẹ̀ ni. Bí kò ṣe pé kò ró aṣọ mọ́ra bí obìnrin ni. Bí kò ṣe pé kò fi nǹkan dúdú pa ìpé ìpẹ́jú bí alágbájá. Kò tọ́ nǹkan lé èékán ọwọ́ kí ó tún tọ́ sí ti ẹsẹ̀. Kò gbé àpamọ́wọ́ fi tọ́jú ọwọ́. Bí kò sì ṣe pé kò rin ìrìn gbẹ̀rẹ̀ lẹ́sẹ̀. Obìnrin ni àbá pe ọkùnrin náà. Ní ọjọ́ tí mo ti ń rí eyín tí ó funfun, n kò rí eyín tí ó funfun bíi ti ọkùnrin náà rí. Ní ọjọ́ tí mo ti ń rí ahọ́n, n kò rí èyí tí ó pọ́n dẹ̀dẹ̀ bí ẹni pé oúnjẹ kò kàn rí bíi tirẹ̀. Ní ọjọ́ tí mo ti ń rí ojú tí ó mọ́lẹ̀ gaara, n kò bá irú ti ọkùnrin yìí pàdé rí. Kí a sì sọ pé ènìyàn sọ̀rọ̀, ó fi ọ̀rọ̀ wú ẹnì kejì sọ. Ènìyàn rìn lẹ́sẹ̀, ó fi ìrìn wú ẹlòmíràn rìn. Ènìyàn wú aṣọ, ó mú kí a máa wú aṣọ náà kiri. Tàbí ihò imú ẹni mọ́, tàbí apá ẹni kò gùn lásán jáwálá. Tàbí ọmọ ẹ̀ka ọwọ́ bá ọwọ́ mu, ọmọ ẹ̀ka ẹsẹ̀ bá ẹsẹ̀ mu. Tí ọkùnrin náà yàtọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí n kò bá irú ẹni bẹ́ẹ̀ pàdé rí, n kò rò pé ìyá mi kàn rí. N kò sì rò pé bàbá mi ṣe alábàápàdé ẹni tí ó jọ bẹ́ẹ̀ rí kí ó tó lọ sí ọ̀run alákejì. Ẹni tí ó ga tán, tí ó ní ìwọ̀ntúnwọ̀nsí ẹsẹ̀, tí kò gùn sókè tán, kí ẹsẹ̀ dàbí àgéré ní ilẹ̀. Irú eléyìí ló wọlé dé, tí ó bá mi lójú ọ̀nà, tí ó ní kí a máa gbé òun kiri. Ẹ̀yin ọ̀rẹ́ mi, a bá má gbé o. Ìgbà tí ó sì jẹ́ pé ilé ni mò ń lọ, tí òun pàápàá tún sọ pé ilé mi ni òun ń lọ. A fi orí lé ọ̀nà ilé. Ṣùgbọ́n bí ó bá yẹ ní ọ̀rọ̀ bíi méjì tí a ti sọ sí ara wa nígbà tí ó fẹ́ wọ inú ọkọ̀, ẹnìkan kò sọ̀rọ̀ sí èkejì mọ́. Ẹnìkan kò gbin títí a fi dé ilé. Kí a tó dé ilé, ni ara ti ń fun mí kí ó mọ̀ wá lọ jẹ́ pé irú àwọn tí ó ti máa ń wá mi wá ilé, tí wọ́n máa ń sọ ìtàn ìgbésí ayé wọn fún mi, ni mo tún bá pàdé. Lóòótọ́ náà, bí mo ti dé ilé, tí mo kí àwọn ará ilé tán, tí mo jókòó sí ọ̀dẹ̀, tí òun náà jókòó, ni ó ti pè mí, tí ó bi mí bí mo bá ní ohun ìkọ̀wé nínú ilé mi. Nítorí òun ní ọ̀rọ̀ láti sọ fún mi, tí ó lè gùn díẹ̀, tí òun ó sì fẹ́ kí n kọ sílẹ̀ fún àwọn ọmọ aráyé. Ìgbà tí ó wí báyìí, mo béèrè, mo ní, gígùn tó bá wo? Òun náà rọra rẹ́rìn díẹ̀ báyìí. Ó ní,
1: gígùn gbọ́ọ̀rọ̀ ni.
0: Mo dáhùn, mo tún ní, gbọ́ọ̀rọ̀ tó bí báwo? Òun náà sì fèsì, ó ní,
1: yóò gùn tó ìwé kan gidigbi.
0: Ẹ̀rú wá bà mí wàyí, mo ní, kí olúwa rẹ̀ máa sá fún ìjọ̀gbọ̀n, kí ìjọ̀gbọ̀n máa lé olúwa rẹ̀ kiri, kí olúwa rẹ̀ wípé òun kò lè sọ̀rọ̀, kí ọ̀rọ̀ sísọ máa léníká, kí ènìyàn wípé òun kò kọ̀wé mọ́, kí ìwé ní àfi dandan bí o kọ òun, ọ̀rọ̀ mi máa di ọwọ́ rẹ o, Ọlọ́run ọba. Báyìí ni mo sọ, mo sì ti gbàgbé ara pátápátá, èmi ṣe bí mò ń sọ̀rọ̀ sínú, àṣé gbangba ni mò ń sọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ ohun tí mò ń sọ. Ìgbà tí mo sì gbé ojú wo òkè, tí mo tún rí ọkùnrin náà, ojú ara mi tì mí. Mo bá ń fi ọ̀rọ̀ àwàdà bú ọ̀rọ̀ tí ó ti ẹnu mi jáde mọ́lẹ̀, kí ó má baà dàbí ẹni pé àlejò mi kò jọ mí lójú, pé mò ń hùwà bí onígbéraga. Mo ní, ọ̀rẹ́ mi, máa bá ọ̀rọ̀ lọ́jàre, inú òjò tí ó pa wá lọ́nà ló tilẹ̀ ń bí mi, tí kò jẹ́ kí n mọ ohun tí mò ń sọ. Ọkùnrin náà wá dá mi lóhùn wà yìí, ó ní,
1: ǹjẹ́ rántí àlá tí o lá ní òru ọjọ́ kẹrìndínlógún mọ́jú ọjọ́ kẹtàdínlógún oṣù keje ní 1500 ọdún ó lé 68 lẹ́yìn ikú olúwa wa?
0: Ẹ̀rú wa bà mí náà wà yìí, nítorí òótọ́ ni mo láàlá ńlá kan tí ó bà mí lẹ́rù gidigidi, ẹnì kan ṣoṣo ni mo sì rọ fún ní òde ayé, òun náà ni ọ̀rẹ́ mi kan. N kò sì rò pé ọ̀rẹ́ mi yìí rọ fún ẹnikẹ́ni, ṣùgbọ́n mo kọ àkọsílẹ̀ àlá náà sínú ìwé kékeré kan. Ṣé ni mo dédé láàlá tí mo rí bàbá mi tí ó ti kú, tí ó ti ré kọjá òkè odò, tí ó ti kí ayé pé ó dìgbò ó ṣe, tí ó jáde nínú ilé ńlá kan, ara rẹ̀ ti yí padà pátápátá, ó dàbí ara ọmọdé, ó rí mi, ó pè mí bí tí pè mí ní òde ayé, ó ní kí n tẹ̀lé òun. A wọ inú ilé ńlá mìíràn lọ, dídé tí a dé ọ̀hún ni mo bẹ̀rẹ̀ sí rí púpọ̀ nínú àwọn ará ilé wa tí wọ́n ti kọjá lọ. Mo rí ẹ̀gbọ́n mi obìnrin tí ó ti kú kí bàbá pàápàá tó kú. Mo rí àwọn àbúrò mi ọkùnrin àti obìnrin tí wọ́n ti fi ayé sílẹ̀ lójú bàbá mi. Mo rí ẹ̀gbọ́n mi ọkùnrin tí ó jẹ́ ọmọ ìyá bàbá mi lóde ayé. Mo rí àbúrò ìyá mi tí ó jẹ́ ọdẹ tí ó ti kú. Mo tún rí ẹ̀gbọ́n mi ọkùnrin ẹni pàtàkì nínú iṣẹ́ òṣèlú àti ìjọ àwọn onígbàgbọ́. Gbogbo wọn ni mo rí porogodo. Lẹ́yìn tí mo rí wọn tán ni bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní,
1: ọmọ mi, ọkàn mi kò fi ọ́ sílẹ̀ láti ọjọ́ tí mo ti fi ọ́ sí ayé lọ. Mo sì fẹ́ kí o mú ọ̀rọ̀ yìí tí mo máa sọ ṣẹ nígbà tí o bá lo àkókò. Má ṣe gbàgbé pé èmi ti kúrò nínú ìbànújẹ́ òde ayé. Mo ti bọ́ lọ́wọ́ rògbòdìyàn àwọn ọmọ ènìyàn. Mo ti kúrò nínú ìjàmbá ilé àti ìjàmbá òde. Nínú àwọn ẹ̀mí ni èmi wà yìí, níbi tí ẹnikẹ́ni kò ń ṣiṣẹ́ kí ó tó jẹun. Kò sí pé a gbé ọ̀gẹ̀dẹ̀ pé ọ̀gẹ̀dẹ̀ kò so, kò sí pé kòkó so, kòkó kò tà, tàbí pé a jí ní òwúrọ̀ ojú ń pọ́n ni. Ṣùgbọ́n ọmọ mi, ayé ni ìwọ́ wa, yóò sì pẹ́ sí kí o tó wá bá mi. Ojú àlá ni mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí. Wo ọkùnrin tí ó dúró sí apá ọ̀tún rẹ, wò ó kí o tún wò, wò ó dáadáa, nítorí yóò wá sí ọ̀dọ̀ rẹ níjọ́ mìíràn láti sọ ohun tí gbogbo wa tí ó wà níhìn-ín fẹ́ kí o ṣe. Ènìyàn ni òun pàápàá jẹ́, òun náà kò tíì fi ẹ̀mí bora bí aṣọ, ó dìgbà díẹ̀ ná, ọmọ mi, ọmọ mi, ọmọ mi, kí àwọn àbúrò rẹ gbogbo fún mi.

0: ọ̀rọ̀ báyìí ni bàbá mi sọ fún mi lójú àlá. Ìgbà tí mo sì rántí gbogbo àlá náà tán, tí mo tún ọkùnrin náà wò, ni mo rántí pé ọkùnrin yìí ni bàbá mi fi hàn mí lójú àlá mi. Báyìí ni èèmọ̀ náà ṣẹlẹ̀. Ẹnikẹ́ni kò pìtàn fún mi rí pé ẹni méjì jọ láàlá kan náà pọ̀ rí. Bẹ́ẹ̀ ni èmi ọkùnrin yìí jọ láà. Nítorí bí mo ti tún ń rọ àlá náà ni ó ń gbọn orí ṣẹ́ṣẹ́ pé òun rántí gbogbo rẹ̀ lẹ́sẹlẹ́sẹ. Òun pàápàá ti rí mi bí mo ti rí i. Ìgbà tí mo sì dákẹ́ tí n kò sọ̀rọ̀ mọ́ ni òun náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀. Ó ní,
1: èmi ni Àdìtú Olódùmarè tí ń bẹ ní ìlú Ìlákọ̀ṣẹ. Bàbá mi ni òbírí ayé, ìyá mi ni orúkọ rẹ̀ sì ń jẹ́ Ìpọ́njú Dìran.
0: Ibi tí mo lè kọ́ ọmọ ní èdè tirẹ̀ ni èyí. Ẹnu rẹ̀ yá púpọ̀. Bí ó ti ń sọ ọ̀kan ni ó ń sọ ìkejì, bí ó ti ń sọ ìkejì ni ó ń sọ ẹ̀kẹta. Mo kúkú kó gbogbo ohun èlò ìkọ̀wé dà sílẹ̀. Mo ní kí ó máa sọ ìtàn ara rẹ̀, kí n máa fi etí gbọ́. Ìgbà tí ó bá sọ ọ́ tán, kí èmi wá kọ́ ní èdè ara tèmi. Báyìí ni ìtàn ọkùnrin náà wá lọ.

0: Splash FM 105.5.
1: Kéré o. Èmi ń láti sọ fún gbogbo ènìyàn pápátá, pàápàá jùlọ àwọn olùgbé ilẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, wípé ẹgbẹ́ ẹlẹ́ran Active Butchers of Nigeria Tawa Kalitu Oyo State Chapter lábẹ́ alága wa Najimuddin Balogun Aliwo, òun la fi ń kéde fún gbogbo ènìyàn pápátá wípé tó bá di lọ́la ìyanjọ́ 19 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí, gbogbo ọmọ ẹgbẹ́ Tawa Kalitu pápátá àwa máa ṣiṣẹ́ ní tiwa o. Gbogbo orí odò wa pápátá, jákèjádò ilẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, gbogbo bẹ̀ lẹ máa ti rẹ́ran rà, kò sí wípé a tajà. Gbogbo ọmọ ẹgbẹ́ Tawa Kalitu pápátá ló máa ta ẹran. Nítorí náà, gbogbo ènìyàn pápátá tó fẹ́ ra ẹran, ẹ má ṣe jáyà rárá. Tó bá di lọ́la, gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́ran Tawa Kalitu Active Butchers of Nigeria a máa wà níbi tá a ti ń ta ọjà wa, ẹ sì máa bẹ́ran níbẹ̀ lóríṣiríṣi bẹ bá ṣe fẹ́ sí. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ ṣe ti ń bá wa rajà látẹ̀yìn wá. Ìfẹ́ tá a ní síra wa kò ní pin lágbára Ọlọ́run Ọba. A ó máa retí yín lọ́la. Olùkéde alága wa Najimuddin Balogun, Active Butchers of Nigeria, action.

rẹ. Ní ọdún yìí, iṣu obìnrin ta bọ̀ọ̀kù, àgbàdo yọ ọmọ bọ̀ọ̀kùà, ọ̀gẹ̀dẹ̀ yọ ọmọ gbàkùà, èrè so jìnwìnì, ilá tún so jìnwìnì, ẹ̀fọ́rí gbẹ̀gẹ̀ gbẹ́gẹ́. Ara ohun ọ̀gbìn gbogbo ló tutù yọ̀yọ̀ nínú oko. Owó wọlé fún obìnrin lọ́dún náà.

kẹrin ó wá ti ṣírò báyìí pé kò sí ọdún kan tí 50 pọ́ùn kò ní wọlé fún òun bí ó ti wù kí owó ṣàìwọlé tó. Nítorí èyí ìnákúná ni ó ná owó. Èyí tí ó wá burú ju gbogbo rẹ̀ lọ ni pé ó ń gbé ẹsẹ̀ ga ju ibi tí ó yẹ. Ẹni tí ó rí 50 pọ́ùn lọ́dún ń bá àwọn tí ń gba 50 pọ́ùn lóṣù rìn. Ẹlòmíràn nínú àwọn tí ó ń bá rìn tilẹ̀ lè rí 50 pọ́ùn lọ́jọ́ kan. Irú ọtí tí wọ́n mu ni òun rà sílẹ̀. Aṣọ tí wọ́n ń lò ni òun náà ń rà sọ́rùn. Bí ìlákọ̀ṣẹ kò sì ti ní ẹran tó, tí ó jẹ́ pé ìlákọ̀ṣẹ ni ẹran tí ó tóbi jùlọ. Síbẹ̀, ọkùnrin yìí a ránṣẹ́ lọ sí bí ìrìn ọjọ́ mẹ́ta a lọ ra ẹran. Ibi tí ó wá bá ohun gbogbo tì sí, tí ó fi so ara rẹ̀ di tálákà gan, ni àwọn obìnrin ìkọ̀kọ̀ tí ó tún fẹ́ kiri. Obìnrin tí ó fẹ́ wá sínú ilé wà lọ́tọ̀, tí ìkọ̀kọ̀ wọ̀nyí wà káàkiri òde. Ètì àwọn wọn ní dùn bí oyin ìrèké. Ṣùgbọ́n inú tóbi gbẹndu lásán fún kìkìké ni. Àwọn tí èṣù ti gbé àkàbà ìtànjẹ tì lóòkun àyà. Bí èṣù gun ìṣísẹ̀ kínní, a gun ìṣísẹ̀ kejì. Bí ó gun ìṣísẹ̀ kejì, a gun ìṣísẹ̀ kẹta. A gùn ún títí ó fi máa dúró lé ibi téńté ọkàn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Wọn kò nílé sọ ẹyọ òótọ́ kan péré. Aṣọ ìtànjẹ ti bò wọ́n lórí tapátẹsẹ̀ bámúbámú. Ẹ ka ìwé yìí wò. Ọ̀kan nínú àwọn ìwé tí olùfẹ́ ìkọ̀kọ̀ òbírí ayé

ìlú ìlàkọ̀ṣẹ́ òpópó èké fẹ̀yìntì ọjọ́ kejìdínlógún oṣù keje 1968 lẹ́yìn ikú olúwa wa. Olùfẹ́ mi ọ̀wọ́n, ọ̀rọ̀ tìrẹ yìí kò yé mi sí, kò máa yé mi sí rárá o. Lóòótọ́ àwa obìnrin ti mọ ẹ̀yin ọkùnrin pé oògùn kí a bá lè fẹ́ràn yín ni ẹ máa ń ṣe kiri ilé babaláwo, ṣùgbọ́n ibi tí ìwọ ti rí babaláwo tìrẹ yìí yàtọ̀ pátápátá. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé láti alẹ́ àná n kò fi oúnjẹ ba ẹnu mi yìí? Bẹ́ẹ̀ ni ìwé tí mò ń kọ yìí 4:00 AM ni. Ọ̀rọ̀ tìrẹ yìí ṣáá ni mò ń rò bí ẹni kí n rí ọ.

sì fẹ́ pa mí obìnrin mi. Wẹ́rẹ́ wẹ́rẹ́ ni kí o jẹ́ kí n rí ọ. Dandan ni kí o wá lónìí. Mo ń retí rẹ kí agogo méje alẹ́ tó lù. Bí o bá sì wọ ọkọ̀ ní 5:00, ó yẹ kí o lè dé ìhín kí 7 tó lù. Ajálẹ̀ rẹ̀ ń kọ̀ gidi bí orí pàlàbà ẹsẹ̀ tí ò ń pè ní ìyàwó rẹ. Má ṣe yà sí ọ̀dọ̀ rẹ̀ kí o tó wá o. Bí o bá ti kúrò lóko, ọ̀dọ̀ mi ni kí o máa bọ̀ tààrà. Orokun tilẹ̀ wà tí mo fẹ́ bá ọ sọ. Olùfẹ́ mi àtàtà, olùfẹ́ mi àpè, owó kékeré kan báyìí ló fẹ́ tẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti mọ̀ nípa ọ̀rọ̀ èmi rẹ̀ sì tilẹ̀ ti ń sàmí ní 9:00 pé mo rí ẹni fẹ̀yìntì. Owó náà kò pọ̀, ojú 50 lọ. Kí ẹ kúkú mú bọ̀ nígbà tí ẹ bá ń bọ̀ o. Kí o ṣe bíi ti ìjọsí, kí o jẹ́ owó bébà, kí o rọra fi pamọ́ sínú àpò ìwé. Jọwọ́ tètè dé o, mo ti wá oúnjẹ sílẹ̀ dé ọ. Ṣé ìwọ náà kúkú mọ̀ mí? Kì í ṣe pé àwa ń fọ́nu. A kò jẹ́ ṣe ọbẹ̀ rederede tí olórí gidigbi ìyàwó rẹ máa ń ṣe wọn ni. Àti àlùbọ́sà eléwé àti oníṣu. Àti tòmátì tútù àti alágolo. Àti atarodo àti wẹ́rẹ́. Àti edé àti ẹyindìyẹ. Gbogbo ìwọ̀nyí ti ṣe ìpàdé pẹ̀lú òróró lórí ike ẹran àti ìwé. Lórí ẹ̀dọ̀ àti ahọ́n. Àti lórí ibi pàtàkì ẹran pẹpẹ yẹ. Mo dín ọbẹ̀ náà, ó gbẹ. Nítorí náà, mo ń retí rẹ, olùfẹ́ mi. Èmi ni tirẹ pátápátá. Èmi ni tirẹ tapátẹsẹ̀. Èmi ni tirẹ torí tọrùn. Èmi ni tirẹ títí pọ̀rọ̀gọdọ̀. Àgbélébùú ènìyàn.

Mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí ìwé yìí. Ohun tí ó pè ní 50 kì í ṣe 50 kọ́bọ̀, kì í ṣe ti éèpìnì. 50 pọ́ùn ni iye owó tí òbírí ní tí ó le fi tọrẹ pẹ̀lú ìdẹ̀lọ́rùn nígbà náà kò ju sílẹ̀ mẹ́wàá lọ. Wí fún mi, báwo ni ènìyàn ṣe le fi sílẹ̀ mẹ́wàá fún ẹni tí ó béèrè 50 pọ́ùn kí ojú má fẹ́rẹ̀ ti olúwa rẹ̀ pa? Ọ̀nà bí irú èyí ni àwọn alágàbàgebè obìnrin fi ń gba owó lọ́wọ́ ọkùnrin yìí. Òbírí ayé, ìgbà mìíràn pẹ̀lú, tí wọ́n bá rí i tí wọ́n béèrè owó tí ó wípé òun kò rí, wọ́n á bẹ̀rẹ̀ sí kí ọwọ́ bọ àpò aṣọ rẹ̀ kiri. Wọ́n á kí ọwọ́ bọ̀ ọ́ ní àpò ṣòkòtò. Wọ́n á kì í bọ̀ ọ́ ní ti ẹ̀wù pẹ̀lú, nítorí ìfẹ́ olóòkan kò sí nínú wọn. Owó ni wọ́n ń wá kiri. Èyí tí a rí mọ ni a sì lè wí. Ìwé tí a tẹ̀ sókè yìí ṣe ìṣìbọ́ lọ́wọ́ òbírí ayé sílẹ̀ ni. Ọlọ́run nìkan ni ó lè mọ iye owó tí ọkùnrin náà ti ná dànù lé orí obìnrin ìkọ̀kọ̀ wọ̀nyí. Kò jẹ́ sọ fún ẹnikẹ́ni pé òun ná owó kan. Bí ó fún obìnrin ní pọ́ùn kan, a ní obìnrin náà gan ni ó fún òun ní pọ́ùn méjì. Ojú a máa tì í láti sọ irú owó burúkú tí òun ná kiri. Owó mi nìyí, mo lè ná bí ó ti wù mí. Ara mi nìyí, mo lè lò ó bí mo ti fẹ́. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu ọmọlúwàbí. Bí o ti ṣe ná owó rẹ ní pàtàkì, bí o ti ṣe lu ara rẹ ní nǹkan. Gẹ́gẹ́ bí a ti kọ́ sọ, ọjà oko kò mú owó wọlé fún òbírí ayé bíi ti àtijọ́ mọ́. Ìgbà tí eléyìí sì papọ̀ mọ ẹgbẹ́ ńláńlá tí ó ń kó àti obìnrin tí ó ń fẹ́ kiri, gbèsè dé ilẹ̀ rẹpẹtẹ. Ìgbà tí ó di ọjọ́ kan, àwọn tí ó jẹ ní gbèsè ti ilẹ̀kùn ilé rẹ̀, wọ́n gba gbogbo àpótí aṣọ pátápátá, wọ́n gba gbogbo oko kanlẹ̀kanlẹ̀. Iyàrá kan péré ni wọ́n fi sílẹ̀ fún. Àkókò tí wọ́n fi ń ti ilé yìí, aṣọ ni òbírí ayé dàbórà. Ìpọ́njú dìran ìyàwó rẹ̀ náà ru aṣọ mọ́ ìdí. Bí àwọn tí wọ́n ń ti ilé ti lọ tán, tí àwọn méjèèjì jókòó, tí wọ́n ń wo ara wọn lójú, tí ọmọ wọn tí ó ṣẹ̀ṣẹ̀ parí ìwé kẹfà ní ilé ìwé, àdìtú olódùmarè ń sọkún ní ẹ̀yìn kùlé. Ni obìnrin kan tún déédé wọlé tí ó ní àfi dandan bí òun gba owó tí ìpọ́njú dìran jẹ òun kí òun tó lọ. Ní àkókò yìí, tọrọ péré ni ó wà ní etí yẹ̀rì ìpọ́njú dìran. Sílẹ̀ kan péré ló sì kù sínú àpò okùn ìbàǹtẹ́ tí ọkọ rẹ̀ sán mọ́ ìdí. Ìgbà tí obìnrin yìí rí pé kò sí owó lọ́wọ́ tọkọtaya pátápátá, tí àwọn mìíràn tí wọ́n jẹ ní owó ńlá títí ilé tí wọ́n mú kọ́kọ́rọ́ lọ, ṣe ni ó táwọ́ sí aṣọ tí ọkọ wọ̀ sí ọrùn tí ó gbà á, tí ó tún fa aṣọ ìdí aya tí ó tú, tí ó kó gbogbo rẹ̀ lọ. Ọjọ́ náà kò dára nínú ilé àwọn tọkọtaya yìí. Omi ń dàpẹ̀rẹ̀ lójú ìyàwó. Ọkọ yíwọ yàrá kan tí ó kù sílẹ̀ fún. Ó fi ọwọ́ ti àgbọ̀n, ó ń gbin lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

0: ìyàwó tí orí da ọ̀rọ̀ sílẹ̀ nínú ìpọ́njú yìí ṣé obìnrin ni.
1: Bí mo mọ̀ pé ìjàngbọ̀n ni mo máa kàn, mo jẹ́ fẹ́ ọ, mo jẹ́ fẹ́ olórí burúkú. Ó sì wo mọ́ mi náà ni, ó wo mọ́ mi kókó. Mo já ọ títí o kò já, alákọ̀rí oníjàmbá èèyàn ẹni ibi. A wí fún ọ ọgbọ́, a ní kí oyé kẹ́gbẹ́ ó gbà, a ní kí oyé yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ti obìnrin olóbìnrin. Ó wọ̀ ọ́ létí, gọ̀ǹgọ̀ sọ aláìmèrò aláìníronú ọ̀bọ lágídò lásánlàsàn yìí, ó ku ibi tí o máa wọ̀.
0: Báyìí ni ìpọ́njú dìran bẹ̀rẹ̀ sí bú ọkọ rẹ̀, ṣùgbọ́n ọ̀nà wo ni ọkùnrin yìí ṣe máa fi bá ìgbésí ayé rẹ̀ lọ? Ṣílè kan péré ni ó ní lọ́wọ́, ìyàwó ní tọ́rọ́, wọ́n ní ọmọ kan láti bọ̀, ọmọ ọdún 14 yẹ̀rì ni ó kù sí ìdí ìyàwó, ó kú ibàǹtẹ́ sí ìdí ọkọ. Ìlú tí wọ́n sì wà yìí ìlákọ̀ṣẹ, kò sí ní ẹ̀bá ìlú mìíràn rárá. Ìlú tí ó súnmọ́ jù jẹ́ odidi ìrìn ọjọ́ kan gbáko. Èwo ni ṣíṣe? Òbírí ayé wá ojú aya rẹ̀ mọ́ra, ó gba tọ́rọ́ tí ó ní. Òun náà mú ṣílè kan tí ó kù sí i lọ́wọ́, ó fi mọ́ ọ, owó di 1,000. Lẹ́yìn èyí, ó ké sí àdìtú olódùmarè ọmọ rẹ̀, ó ní.
2: Ọmọ mi, àdìtú olódùmarè, gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ náà, iṣẹ́ tí olódùmarè lè ṣe, àwọn mẹ́rìndín ni. Bí ó bá wu Ọlọ́run ọba, ó lè wí pé títọ́ ti dé sí èmi àti ìyá rẹ̀. Bí ó wù ú, ó lè wí pé tiwa kò ì tí ì tán nínú ayé. Bí ó sì wù ú bákan náà, ó lè wí pé èyí tí a ti jẹ sẹ́yìn ni a jẹmọ. Ìgbà tí ó bá wu Olódùmarè, a rán òjò sílẹ̀. Ìgbà tí ó wù ú, a rán oòrùn. Ó lè máa rán oòrùn sí apá àdúgbò kan, kí ó tún máa rán òjò sí apá ibòmíràn lẹ́ẹ̀kan ṣoṣo. Ohun tí àwa ẹ̀dá lè ṣe kò ju pé kí a sa ipá ẹni, kí a sa ipá tán, kí a máa retí ìbùkún ẹlẹ́dàá ẹni. Nítorí méjì ni iṣẹ́ ayé pín sí, ọ̀kan ti ènìyàn, ọ̀kan ti Ọlọ́run ọba. Ti ènìyàn ni pé kí a gbé omi gbóná, kí a da ògì sí kí ó di ẹ̀kọ́. Ti Olódùmarè ni kí ó má jẹ́ kí owó ògì wọ́n ni. Nítorí náà, ọmọ mi, àdìtú, múra ní ìsinsìnyí, wá lọ sí ìlú tí ó súnmọ́ ni jùlọ, gba owó yìí kí o lò ó lọ́nà tí ó tọ́ lójú rẹ̀, lọ́nà tí ebi ẹnu kò ní fi pa mí kú, tí kò ní fi pa á kú, tí kò sì ní fi pa ìyá rẹ̀ kú. Ó dìgbà o, ọmọ mi, ó dìgbà o, jọ̀wọ́ dé lọ́la, ó dìgbà o.

0: bá wa ká lọ.
1: Ìgbòjò ń lọ ìgbẹ̀rún lẹ́sìn ní Kádísà
2: Ìjò. Ìjò la wá fẹ́ péjọ
1: gan.
2: Tí yóò ìdọ̀bẹ̀ tá a sá iye
1: gbogbo ìjọ. Ọjọ́ la fẹ́ péjọ náà.
2: Ìjọ la fẹ́ sáàfin ilẹ̀ bẹ́ẹ̀ ni.
1: Àṣà wọ̀nyí fi ń yé wa wípé ohun tó bá yẹ ká ṣe lónìí.
2: Kéèyàn ṣe pápá ni o.
1: Kò yẹ ká tún lè ṣe tó bá dọ̀la o.
2: Àkókò dúró de nìkan kan.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ní agogo tó ń ka wákàtí
2: ọjọ́. Lọ ka wákàtí gbogbo wa sí rere o.
1: Àmì.
2: Àmì rẹ̀
1: bẹ̀ẹ̀ sì ni ọjọ́ ń lọ kò dúró de nìkan kan.
2: Kò dúró de nìkan kan.
1: Wọ́n ní ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lọmọ bíbí inú ìyá, ìgbà náà tún ni òde kókò nílé lọ́rin.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Oṣù kẹjọ ọdún 2026
2: yìí náà yí ó máa tún
1: ti ń pákè lọ díẹ̀ díẹ̀. Ẹyí olùgbọ́ wa níbi ìyówù tẹ́sẹ̀ ń gẹ̀rẹ̀ ètò sí tí ẹ ti ń gbọ́ wa lórí ètò tá a pè ní.
0: Agbo Ife Special.
1: Ìkànnì ọmọlúàbí ni wọ́n ń pè bí Splash 105.5 FM. Ilé funfun Báláwo. Fẹ́lẹ̀lẹ̀ la wà níbàdàn.
2: Bẹ́ẹ̀ni.
1: Lórílẹ̀-èdè
2: Nàìjíríà.
1: Tó ohun tó bá yẹ ká ṣe lónìí, ẹ má jẹ́ aṣọ dọ̀la ká ṣe
2: pàápàá.
1: Torí ojoojúmọ́ ni àkókò ń súré tètè a jẹ́ pé ó tún ti di màkàn-màkàn tó yé e kàn báyìí o.
2: Ẹnu ògbó ń lè mọ́ ná.
1: Ètò tiwa Agbo Ife Special ó tún ti sẹ̀ngẹ̀rẹ̀ lálẹ́ ètò ni ó tún gba fẹ́fẹ́ kan o.
2: Lákòókò ti máa wáyé
1: náà. Ọlọ́run ìbà ènìyàn ìbọn ọ̀nà tá a tọ̀dílẹ̀ yìí ọmọ olúgbórógbóró. Ìbá ìgbìmọ̀ aláṣẹ Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Túndé Ọláwúwo ọ̀gá àgbà náà ni olóòtú ètò yìí Akíbọ̀sún Aláyẹ̀dé
2: Májífìkà
1: Olówó Ọ̀dán Adémọlá Ọlágbèjọ Bàbá Àbàdàn
2: àti
1: Abíọ́lá Adékànbí Sílíkì Lédì.
2: Mo ṣèǹgẹ̀rẹ̀ kábí.
1: Ọ̀rọ̀ òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ àpẹrọ bí ẹni ó sùn ọmọ tí àjànàrò ẹtẹ́ tí kẹ́gbọ́ wa ní Splash Nìbàdàn.
2: Àtúntì dé.
1: Ẹtẹ́ tí ẹ̀gbọ́ wa.

0: agbo ife
1: special
0: ese ti en tele wa ni bi yowo ti ele wa lale toni jake jado awon orilede agbaye eyin te gbe radio segbe akiyin
2: won ti wa nbe
0: awa ololufe yin ati sengere sori eto ni kali omo lobi splash 105.5 fm ile fun fubala ofelele ni badan eja bomi won le na ko to di pe a ma tesiwaju ṣugbọn mo pe laipe laijina a lo juba awon eyan to ti sanwo wole fun ipolo aja lotun lo si ni wa leyin lagbede meji ba se fe keyin na ma se nu te ba so pe eyin like splash e de like lage lugan o o da be ṣugbọn keyin na ke ba wa dawo si koto idagba soke oro aje wa
2: to dori re si
0: yan gana ni koko ti anso baba badan
2: onje
0: ademola lagbenjo abela adekan be slick lady won ni bo se wo olohun so nsola e
2: oni na lo mi ka pa lori ngbo
0: won ni ire nbe ninu ibi
2: ibi wa nu re owo nu ara won ni
0: be na ni ibi nbe ninu re
2: ni ore le fojujo bi ibi le fojujo re olohun la wa nbe
0: ire nbe nu bi abi
2: ibi na wa nu re
0: ibi na tu wa nu re
2: bo se wa nu
0: abajo ton fi so pe bo se wo olohun lo nsola e
2: ifare ofori eni ogbarin e koja ko mo ra re
0: eyi ta fe fi bomi won le lale toni lori eto agbo ife special ti o nlo lowo ni kande omo luabi splash 105.5 fm ile funfun bala o felele ni badan ni isele kan ti o sele leko
2: se
0: mo pe o ti to igba die seyin na tawon yen tin pariwo nipa kukuru losan gboro loru baba bade ma ronu pa kukuru losan gboro loru tawon yen si wa nkaya soke pe ojo wo ni orilede wa wa ri bayi to je pe teyan ba rin ni opopona koda gan ki moto ma lo ki moto ma bo to si je pe abala kan ibi telese ti rin na la ngba a tun ma wo eyin le kokan baba badan nitori kini
2: bo se gba
0: nitori pagidari
2: pagidari na ni o
0: kolo igileda ige a ma da loko ko para le ajaji o tun le peru ona
2: a si ma gba ladua pe gbo nkan re ta wa itari ma je ki gere oye ma lo
0: ami abela de kan bi kilo le mu ki ẹni tó jẹ ọmọ onílé ọlọ́nà tó sì kárúfé tẹsẹ̀ rẹ̀ méjèèjì tó dúró ńlẹ̀ kó máa rìn títì kó tún máa wọ ẹ̀yìn fẹ́fẹ́fẹ́ ṣé mọ̀ pé wúwà ń bẹ́ẹ̀ ibi téèyàn ti ń wọ ẹ̀yìn yẹn mọ́tò tún lè gbààyàn ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run ọba ò ní jẹ́ ká rin ìrìn àárín fẹsẹ̀ sí o ṣé oníkan tó fẹ́ sọ kí ló lè ṣẹlẹ̀ pàápàá jùlọ nírú àsìkò tá a wà yìí
3: insecurity lèmi máa pe
0: mi ò fẹ́ bó kankan kọ́yà àìṣètò ààbò
3: bẹ́ẹ̀ ni àìṣètò ààbò àti bí nàìjíríà ṣe rí yìí
0: ó dàbí ẹni pé ó kọ́ṣẹ́ abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì sí insecurity àìṣètò ààbò nǹkan tó lágbára ni
2: ó lágbára pọ̀
0: ẹ̀yin náà wò ó kó jẹ́ wípé baálé ilé wà lẹ́kọ̀ọ́ ó sì wá fi ohun ránṣẹ́ síyàwó ẹ̀ wípé ó ti pẹ́ tó ti wá sẹ́kọ̀ọ́ ṣé òun ṣe ọ ni
2: bẹ́ẹ̀
0: ìyẹn baálé ilé ò ti ṣe ọkọ madam
2: tawee
0: ó wá jẹ́ nǹkan tó burú jù tó burú jáì wípé láti ìgbà tí arábìnrin yìí tó ti ṣègbéyàwó pa kò gbọ́ nǹkan kan mo wá lo àkókò wákàtí tí a wà yìí tí ọlọ́run tó fún wa wípé ǹjẹ́ a rí inú ilé kan nínú ẹbí kan tí ẹ̀ ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ wa lórí ètò agbo ife special ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun bálaofẹ́lẹ́lẹ̀ ńbàdàn tó ṣe wípé ẹ̀kọ́ kan iná ẹ̀ lẹ máa ń mí kanlẹ̀ hihi nítorí pé látìgbà tẹ́ ti ṣègbéyàwó ẹ̀ tí ìbímọ àṣírí tí ọlọ́run ọba tó fi ṣọlá ọjọ́ òní afẹ́fẹ́ ti Ọlọ́run ọba tó ń fẹ́ tó ń fẹ́ ire oríire àti àlùbáríkà sí yàn o máa fẹ́ sí yín. Gbogbo gbólóhùn ẹ̀gàn táwọn èèyàn ń sọ sí yín ó ti tán láti alẹ́ yìí lọ. Láìpẹ́ láì jìnà kí ọdún yìí tó parí ohun tá à ń sọ yìí oyún ó ti yọ bọbọbọ lọ́wọ́ iwájú nìkun yín bẹ́ẹ̀ ló ṣe máa rí. Gbogbo gbólóhùn ẹ̀gàn
2: tí a fi ń pè wọ́n lágàn okun làákàyè
0: ó ti dópin lónìí.
2: Àgàn náà tó póríṣiríṣi o a máa tún gbà mí.
0: Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Gbólóhùn ẹ̀gàn
2: ó dópin
0: tó fi ń pé irú èèyàn bẹ́ẹ̀ lẹ́gàn ó dópin láti òní lọ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ṣé rí àwọn kankan wà tó ṣe pé wọ́n ń la àwọn ìpèníjà àti ìṣòro kan kọjá tó jẹ́ pé ó ṣòro sọ fún ẹlòmíín.
2: Bá ló sọ ni tí a bá mẹ́kan lè báyìí kọ́ọ̀bù ẹ̀jẹ̀ mẹ́rin ti lọ.
0: Nílẹ̀ kúkúrú balẹ̀ ilé ó retí ìyàwó ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ lẹ̀rù ń ba bàbá onílé pé kó má lọ jẹ́ pé màhóró màhóró ti ń bẹ lọ́tùn-ún ló sì níwá lẹ́yìn. Ṣé kìí ṣe pé nǹkan kan ti ṣèyàwó òun ṣá? Ẹ̀yin náà ronú wò nípa obìnrin tó wọlé ọkọ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn.
2: Tí ọ̀wà gbọ́ pa tí ò gbọ́ po.
0: Kò gbọ́ pa
2: kò gbọ́ po.
0: Mo ṣe gbé àdúrà yẹn jáde wọ́n ṣe tọ́ mi sọ́nà pé ẹ̀yin tẹ́ ẹ wà nílé ọkọ tó ṣe pé inú yín ò dùn torí nǹkan tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún yín kò tí ì tẹ̀yìn lọ́wọ́ kọ́rin tó parí ó máa ṣe ṣe.
2: Àmì ọmọ lè gbéyàwó.
0: Láṣẹ Ọlọ́run àló máa ṣe ṣe sẹ́.
3: Àmì o.
0: Bàbá retí retí retí. Èyí tó wá jẹ́ kí àyà máa já bàbá balẹ̀ ilé ó pe ìyàwó ẹ̀ nọ́mbà ò lọ switch off. Bíọ́lá Adékànbí bò ní Yorùbá ṣe sọ switch off. Wọ́n ti pa fóònù.
2: Torí
0: ẹ̀yin nílé ìbò láàrin wa báyìí.
2: Àwọ̀ òsì lọ sùkú. Èmi ní tiẹ̀ kiri èrì láàárọ̀ ń kiri ẹ̀kọ́ lọ́rọ̀ lẹ̀.
0: Ṣé rí nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa
2: o? Àti àwọn tí ń gbọ́ wa.
0: Wọ́n a máa dàbí eré ń gbà mí.
2: Kì í ṣeré o.
0: A máa jọ àwàdà.
2: Kì í ṣàwàdà o.
0: A máa pààyàn lẹ́rìn.
2: Iṣẹ́ rẹ o. Gbogbo ọ̀rọ̀ kọ́ la fi fẹ̀ kókóró o.
0: Ní baálé ilé bá bẹ̀rẹ̀ sí ni pé àwọn èèyàn tí wọ́n súnmọ́ níbi tí wọ́n wà ní Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jiyọ̀. Wípé kí ló ṣẹlẹ̀ ṣe bá ń rí lágbájá wọn làwọn ò rí. Àṣẹ́ni tá à ń sọ yìí sì ti dágbére pé òun lọ kí baálé òun ní Èkó. Lójú ọ̀nà làwọn kúkúrú lọ́sàn gbọ́ ọ̀rọ̀ lóru. Wọ́n ti dá a dúró. Wọ́n gbé jàǹtò. O dìnnà gbó.
2: Ó dorílé kò délé. O kò yí o kò dóko.
0: Ọ̀rọ̀ wa ò ní dà bẹ́ẹ̀.
3: Àmì.
0: Orílé kò délé. Oroko kò dóko.
3: Ọwọ́
0: àtòkò oroko dóko oroko tó Ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ o.
3: Àmì.
0: Wọ́n ti gbé arábìnrin yìí jàǹtò. Àwọn atiláwí. O ti dẹni tó ń se oúnjẹ fún ọ nínú igbó lápàpàǹdodo. Ẹni tí ṣe baálé ẹ kò mọbi tí ìyàwó ẹ wà.
2: Wọ́n ti pa bùgbé ìyàwó dà.
0: Ọlọ́run jọ kó la Nàìjíríà yìí kọjá.
3: Àmì.
2: Ọlọ́run nìkan.
0: Àlàáfíà Ọlọ́run tó pé tí ò ní ní tàbí ṣùgbọ́n Ọlọ́run fi kẹwa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà.
3: Àmì.
0: Ẹni kí ló ṣẹlẹ̀? Mo ṣe ń wojú Bọ̀sán Aláyẹ̀dé bóyá.

0: yes, make you open for more today. Terms and conditions dey oh. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Flash FM 105.5.
2: Agbefe Special ni Splash 105.5 FM Ogun Akoko Radio Adani Ibadan.
3: Agbefe Special e ma ba wa ka lo.
4: O se bosun alayede lekan ina ni a nsoro kan wi pe ire nbe ninu ibi
5: ibi nbe ninu ire
4: nigba mi ibi na tun ma wa ninu ire
5: owo nu ara won
4: e je mo pe obirin ti won gbe janto lo sinu igbo a si ti gbadura lekan wi pe bi odun ise n pari lo die die kodun yo to pari gbogbo ohun to je mo anko ni laya soke igbesun mo mi ise ni lose ijinigbe ijani lole kọlọrun oba ko ba wa fopin si lorilede yi bi awon eyan sin sanwo mo se sanwo pasiparo emi tawon elele bo n pe ni ransom won ti eda arabinrin yi la mu pe won lo mo be se o mo nje se o mo gbogbo e se ah oro buruko olohun bo ni je ko kangun sodo wa o on o man to bi osu bi melo melo osu ma ti n po sibe na
5: gozole
4: o si n wo gbogbo won bi won se n fi fonu bere owo ti awon yen gbe owo wa sinu agiju ti won si tun yonda awon kan sile won ti e fe ki arabirin ta so yi o kuro ni akata awon
5: o menu ba tu sile re ra
4: nigba to wa de aye kan lo ni edakun tori olohun inu banu je inu robinu je okan ni bale atawon ebi ohun wa kon jo nitori olohun kon fi ohun na sile won ba ba sawada wi pe ise bale re atawon molebi re se won le ri aduro owo tin lo bi 50 lona 30 million ye 50 million naira owo pasiparo dede aye de ba sele laarin won awon yoku ni aduro ise ti arabirin se ta ba fe file eye ka file ka ma wo le gba owo pasiparo emi lowo e o gbiyanju o ntoju wa koda gan eyi ti awon leto si o si ntoju awon yoba mo bo se n gboro kale sa o yoba o ni baje lai lai emi ti n toto won sa ro bibibi nkan kan wa wa ti gbogbo won fi panupo pe e je ki arabirin yi ko ma lo idi ni wi pe owo waju re ti n yo bobo e ma bi mi eyin te wa nle o wi pe iwo lowo waju re to n yo bobo ori afefe la wa gbogbo aso kola sa lorun fa ohun ti eje n dogbon so tori na ti awon ololufe to n tele wa oba mo nkan ta n so ma ka won lara eyin naa mo wi pe ti obinrin ba ti n fararo awon okunrin nkan kan ma tele a dabi eni wi pe owo waju yo ma lo si oke
5: ibi o ti gbanu yo to di pe yo gba ata
4: ma da si
5: ibi a gbanu to di gba ata
4: no ba pinnu pe àwọn fẹ́ fi arábìnrin yìí sílẹ̀ láì ní gba owó pàṣípàrọ̀ ẹ̀mí lọ́wọ́ rẹ̀ eré ni àwàdà ni náà bá fi sílẹ̀ kódà wọ́n tún wá ń sọ fún pé ṣé o mọ bí ìbàyọ̀ àwọn ló mọ bí dáadáa ṣé o lè máa wálẹ̀ kọ̀ọ̀kan ń táyè rẹ̀ bá yọ òun òun á máa yọjú àṣekẹ́ni ẹlẹ́ni kó lè jáde kúrò nù gbo ni nígbà tó bọ́ sí ojú gbangba n bèrè pé ẹ dákun bó la lè gbàdé èkó ẹ yá ge ní pépèpé bí àwọ bàbá sọnà ó ṣàdékò nígbà tó dékò ó wá bẹ̀rẹ̀ sí ní ronú èyí báyìí káṣá báyìí káwò òdìbò la ṣe ṣe nísìnyí bàbá àbàdàn abiola adékànbí ṣé màá máa padà lọ sí ìpínlẹ̀ kwara àbí báwo ni àbọ̀ òun máa lọ sọ́dọ̀ baálé òun tí òun ti kó àyà rẹ̀ sókè láti jọ yìí.
5: pàápàá pẹ̀lú irú ipò tó tún bá jáde ńbẹ̀.
4: irú ipò tó wá wà yẹn kò jẹ́ kó nífẹ̀ẹ́ sí àti lọ sílé ọkọ rẹ̀ mọ́ Lẹ́kọ̀ọ́. ó bá wò pé ó lágbára òun ò lè lọ rí ọkọ òun ní ipò tóun wà yìí torí ó béèrè pé
6: báwo
4: ló ṣe jẹ́.
5: bó ti rí.
4: ó ga o alàgbàbọ̀sún àìmọ̀síkò ló ń dààmú ẹ̀dá ẹni tó ti ń wá ọmọ látijọ́ yìí nikun rẹ̀ wá yọ bọbọ sọ́wọ́ wájú láti inú gbọ́ àìmọ̀síkò ló ń dààmú ẹ̀dá ṣùgbọ́n irú nǹkan báyẹn lóòótọ́ nǹkan re ni jó ṣe é sọ síta nǹkan ìbànújẹ́ nǹkan re ni méjèèjì wá rò papọ̀ àìmọ̀síkò. I'm

0: Splash FM 105.5.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń gbóló àti fẹ́ òjò, olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹjẹ́ àgbàdo Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ tí a tún rí gbà lónìí, o pé ká tún wonú ọ̀rọ̀ rẹ. Àdúrà wa lónìí náà ni pé kí ẹ̀mí rẹ kó ṣe wà níyè lọ́tùn, pé kí òye ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí kó yé wa yékéyéké. Àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́, kádìí aláyọ̀ kádìí alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, àmí. Àǹfààní ìgbàlà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń wò. Lánàá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa wípé ìkànnú àwọn bó ti yẹ kó ti tó ọjọ́ mélòó kan báyìí, ọjọ́ mélòó kan náà ta ti ń wo àǹfààní ìyà ẹni pẹ̀kún. Mo ṣùgbọ́n mo pèdè kan ní ẹ̀kọ́ ta ṣe kan ìyẹn pé téèyàn bá ní ìyà ẹni pẹ̀kún, ara agbára tí ìyà ẹni pẹ̀kún yẹn tí ó gbé wọnú ìgbésí ayé onígbàgbọ́, ìgbésí ayé ẹni tó ti dẹni ìgbàlà yẹn náà ni pé ó lè mú kó gbélé ayé pẹ́. O le lọ́ra ẹ̀mí rẹ. Ìyà ẹni pẹ̀kún le ṣe kíni? O le lọ́ra ẹ̀mí rẹ. O mo sọ nǹkan kan, mo pèdè kan fún wa. Jésù Olúwa ní òwe Jọ̀hánù orí kẹwàá, ó sọ fún wa pé sí èmi ò kì í lóòótọ́ ni pé nínú ètò Ọlọ́run, nínú ètò àṣẹ̀dá, mo gbọdọ̀ kú fún ẹ̀ṣẹ̀ ènìyàn, ṣùgbọ́n n ò le kú kàkòkò mi ó tó tí àkókò yẹn ò bá tó fún mi láti kú, kò sí nǹkan kan tí ó mú káwọn Júù kan ṣẹ̀mí mi légbodò. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n fẹ́, ó tilẹ̀ nígbà kan tó yẹ pé wọ́n fẹ́ tare Jésù Olúwa láti orí òkè téńté kan. Bẹ́ẹ̀ lè sọ fún wa pé wọ́n fẹ́ tì í ṣubú láti orí òkè yẹn lógedègbé.

0: ẹ̀yin olólùfẹ́ wa tòótọ́, bẹ́ẹ̀ lọmọ ọkùnrin ń ṣe, bẹ́ẹ̀ lọmọ obìnrin ń ṣe. Tó bá ṣe pé lóòótọ́ àti lódodo, iná lẹ nífẹ̀ẹ́ ètò wa, tí mo sì mọ̀ pé lótìítọ́ àti lódodo ẹ nífẹ̀ẹ́ ètò wa, ẹ nífẹ̀ẹ́ àwa náà. Láti ayé alálùsókè lẹ ti ń tẹ̀lé wa bọ̀. Eléyìí gan ó tọpẹ́, ó tọ́ ká dúpẹ́ lọ́wọ́ yín torí ìfẹ́ tòótọ́, ìfẹ́ àìṣẹ̀tàn tẹ ní sí wa. Ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ńbẹ̀ náà ni wípé tẹ́ ẹ bá ti ní ìpolówó, ẹ máa gbé wá sí ọ̀dọ̀ wa ní àyín, iná ni ò bá lẹ́jọ́ nú. Kódà mo fẹ́ bẹ ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa wípé ayé ti ṣí sílẹ̀ láti wá ṣonígbọ̀wọ́ abala kọ̀ọ̀kan lórí ètò wa. Bó ṣe ṣẹ́jú márùn-ún mẹ́ẹ̀ẹ́dógún, bó bá ti wù kó rí, ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní díẹ̀díẹ̀ ọdún náà ti ń súnmọ́ wa lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá lè finífẹ́ dọ̀ donate àpò rẹsì fún wa tá a máa fún àwọn àlejò, torí a ti ṣètò àwọn àlejò tí ń bọ̀ o lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí, tá a lè fẹ́ máa fún wọn ní ẹ̀bùn tó máa múnú wọn dùn. Ọlọ́run ọba á jẹ́ kí iṣẹ́ tí náà kó máa lọ sókè. Tó ní pápápá kó má jẹ́ pé ẹjọ́ nìkan là ń tò lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká ti ẹ̀ gbọ́n táwọn yẹn fẹ́ sọ náà níbi tá a bá ọ̀rọ̀ yìí dé. Wọ́n ní adúnidùnmọ́ni tí mo sọ lẹ́ẹ̀kan kọlọkọlọ tó pa ẹdìẹ tí ò gbé lọ. Ṣùgbọ́n tá a bá tún wá wo ìṣẹ̀lẹ̀ tí a nà ń bẹ̀ sórí afẹ́fẹ́ yìí, a rí wípé òwònú ara wọn púpọ̀ jù.
1: Ìdùnnú tó rọ́pò ọmọ bá nà jẹ́
0: síbẹ̀ náà. Baálé ilé tí ṣe ọkọ ìyàwó, ó fẹ́ mọ ibi tí ìyàwó ẹ̀ wà látijọ́ yìí. Ṣùgbọ́n ìyàwó gan ò ní lè fi gbogbo ẹnu sọ wípé ibi báyìí lòun wà. Tó bá rántí iwájú okun rẹ̀ tó yọ bọ̀bọ̀ sọ́wọ́ iwájú.
1: Ọ̀nà gbé kalẹ̀ wo ni ó lò, ọ̀nà wo ni ó gbà gbé kalẹ̀.
0: Àwọn èèyàn rẹ̀ ti ń bẹ ní apá Ìlọrin lọ́hùn-ún, kí ló fẹ́ máa sọ fún wọn?
1: Àbí àbọ̀wó lọ́ fẹ́ẹ́ jẹ́.
0: Àwọn afẹ́ bí ẹ̀yin tí ẹ fẹ́ pè wá, bó ṣe yẹn mẹ́ta mẹ́rin òtítọ́. Tọ́rọ̀ bá wá lọ́dí ìgbín báyìí, bó o la ṣe yanjú ẹ̀?
1: Bó la gbé e kà?
0: Bó o ní a ṣe yanjú ọ̀rọ̀ báyìí? Ẹni ẹlẹ́ni tí ò bímọ rí látìgbà tó ti ṣe ayẹyẹ ìgbéyàwó, ṣé ò ní máa kọrin jàgíní yòdò lókàn àyà rẹ̀ pé Ọlọ́run mo dúpẹ́ tó yà mí lágàn? Ṣùgbọ́n tá a bá tún wá rò nídàkejì bàbá àbàdàn Adémọ́lá Ọlágbẹ́njọ́ pé ọ̀nà tí oyún gbà wọlé orí bàkan.
1: Aragi ẹlẹ́gàn lọ́tọ̀ wa.
0: Ó lágbára púpọ̀ jù. Kí la máa wá sọ pé nígbà wọn bá ń béèrè lọ́wọ́ màdàm pé ta ni bàbá ọmọ?
1: Bó
0: lọmọ ti wá? Bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni dẹ̀ ti dúró tirakalà kàkà pé kí Ọlọ́run ọba kó jẹ́ kó yín dúró ní ikùn òun kó tó adìpó rí báyìí. Ẹ̀yin èèyàn wa tẹ́tí ń retí wa, ọyẹ pè wọlé. Tọ́rọ̀ bá lọ́dí ìgbín báyìí, ọgbọ́n wo là á dá sí ìjàre? 0706-0706-949-3000. Ẹ̀tún gbọ́, 0706-0706-949-3000. Ìkan ti wọlé o. Ẹ̀ka ilé o, ẹ̀ka bọ̀ sórí ètò agbófẹ́ special splash lawà nìbàdàn ní fẹ́lẹ́lẹ̀.
1: Ẹ̀ka ilé.
2: Ó dá o, Ọlọ́run ajú máa ṣe é ṣe fún wa
0: o. Àmì o, dádì ta ló ń sọ̀rọ̀ ń bolẹ̀ wa?
2: Àfà ló ń sọ̀rọ̀ lágbo lórí.
0: Àfà ẹ̀lẹ́ o.
2: Àwa ni yẹ́ o.
0: Ẹ̀rí pé ta lẹ́yìn tún la tán bọ́gi.
2: Ẹ̀rí kò dẹ̀ wá lágbára náà, àmọ́ obìnrin yẹn dà ń kó ṣe mistake kan
0: o. Kí láṣì ṣe yẹn sà?
2: Ìgbà tó fẹ́ lọ bá ọkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ sọ pé bóun ń bọ̀ tó ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Tí kò bá pé ọ̀rọ̀ yẹn lágbára o, ṣùgbọ́n tó bá pé kò le.
0: Alàgbà
2: tó máa ṣe báyìí.
0: Ó pe baálé ẹ̀ bóun ń bọ̀.
1: Ṣùgbọ́n kò tí ì dán tí.
2: Àpò ti tán, eléyìí ò tí ì le ju iṣẹ́ rí tó yẹ kó ṣe báyìí ní ìsìn lọ́pọ̀ tèmi o. Ó ní pé obìnrin ilé wọn ni ọ̀kọ̀ọ̀kọ̀ gbà lọ ná lọ́dọ̀ ìyá ẹ̀. A lọ ṣàlàyé fún wọn bó ṣe ṣẹlẹ̀ rí
1: o. Mo bọ̀
2: o.
0: Eh, sama ba mi dupe kwe mo yonju si yi la ye.
2: Ewa ba npe oko mi ko wa ka jo so.
0: Hmm.
2: Seri to ba wa de laarin iya atomo bini iyawo yen atopo ni won jo ma joko.
0: Hmm.
2: Ti won ba ti ki daada ti won wo eko mo daada wo je ko bini un joko si ibi ki a to ba ga die ki tebi yen bo ipo yen ko ma tete ri.
0: Eyin gale ka ma pe ni mathematician
1: abi ko fi ke pa mi ke bo ikun
2: nitori to ba ri a tete so ji o
0: ah to ba ri inu re abaje o
1: ngba lo wa gbo tan ko
2: abaje o ti won ba ti wa ti won ba ti wa ki daada
0: eh eh
2: ti won wa so fun ti wa so pe ini sele ko lo sele ki se para yawo re o ya o ṣùgbọ́n ìyàwó ẹ̀ fúnra ẹ̀ láfẹnu ara ẹ̀ ṣàlàyé. Ìyàwó kọ̀ wá sọ ń pé tó ọkọ mi.
1: Ó ti.
2: Yọ̀dà fún ọ̀gá ló ń bá kọ́ pé mi àti ẹ ọkọ àti ìyàwó mi wá tó ojúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Tí ẹ bá ti kọ́.
2: Bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ rí. Mi bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ pé o bá lè darí jì mí mo dúpẹ́. Ṣùgbọ́n tó o bá lè darí jì mí tó.
1: Ẹ jẹ́ pé
0: ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé irú nǹkan bẹ́ẹ̀ máa ń bí àwa tá a jẹ́ ba lé lẹ́nu gan tá a tiẹ̀ ní fẹ́ gbọ́n nǹkan kan mọ́.
2: Owú
0: burúkú ń bẹ lọ́kàn àwa ọkùnrin mo fẹ́ sọ jàre.
2: Ṣé rí ó ti bẹ́ẹ̀ lórí ìhà bẹ́ni yẹn bá kọ sí ọlọ́run tẹ́lẹ̀. Tó bá jẹ́ ilé tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run tẹ́lẹ̀. A mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí, ìyàwó mi tó.
1: Agbapò lọ ní sinmi.
2: Agbẹ́rẹ́ ò ṣáà ká nkankan láàrin àwọn èèyàn yìí.
0: Yẹ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́ tó ó yẹ kó lè dúpẹ́ ó yẹ kí baálé lè dúpẹ́ pé òun tiẹ̀ tún rí ìyàwó òun lẹ́ẹ̀kan sí tọ́lọ́run bò jẹ́ kó kú sínú ibi tó ti ń bọ̀.
2: Ara àwọn nǹkan tí wọ́n lè fi jù lọ́kàn nìyẹn o
1: ṣùgbọ́n ẹ̀ tíyàwó a fi parí rẹ ṣé kò ní dẹ́rù pa ẹ̀mí báyìí ẹ̀bí o ṣé ò ní dẹ́rù pa ẹ̀mí.
2: Ó lágbára.
0: Á ó le gan o ẹ̀dùn ọkàn nǹkan burúkú ni o.
1: Ẹjẹ́ agbọ́rọ̀ ẹ̀lò
2: mi. Ẹ̀dùn
0: ọkàn ni àwọn ọ̀dọ̀ yóò gbà náà ni o. Ẹ ṣe o ẹ tẹ̀lé wa o a sì tún ní àwọn nǹkan tá a fẹ́ sọ tẹ́yìn náà ó dà sí ẹ ṣe gan. Tó ẹ yẹ ká tún pe nọ́mbà mi. Ẹ̀lọ́. Ẹnìkan ti wọlé àbí ká tún pè.
1: Ọjà ó ti wọlé. Ẹ̀lọ́.
0: Ẹ kalẹ̀ o. Agbófẹ́ special fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn ní Nàìjíríà. Ẹ̀lọ́. Ẹ̀jẹ̀ àti nọ́mbà yẹn pè. 07.
1: Ẹ̀lọ́ à ń sọ̀rọ̀.
0: Ẹ̀lọ́. Kò wọlé dáadáa. 0701.
1: 0701.
0: 447.
1: 447.
0: 57.
1: 57.
0: 70.
1: 70.
0: Ẹja tún wí. Ẹnìkan ti wọlé ẹka alẹ́ sà.
3: Ẹkú ètò.
0: Ìyáálé wọ́n kọ yín bolẹ̀ wà dádì ìlú wo ni àdúgbò wo.
3: Akọ́ládé Aláàgò ló ń pè láti Ẹdẹ Ọ̀sán State.
0: Ẹdẹ mà kó àrógùn ọmọ ají lálá ọ̀ṣẹ́ ọmọ ají fọjọ́ gbogbo dábí egbin.
3: Ẹlẹ́
0: o.
3: Tẹ́mi náà ti ń dá sí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀
0: yẹn.
3: Kó jẹ́ kí ìyá rẹ̀ ọ gbọ́ pé báyìí báyìí ní ṣẹlẹ̀ kọ́ mọ́ ti lọ ní.
0: Wọ́n
3: á pe ọkọ rẹ̀ torí tó bá lọ ní tọ́jú pé ọ̀dọ̀ ìyá ni ọkọ ti lọ bá ọmọ wọn á ní wọ́n jọ pa pé ni.
0: Wọ́n á ní wọ́n ti jọ pa wọ́n ti jọ kún.
3: Àpapẹ̀ ni kíkí ọdún kókó lọ́nu. Ṣùgbọ́n tó bá pẹ́ ọmọ ọkọ rẹ̀ pé wọ́n bá mi níbi báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ sí mi àdìkọ́ sọ pé ọ̀sìpìtù gan ló ń wà ó wà lọ́sìpìtù pé báyìí ló ṣẹlẹ̀ sí òun wọ́n tẹ̀sì tí òun ìgbà tó ń wo báyìí ní ibi tó ń bá kọ ìṣẹ́ tó ń bá rọrùn. Tó bá lọ ọ̀dọ̀ ìyá ní kò sí tó fẹ́ fi kí àfẹ́ fi gbé wọ́n ti gbà ó ti lọ fọ́mọ mi fọ́kọ ó ti lọ fún ìyàwó mi ní ọkọ mi. Àìmọ̀kọ ẹni ká tó bá gbé kó lọ sọ́sìpìtù kan báyìí ní ìṣẹ̀lẹ̀.
0: Àbí.
3: Mú ọkọ tó dùn pé ọlọ́run tún ní pé òun náà ó ní pé bẹ́ẹ̀ ni orí ọmọ tí wàá forí ọmọ wáyé. Ní èrò tèmi nù ú.
0: Kò ní bàjẹ́ ẹgbìyànjú ẹnìkan sọ lẹ́gbẹ̀ẹ́ mi láìpẹ́ yìí bọ̀sún ṣọ́bùwà náà gbọ́ngbà tí wọ́n sọ nígbà tó ń sọ wípé pé èèyàn ò tiẹ̀ ya gan gege bi obirin ori ofe olorun ni melo melo eni tin woju olorun pe ko ti e bi mo le kan ko won wo bo se ma nse won ti o ti bi mo olorun wa wola asiko tan soro la leyi olorun a derin pe keru awon obirin be ton ti loyun ri ton ti bi mo ri ah olorun to je wi pe afefe na la fi soro ni radio afefe na leyin na fi gbo wa nbe un Olorun aran ti yin si rere.
4: Amen.
0: E ni pada so de Edumare lai bi omo ti inu yin ma do kale ni.
4: Amen.
0: E si ma je won omo.
4: Amen.
0: E ma jere omo.
4: Amen.
0: Gbogbo eyin te nsa mi bi kibi te ba wa. Olorun ba je kemi yin ogun o. Olorun je kemi tu ana agun o.
5: A
0: jere kokan omo wa o.
4: Amen.
0: Lagbara lowo Olorun a tu jere kokan omo omo. Omo omo. Omo omo e sa mi.
4: Amen.
0: E to wa je pa bambari ni omo omo ni tanstri. Ina ni yo bank pe ni aromodomo ikokan wa te lanfani lati ma gbo ito agbo fe special ni splash 105.5 fm ile fufu bala felele mbadan gbogbo ajere kokan aromodomo gbogbo wa titi dale ni be lo se mare ase Edumare ase ti gon se daba
4: be ni
0: se ka te siwaju aha eye ka lo se e ka ipolowo ja ko to di pe a wa bo si ipele to kan lori eto e se ti an gbo wa mana ko chapala roba abrakadabra si ko to bosun alayede olowo odan
6: flash fm 105.5
7: you hear that sound Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.

0: iná lẹ ti gbọ yẹn yìí èèyàn wa ọ ẹdákun torí ọlọrun ọtọ ni ìgbóná ra ọtọ ni ìbínú ọtọ ni ìwà wàdùwàdù ọtọ ni owú gbóná
1: owú tí ń ṣe ìfín.
0: Ok, ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ nínú ilé ìta sọ fún yín lálẹ́ yìí
1: nísìnyí.
0: Kí ló dé, kí ni èrè tó jẹ́ ọ̀rẹ́ tí madam, kí ló dé tí ò fi ọkọ rẹ̀ sílẹ̀? Ó dẹ̀ wá ń pè lórí fóònù pé idán ti ń lọ ní supermarket tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ní àdúgbò báyìí báyìí báyìí. Ó mọ̀ pé irú ẹni yẹn ò mọ̀ pé ó fẹ́ lọ pé ọ̀rẹ́ rẹ̀ pé wá kú nìyẹn o. Ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká máa ní àrùn mọ́ra a sọ pé bóyá àwọn ọba lélẹ̀ ń ṣe dáadáa. Àwa náà tá à ń sọ̀rọ̀ yìí ọkùnrin ni wá ṣùgbọ́n a ti fààyè wa fọlọ́run a ṣe rádàrà dárédèrèdèrèdè ta máa ń ṣe nígbà yẹn mọ́.
1: Mo ṣe rí òsì mo ṣe mọ́ ní ń bẹ.
0: Òótọ́ ni ọkùnrin tó bá fẹ́ pẹ́ láyé kó fi rẹ́dẹ̀rẹ́dẹ́rẹ́dẹ́ rádàràdà sílẹ̀ o kó sì kọjú mọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kó máa gbádùn kó máa jẹja ọ̀bọ̀kún.
1: Ẹ̀fìwájú bàbá àbàdàn.
0: Àbí.
2: Bàbá àbàdàn wo nu
0: wọn. Ọlọ́run kò ṣàánú wa o. Tó ibi tí a bá ètò dé ní ìsìn wọ́n ti kìlọ̀ fún wa pẹ̀lú orin Lijado Sisters èyí tó wá kàn báyìí kó tó di pé àwọn èèyàn wa ẹ ti fi sí ọwọ́ àlàáfíà ẹ gbọ́dọ̀ fi jẹun ẹ fi balẹ̀ ilé lọ́rùn lẹ̀ ẹ fi ìyàwó rẹ̀ lọ́rùn lẹ̀
2: ẹ fi tọkọ sí ìyàwó lẹ̀ má dá sọ́rọ̀ wọn.
0: Ewo ni tiẹ̀ tó wá di aláyọjú
1: náà
0: ok ewo àṣìṣe ńlá nǹkan
2: tó wá rà ní supermarket gan lè má ra ń jẹ yẹn o
0: kó jẹ́ tọkọ sí ìyàwó ló fi ṣe nídìí ẹ̀ wo ọ̀rẹ́ rẹ̀ ní ìsìn nǹkan kò ṣe kò wà lórí ìdùbúlẹ̀ àìsàn ìjàmbá mọ́tò lójijì ló gba ẹ̀mí kúrò lára rẹ̀ ẹ dákun torí ọlọ́ owú gbóná owú kíkorò nǹkan burúkú ni o ẹ jọ torí ọlọ́run ẹ yẹ ká lọ sí kóòtù olóòka àbí kó tó di pé a máa dágbére lórí ètò bọ́sùn aláyẹ̀dẹ́ wọ́n ṣiṣẹ́ gidi ṣùgbọ́n ká tó lọ sí kóòtù olóòka ẹ̀jẹ̀ àpàwọ́ wọlé náà ìyẹn gan ni kókó ẹ̀yin èèyàn mi bọ̀sùn abracadabra.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Tree is the safety first ride hailing platform for the way Lagos, Ibadan, Abuja, Port Harcourt, and all our cities moves, giving riders control, comfort, and confidence with female driver options, flexible ride scheduling, transparent driver earning, pidgin language booking, instant ride, and seamless in-app tipping.
3: This is our city traffic again. I need a ride. Shop, shop.
2: Relax. You can book now on Street Tree.
3: What if I need a driver for like 2 weeks?
2: Use Ride Later or Chartered Ride and book for us, even weeks. Street Trip app offers a feature that allows female riders to request a female driver.
3: Driver, this ride is so smooth. I will tip you on top the app.
2: Thank you. With Street Trip app, drivers can set their earnings per trip. Download Street Trip now from the Google Play Store and App Store, or visit www.streettrip.com/download.html.
4: Ode chance to Lanta, Nigba Kuga Tabaje.
5: Bugoni bara Golden Chance Lotto. Eku aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tayin lorun. Lori basepo yin pelu wa. Golden Chance Lotto. Lesa kese ni won some winnings. Oh, ni je tan kon tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe kan agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la wa sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idere ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
6: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
5: Golden Chance Lotto ona to ya lati so de millionaire.
7: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: Flash FM 105.5.
9: Oh, mighty money, oh, to Oloka.
10: Ejo ti opo sokan ni kotu Oloka ti ale oni. Ni ti baale ile kan ogbe ni ifiniwa aranse mi pe aya re arabinrin ko mo ko aranse mi ti agbole agbodiran adugbo ma bo ni koro ko yewo ni ilu iru iro ni borun ko
11: oda olipejo da
10: mo nje oluwa mi o
11: ah ki lo ko ti yin jare
10: ah imi ni aranse mi ifiniwa
11: eyin ni ogbe ni aranse mi
10: ebe ni
11: Ifiniwa.
10: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
11: Ah, olùjẹ́jọ́.
12: Olúwa mi, mo ń jẹ yín o.
11: Ah, kí lorúkọ ti yín?
10: Mọ́kọ.
12: Kò mọ́kọ.
11: Kò mọ́kọ ara ń ṣe mí.
12: Ara ń ṣe mí.
11: Ah. Bí ẹ bá farabalẹ̀ gbọ́ orúkọ méjèèjì dáadáa yóò yé. Yẹ pé kò mọ́kọ. Ara n ṣe mi. Madam, iru iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Àbí iru ọjà wo lẹ̀ ń tà?
12: Agbo ni mo ń tà.
11: Ẹ́ẹ̀. ìyá alágbo ni yín?
12: Bẹ́ẹ̀ni olúwa mi.
11: Oríṣiríṣi irú àgbo mélòó lẹ máa ń tà ná?
12: Kò sí ìtẹ̀wádé. Débẹ̀ tẹ́ bá ń lọ́dọ̀ mi.
10: Ta lé ní
11: ọ̀pẹ́ yìí? Ọ̀pá àgbo gidi.
13: Ojúlówó àgbo gidi tó ń ṣiṣẹ́ gidi.
11: Tó ń ṣiṣẹ́ fún ìbà.
10: Ìbàbò.
13: Kò sí nǹkan tẹ fẹ́ tẹ̀lé. Bẹ́ẹ̀ni kò sí nǹkan tẹ fẹ́ lò
11: fún. Kí ló tún ṣiṣẹ́ fún polówó ọjà rẹ àti fún ẹlẹ́ǹfààní?
13: Ó ń ṣiṣẹ́ fún alẹ́. Ó ń ṣiṣẹ́ fún ẹni tí ara ò bá ṣe dáadáa tí ó gbé dáadáa. Ó ń ṣiṣẹ́ fún. Ó ń ṣiṣẹ́ fún ìbà. Ó ń ṣiṣẹ́ fún jẹ́dìjẹ́dì. Ó ń ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn.
11: Ó ń ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn.
13: Bẹ́ẹ̀ni.
11: Ṣé kò ṣiṣẹ́ fún ìgégérù tí máa ń ro àwọn ọkùnrin ni?
13: Ogbogbo ẹ̀ ẹ̀yìn lè túnà kò sí nǹkan tẹ wá débi àgbo mi
11: bàbá. Bàbá Balélé.
10: Mo ń jẹ́ olúwa mi.
11: Ṣẹ́jọ́ ìyàwó yín lẹ mú wa
10: ni.
11: Kí ló ṣe?
10: Ibi ìpolówó àti tí
11: ta ni. Gbọ́ bẹ́nu rẹ̀ ṣe ń dùn pé
10: òun
11: mà gbọ́ kì gan ni. Òun mà gbọ́ kì.
10: Bó ṣe ń kì fún ẹni mú un bẹ́ẹ̀ náà ló ṣe ń kù fún ẹni bó ti ṣiṣẹ́ sí. Bẹ́ẹ̀ ni.
11: Yóò sánìdí tẹ fi wọ ìyàwó yín wá sí kóòtù olóòka. Mo fẹ́ mọ̀ náà.
10: Gbogbo ohun tí ń tà pé mo bá mọ bó ṣe ṣe àbí ọ̀dọ́ rẹ̀ náà ni a ti ń yẹ̀ wò.
11: Eléyìn ò yé mi o. Madam Bọ́ọ̀lẹ́ ṣe ń polówó àgbo tí ẹ̀ ń tà fáwọn ọkùnrin. Kí ló dé tẹ́ ẹ̀ máa ta àgbo fáwọn obìnrin ẹlẹgbẹ́ yín?
13: Àwọn náà wá ń ra. Àwọn náà ra. Kò sẹ́ni tí mi ò ń tàgbó fún.
11: Ìwádìí táwa ṣe ní kóòtù olóòka yìí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọkùnrin àti ọ̀dọ́ láǹgbá tí wọ́n tagun dáadáa àtàwọn ọba lélẹ̀ wọn láwọn ló máa ń dọdẹ káàkiri. Eléyìí tó wá já mi láyà tó bà mí lẹ́rù ni wípé ẹ tún máa ń polówó tẹ bá ń gbé àgbo yín káàkiri lórí ìgbà wípé
13: ẹlẹ́yẹ̀wò
11: ní kọ̀rọ̀ ẹ tẹ̀lé mi débi ṣúkẹ́ṣúkẹ́ ẹlẹ́yẹ̀wò.
13: Ìpolówó ni ìpolówó làgùn owó mo ń polówó ni nígbà tí mi ò lówó wá sórí rédíò. Èsì má dẹ̀ lè fẹ́nu mi ṣe, má fẹ́nu mi ṣe.
10: Tí a bá di tá dáago
11: mẹ́fà. Ojú ò tiẹ̀ gbà ọ́ tì.
13: Ó sọ fáwọn
11: ọkùnrin pé ẹ máa bọ̀ ní kọ̀rọ̀ ibikíbi lẹ́yìn lè ṣe.
13: Ẹnu lásán ni.
10: Ẹnu kíni.
13: Ẹnu lásán ni.
10: Tí a bá di tá dáago márùn-ún.
11: Látàgò
10: méjì alẹ́ títí wọ́n máa yẹ̀wò lọ́rọ̀ yìí.
11: Ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ yé mi mọ́. Kí lẹ fẹ́ kí ilé ẹjọ́ kóòtù olóòka ó ṣe fún yín.
10: Ìga tíntín létí àwo ọbẹ̀ a ní a máa jẹ lọ tó bí bá kú ọkàn ò ní kú. Gbogbo àwọn tí ń bá
11: kú ọ̀nbẹ ọkàn ò lè kú ọ̀nbẹ.
10: Gbogbo àwọn tí ń rà náà ara rẹ̀ náà wọ́n ti ń yẹ̀ wò. Mo sì lẹ́mìí mi tí mo fẹ́ lò.
11: Ó dà ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ yìí jó tọ́ṣà.
10: Bó ṣe jẹnu ní wọ́n ti kọ́kọ́ sọ fún mi.
11: Àgbo káàkiri. Ó tún wá ń sọ fún àwọn ọ̀dọ́kùnrin àtàwọn tó níyàwó lé pé ẹ máa bọ̀ ní kọ̀rọ̀. Ẹ lè yẹ̀wò lára
10: àwọn. Kò sí bí wọn wá ti lè yẹ̀wò.
13: Polówó ni mò ń polówó ni.
11: Òkè kò lè bá a dùn. Wọ́n lè tún bọ́ sọ́lẹ̀ ní kọ̀rọ̀ torí àwọn
13: ẹlẹ́yìn
11: sọ pé baálé eléyìí tún jẹ owó lóòótọ́.
13: Wọ́n
11: polówó àgbo tó ń tà káàkiri. Wọ́n wá sọ fáwọn ọkùnrin pé ẹja bọ́ sí kọ́nà ká tablaka. Mo fẹ́ mọ ìtumọ̀ tablaka.
10: Gbogbo rìn téèyàn bá sì di máa rìn tí ó fi máa yọ ayò tí ẹ̀mí tèmi kọ́ mọ̀ rẹ̀
11: lè já. Kí ni tí wọ́n tá bílákà?
10: Kí ni tí wọ́n tá bílákà?
11: Kí
13: ni
11: tí wọ́n ẹ máa bọ̀ ní kọ̀rọ̀ ká tá bílákà?
13: Mo fẹ́ mọ̀ tí wọ́n yẹ̀wò. Polówó ọjà ni mo kàn fi ń polówó ọjà ni.
11: Ni pé ẹ̀yin ọkùnrin ẹ máa tẹ̀lé mi bọ́ sínú kọ̀rọ̀ ká tá bílákà.
13: Ṣé ìpolówó ọjà
11: ni nígbà tó mú àwọn ọkùnrin mú ọ bọ́ sínú kọ̀rọ̀ tó sì ń làágùn jáde?
13: Èmi ti ẹ̀ mú mú ní ọ. Ẹni kò pẹ́lẹ́ rí ẹ̀ jáde.
10: Èmi ò mú nígbọ̀n báyìí ran ọwọ́ báyìí mo ti mú.
11: Kí ló dé?
10: Níjọ́ gan ló kiri lọ. Irun tó ṣẹ̀ṣẹ̀ di gbogbo bíi sùkúrù rẹ̀ báyìí ló yíyé pẹ̀. Kí lọ ṣẹlẹ̀? Tí bíi sùkúrù tó dì báyìí tó fi gbogbo ẹ̀ yíyé pẹ̀ báyìí ni.
11: Torí ẹ̀ lẹ ṣe ń mú ọkùnrin wọ kọ́nà.
13: Rárá mi ìmọ̀ ọkùnrin wọ kọ́nà. Ẹ máa ro
10: gbogbo
13: rárá mi ìmọ̀ ọkùnrin wọ kọ́nà.
11: Èwo ni jẹ̀dí àgbà?
13: Àwọn jẹ̀dí làwọn jẹ̀dí.
11: Èwo ló ń jẹ́ àtẹ̀kanlẹ̀? Kò yé mi ni.
13: Bóyá kí n bá yín wá díẹ̀.
11: rárá o.
14: Àtàwọn aláwúsá.
11: Ewo ni àpótẹ tún pè ní rodorondo. Mi ò gbọ́rú eléyìí rò.
13: Lè gbọ́rú tẹ́ bá nídìí ẹ̀ ìwé tẹ́ bá nídìí ní tó bá ń ṣe yín ni kẹ́ sọ fún mi.
11: Èmi ò ní ojú òtí ẹ̀ wá tì yín. Ẹ wá ń sọ fáwọn ọkùnrin pé ọyẹ ẹ̀ máa bọ̀ ní kọ̀rọ̀.
14: Wọ́n wá yẹ̀ wò.
11: Eléyìí tó ti ẹ̀ wá bí mi ní púpọ̀ jù ni wípé ẹni àgbolówó ọ̀fẹ́ láyẹ̀wò.
14: Bẹ́ẹ̀ni. Bó ṣe ní ilé àkọ́kù, wọ́n wá yẹ̀wò.
11: Ọlájọ́
14: ọ̀fẹ́
11: láyẹ̀wò kí ni túmọ̀ ẹ̀ mo fẹ́ bọ̀ ẹni kan kúrú kí ni owó jáde ẹwọ́ ẹ̀
14: wọ́n sì wá bẹ́ẹ̀ wọ́n ń ba bẹ́ẹ̀ náà
13: ìṣòro ẹ̀ ni pé wọ́n á san owó àgbo mi tó bá ti wá san owó àgbo mi. Àyẹ̀wò yẹn wọ́n á délé wọn lọ yẹ̀wò
11: nílé. Wọ́n ní àṣírí olókòbó tún gbogbo aṣọ ya tòbí. Ìtún fàya egungun tẹ agbaṣọ lára egungun kò.
14: Olúwa rẹ̀.
11: Irú ẹjọ́ àbáàdì wo ni. Èlè alẹ́ wa bá rí. Ìwọ kí ni ìdáadáa o. Dúrónà kí ló fẹ́ kí
14: kóòtù ṣe. Èmi kò lè tẹ̀lé mi lọ lé kọ́ máa lọ báwọn aláyẹ̀wò rẹ̀.
11: Rárá farabalẹ̀. Ǹjẹ́ ọ̀nà kan wà tó jẹ́ pé bó ṣe ń polówó ọjà rẹ̀ tó dẹ̀ ń pawó wọlé ṣó ń di ẹ lọ́wọ́ lóòótọ́
13: ni. Ó ń bi nínú
11: ni. Ní sùúrùjọ́.
14: Gbogbo orin tó bá ti rìn lọ́hùn. Inú ilé ní ń bọ̀ ìyìn sì lè jẹ́ nìkan ó kó bá mi. Lẹ́yìn ibi kóòtù olóyè kákọ́ máa gbabẹ̀ lọ lé wọn jẹ́.
11: Kí ni ìwọ náà ń wò gẹ́gẹ́ bí ìbálẹ̀ ilé tó fi jẹ́ kíyàwó rẹ̀ máa. Polówó àgbo káàkiri. Orí pé dọ̀tí rẹ
14: ni. Ṣé àìtí ìtọ̀tí wo kan bàǹtẹ̀já tó bá mu tí yóò tán kọ́ tí ò ní máa ṣe rárá ń lọ ọkàn rẹ̀ pẹ̀lú ìṣekúṣe náà ló jẹ́ ọ máa ṣe gbogbo olùkábà
11: o ti a wa okun bàǹtẹ̀já tó bá wá yóò tagbátagbá tán kí lọ fẹ́ ṣe madam
13: olúwa mi mò ń jẹ́
14: yín farabalẹ̀
11: àìṣà alábòsí níbi báyìí ó ṣe dáadáa rárá ó tọdún kèló ní ìsìn tó ti fẹ́ baálé rẹ.
13: Ó sì ń lọ bí ogún ọdún báyìí o.
11: Ogún ọdún.
13: Bẹ́ẹ̀ni.
11: Bó o ṣe dàgbà tó yìí, ṣé kágbé àgbo lérí ká máa wá tà káàkiri fáwọn ọkùnrin? Èé ti jẹ́ tó o ta àgbo tó ń tà fáwọn obìnrin?
13: Olúwa mi, ìdí àgbo yìí ló ti rí mi tó ti fẹ́ mi o.
11: Ẹ̀gbọ́n o, ó ń sọ̀rọ̀ kan o.
13: Ìdí àgbo ló ti rí mi tó ti fẹ́ mi o. Ló ti
11: rí òun kò fi fẹ́ o.
14: Bẹ́ẹ̀ni
11: kò wá ti ìwọ gan ràgbọ́
14: kò tí ì ju bí ọdún méjì lọ tí ó tó gbé ti ẹ̀gbà
11: rọ. Sọ̀ràgbọ́ sọ̀yẹ̀ wò.
14: Olúwa mi kò tí ì ju bí ọdún méjì lọ tó gbé ti ẹ̀gbà rọ tó bá ìyàwó mi tó dúró sọ̀sọ̀ o ti a dàgún lórí ẹ̀ wá yẹ̀wò.
13: Iṣẹ́ ìkiri ni.
11: O ti dàgún.

0: pe kan ni o jigbi jigbi
1: olori jedi agba rondo rondo ate kale
0: rondo rondo ni ate kale
2: orisirisi to ma ti fe
1: na ni a se nje wo le saye wo
0: ni ruju ni bo se npolowo oja re wi pe agbolowo
1: ofe laye wo
2: ofe laye wo kini tumo
0: o da je soro jo kini tumo ofe laye wo
2: se won ko ton ba si ra gbo ton lowo temi won gbe lo le won de lo yewo lara yawo won
0: lo be kan lori o se se yi ile ejo ni
2: o kan temi o
0: se dada kankan
2: oko mi jowu ni
1: ki ma daran ijoba mo si gbo wa si ku
2: lati dana
1: o ma gba bi
0: idajo mi ni pe lati oni lo mo gbese le agbo to nta ma ta gbo mo
2: lo wa wa se mi ki ma ma ta o
0: eyo aso yin laarin
2: ara re je o so nsin yo tori nti mo si nta to ba mi to
1: ba ti ni
0: mo mo ina edo si ko
1: ma ta waju ta baba re
0: ko ma polowo rada rada
1: ko ma lo taun le won lohun ko ma gba odo ti
0: bi agbolowo ofe laye
1: ko ma saye mu re lohun o fa yi gba yin o ma won fe o be mi oju be
0: lo e ma se yo
2: e se si de si ri bi to nlo ba
1: e mo fe o be mi
2: se dari je
1: dari je
0: eyin gan je bi
1: ah ni kenya
0: ti ma ke se bo supermarket fun yawo
1: won nta gbara mi ba gbe ni mu si
0: o da yawo ti e lokowo ni ko ma ta gbo
1: nta gbara mi ba gbe ni mu si
2: e mi lo bende ke idi agbolo ti fe mi
0: on ko oni di agbolo ti
1: fe mi idi agbolo ti fe mi ya ku ya ngba na o ti mo nkan mi
0: e ja so yoko di ojo mejo ọpẹ pàtàkì lọwọ àmúlàgà tó mẹyìn dúró lókè ẹnu adúpẹdúpẹ pé òkun lọwọ bọsùn aláyẹdẹ ọlọwọ ọdán studio manager fún ìfarabalẹ àti ìpèníye iṣẹ ọmọlúàbí tí a jọ ṣe ní alẹ tòní ẹyin náà tẹ jẹ olólùfẹ wa tẹ ẹ lè fi wá ṣeré àwa ní ò lè fi yín ṣeré o
1: ẹkú ìfẹ́
0: látìgbà tá a ti bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ òní àsìjọ wà títí di àkókò yìí èyí tó bá dàbí ẹ̀kọ́ bí eré bí àwàdà ẹ̀kọ́ ọbẹ̀ ni kẹ máa fi sọ́wọ́ àlàáfíà kẹ máa fi jẹun ẹ jẹ́ ká máa sọ pé òlèlè aléwàbáre ìṣe
3: àbáwá ṣe ó sì dànù
0: bóde adé gbogbo ìgbà wa mọ́lẹ̀ ọlọ́fin kò ní jẹ́ ká fún wa níràn láéláé láwọ̀ọ́yá ajẹ́kẹ́wòyà lé kálukú wa ìkọ́làbà akọ́là àtọ̀làbà wa bákan náà láfihàn àfiwáhàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀ ọ̀gán kò ní jẹ́ kán rí wa gàn níta wa ìmọ̀bà ajẹ́kílẹ̀ rí mọ́mọ́mọ́ wa lókè pẹ̀ oúnjẹ ò
3: ajẹ́kọ́ àjọ ìjọ ayọ̀
0: òkè òǹkọ́ ajẹ́kọ́ àhó ìhó ayọ̀ títí ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run kọ́lọ́run kó dẹ̀mí gbogbo wa sí o tátù ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti pàdé lórí ètò agbo ìfẹ́
3: special
0: adúpẹ́ lọ́wọ́ túnde ọ̀làwọ̀ olóòtú àgbà fẹ́ńtò yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ farabalẹ̀ gbọ́ wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ̀rọ̀rọ̀ bí ẹni ó sùn ọmọ ti àjànà orò alágbẹ̀dẹ èdè lérè ṣìtú òmídòmídò lókè yín bàbá àbàdàn dágbére.
1: ǹjẹ́ adúpẹ́ fún talẹ́ tí ó tún wá sí ìmúṣẹ níwò yí ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ àwòdì wa tó rè bàrà ìyẹ́ àkọ̀tún ló tó ń gbé bọ̀ lórí ètò tó ráwà gangan lára kì í sípa àgbàràdà wa gangan lára lórí ètò agbófẹ́ ọlágbẹ́njọ adémọlá ló kọ tèmi bàbá àbàdàn ló ń ṣe yín ní ìkúdí ọjọ́ mẹ́jọ.
0: ọ̀dà abiola adékànbí agbowo ló tún gbé bọ̀ ǹjọ́ mẹ́jọ.
2: ẹjọ́ díjọ́ mẹ́jọ
1: àgbógbó
2: náà dágbére dágbére ká tó
0: wà lọ ẹ ṣe gan o
2: ẹ ṣàlàyé tó bá ṣe ń ṣe yín adúpẹ́
0: o ẹ ṣe púpọ̀ o kò ní bàjẹ́ o ó dàbọ̀ ẹ mọ́ ẹmọrú nǹkan yẹn oorun re
3: laosun
0: ẹ ṣe gan.
4: Flash FM 105.5.
5: Nìní sun ọ̀lẹ́jọ́ ara ń tọ́ka. Nìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbí ni bí ò ṣe fi wá òṣe. Flash 105.5 FM, your Washington IB radio.
4: Your Washington IB radio.
5: Flash! Eddie Kota radio. 105.5 FM. Flash! Numero uno.

àtidé sórí ètò yín ètò wa idán. Idán gangan lélẹ́yìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni, eléyìí tá a pe àwọn sí ìkànnì ọmọlúàbí Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbálé funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àdùgbọ́ gbá kán sí ìyẹn lásàlẹ̀ yìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa lọ lánàá, a tún dé padà lálàáfíà lénìí. Desmond kọ́ Mr. Desmond mò ń wò ń bí Desmond kọ́ lélé ìbọ̀sùn aláyànde. Bọ̀sùn aláyànde ni ó jẹ́ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ̀yẹn. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn. Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok at Tijani Oloko Dana Sport Actor ní TikTok, ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn. Ẹ wò wá kẹ́ tún mọ́ láǹfààní. Ẹ bá wa dọ́bú táàbù, ẹ bá wa ṣíà ẹ̀. Ọ̀gá wa Túnde Ọláwo Olólóòjú ètò Alex Ferguson. Ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ mọ́ gbàgbé pa máa yí koto ti káàṣì ẹ̀ lálẹ́. Èèyàn kan tún máa jẹ 25,000. Olóò ti pè káàṣì ẹ̀ láti jọ èyí tí ìjẹ káàṣì ẹ̀. Ṣé ẹ ti gbìyànjú talẹ́? Àwọn èèyàn ń gbẹ́nu sí ń bẹ̀ yẹn gan-an, kì í ṣe kékeré o. Kì í ṣe kékeré o. Bàbá ń sọ nípa ti káàṣì àlàálẹ̀ *347 *1004 *1#. Tàbí www.cashier.ng. Ẹ̀wọ̀n síbi tẹ́ gbà wọlé nù méjèèjì.

bi nkan se ri lapa abe yen niyan a ni pe yi ko to ka se lale yi o awon eyan gbenu si mo ni ki ma se keke e ka se alale awon eyan mu nkan je nbe yen men adari ayo omo ibi orilede somalia ile to dari asekagba idije ti uefa super cup laarin aston villa ati psg ajo uefa won fi duro nbe won ti kan si ajo caf pe atun nilo adari ayo ile kan si o e ma wo pe inilo wo tunu se ko lo officiate uefa champions league final ni ko se nti o le sele sugbon bayi nti a pe fun ni pe won fe se idanileko fun awon oluko ni coaching course kan fe waye iyen lorile de switzerland ni geneva yo gbidan ya ni ojo kokan le lo yin 30 osu ta wa yi august 31st niyan ti o si mo lanfani iyen lati tenubodo ni ojo keji osu kesan september 2nd won fi we pe ipe ko na ko wa ko eko meko ta ba so nipa ise adari ayo ta ba so nipa adari ayo ti gbogbo aye mo o ti blow oma atan ele ti ijoba orilede si usa ti won fun lanfani ati gbori wonu dije ife eye agbaye sugbon bayi o officiate uefa super cup won tun ti ni o mo bo ko wa fun eto eko awon oluko awon adari ayo iyen referee seminar kan ti o mo lanfani ati waye ni switzerland bi nkan se ri lapa abe yen niyan won kere patrice vieira agbábọ́ọ̀lù ikọ̀ ti arsenal tẹ́lẹ̀ ọmọ bíbí orílẹ̀-èdè france ibi tí wọ́n gbá bọ́ọ̀lù fún nù ṣùgbọ́n ọmọ padà wálé ni o wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ni àgbà òjẹ́ tó orílẹ̀-èdè senegal head coach wọn òní ò mọ̀ rọ́pò papetí ọ̀hún tiẹ̀ lè tó fi inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ láìpẹ́ yìí yóò mọ̀ yàyín lẹ́nu kí ọmọ wálé bíi ti bò patrice vieira ọmọ senegal ni senegal gan wọ́n bí sí kó tó di pé kéke ló ti kúrò lórílẹ̀-èdè senegal tó ti lọ sórílẹ̀-èdè france kó tó di pé padà gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè france ó ti di olùkọ́ ní orílẹ̀-èdè senegal báyìí. Bákan náà bá a bá ń sọ nípa ìjà eléyìí tá a ti ń retí tó bá di 20 oṣù kọkànlá november 20 láàrin Anthony Joshua òun àti Tyson Fury gẹ́gẹ́ bí ti ń tẹ̀mí lọ́wọ́ ìjà òun ò ní lè wáyé nílẹ̀ gẹ̀ẹ́sì mọ́ ilé ìtàn pe amọ̀ tẹ́lẹ̀ pé agbọ́n ti bí britain ló ti máa láǹfààní àti wáyé ìjà tá à ń sọ yìí láàrin Anthony Joshua òun àti Tyson Fury ṣùgbọ́n ti ń tẹ̀wá lọ́wọ́ báyìí ìjà yẹn ò dájú pé yóò wáyé nílẹ̀ gẹ̀ẹ́sì mọ́ wọ́n ní New York City Madison Square Garden tó wà ní New York lórílẹ̀-èdè amẹ́ríkà nìjà yìí ó ti wáyé báyìí o gẹ́gẹ́ bí ìta àgbọ́ ọjọ́ jímọ̀ november 20 òun nìjà yẹn máa láǹfààní àti wáyé láàrin Anthony Joshua òun àti Tyson Fury gẹ́gẹ́ bí ti ń tẹ̀ lọ́wọ́ nù *347*1004*#*347*1004*#. Tàbí www.cash.ng gbàbẹ̀ yẹn náà wọlé kò síbi tẹ́ gbà wọlé nù méjèèjì láti yin káàṣẹ 25,000 bẹ́ẹ̀ lásàlẹ̀ ìfẹ́ èèyàn kan tí ó gbẹnu sówó ẹjẹ́ àtẹ̀síwájú kákò nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tán bá ní agbábọ́ọ̀lù wo mo nífẹ̀ẹ́ jù nínú àwọn agbábọ́ọ̀lù tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ báyìí jama musiala ni kò ṣàgbábọ́ọ̀lù tí mo nífẹ̀ẹ́ tó jama musiala ìyẹn nú àwọn agbábọ́ọ̀lù tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ni a sọ nípa àwọn retire player o orí ló tún kó jama musiala yọ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì ẹ mọ́ gbàgbé 15 oṣù tá a wà yìí jẹ́ ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn kan òun ní jama musiala òun ló dákú níbi ìfigagbága tó wáyé láàrin ikọ̀ ti bayern munich àti orílẹ̀-èdè àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti agbe leipzig friendly match ó dákú ìfigagbága tó tún láǹfààní àti wáyé láàrin bayern munich àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti edm wọ́n gbé jama musiala wọlé ní abala ẹlẹ́ẹ̀kejì 61st minute ni wọ́n gbé wọlé nígbàtí wọ́n yọ arijon ibrahimovic jáde yẹn bá gbé jama musiala wọlé pé ọmọ ọpẹ
adupe pe o daku o pada ji pada eh niwon ba gba tawon ile to le ra ti ni in to se ki se to le fifi bolu le po won o gba bolu mo o si le continue pe ko lo fa jama musiala ko gba ju bi iseju bi ma ran lo lo ba tun daku again ah ogoma ma ku jama o ti jama o ti jama boyo ni side hustle tin se boyo omo lomo o tun le mo ko pe baun ise ko to je mo nisin footballer tin ko pe o fe jo wo po ni jama musiala tun daku lele keji koju edm sugba o ti soro bayi o oni ohun ki gbogbo eyin fans ohun jake jado le agbala aye gbogbo eyin te fa dua ran se so ohun dupe lowo yin oni tin se ohun eh ko se ti o le se sugbon gege bi tin te ohun lowo pe in ti o se ohun yen in ti o lo ni ki se in ti o le mu ko ohun ni ohun ogba ballu mo pe football continue ni o gege bi tin te a lowo nu jama musiala ogomo lo bayi o eja te sowo waju eh mo ja yin tan pa ni pe yi ko to ti cash e ni ale yi eh eh a ni pe yi ko to ti cash e o sugbon gege bi intin ti a lowo nu ko Barcelona pe Rafinha ti won kede fun balogun interim captain ni o ki se ko na ni o je balogun sansan fun igbege agbabolu ti Barcelona o eh balogun fidi e o ni won fi se ta ba so nipa Rafinha ti won o fi dibo yan balogun ninu kegi agbabolu ti Barcelona ni o ki se pe won ti confirm e pe official captain o ni o ti won o fi dibo yan balogun mo ke bi se nse nle wa iwo bomi ni awon agbabolu ni mo yan balogun nu ko ti Barcelona won won dibo fun balogun eh won ni ko si dile muna tori pe awa o si sumo ka awon agba bolu kan si pada ku onu ko Barcelona o sumo ka awon kan si tun darapo fun die yi e won fi iboyan ti sibi kan na pe e ja yanju e je ki transfer o lo na sugbon Rafinha Garcia ati Pedri awon balogun meta ti ko Barcelona ninu lowo inu sugbon Rafinha ni oga agba awon balogun gege bi tin ti a lowo nu ta fe tin bere code ka se yi star 347 star 1004 star 1 ashini o ni eyan ko je 25000 lale yi oluko ni ko igi agbabolu ti Real Madrid e ba so ni ko oluko ni o se mori o gbo mi daada ijoba atalu ala Madrid baba ti kede untouchable players ninu kegi agbabolu ti Real Madrid to je pe awon eleyi e ku gari le musun four player to won so yi won start figabaga o won bere figabaga fun iko ti Real Madrid eyin yoku first 11 osuo e jagun ni o lara awon agbabolu to kakale agbabolu mere rin ohun ibe lati ri Kylian Mbappe Vinicius Junior Jude Bellingham ati Jan Diamonde o la won mere ran yi first 11 ko se n ba won na o ti suo sugbon yin yoku e jagun ni o ijoba ogun ti di afagbara wo bayi o se mo re o lo so be ko si no party for soka o sugbon won mere ran yi o daju tada first 11 aye la won to hun kakale eyin yoku e jagun ni o e ja sun owo waju igbegi agbabolu ti Newcastle United leyin gba ti won ta Bruno Guimaraes tan fun igbegi agbabolu ti Arsenal won rogbon eda won gbiyanju ati maji o lo sugbon ko sogbon tan fe da si won ni awon na ti ri agbabolu ta won fi ropo Bruno Guimaraes o njagba bọọlu wo ni won ni Nico Gonzalez agba bọọlu laarin gbogbo fun iko ti Manchester City ele ti won gbe lodun bi sa kan seyin ko won gbe hun pelu owo ele ti n lo bi £50 million lati nu kegi agba bọọlu ti FC Porto lorilede Portugal o ni kegi agba bọọlu Newcastle won ni o la won fe gbe e lo dan si gbe ngba na e lo Man City gbe £50 million
£50 million ni won gbe ka ma wo iye ti ko gbe agbabolu man city o bere lowo newcastle pe e lo mu wa o sibeyin na se gba £75 million kan lowo arsenal ni eyin na e lo mu ye bayi wa man city o ti so boya won o ta bi won ni ta sugbon iko ti newcastle on ti fife anti e lati beyen e wo wa facebook splash water 5.5 ibadan ati ni tiktok at jani oloko dana sport actor akofasan ba n gbe like yi ko lo fa sa beleti o na nbe nbe yunus olayinka akofasan o to jo meta o arakunrin goke omo iya mi o ti pe gan sa beleti tun ti de sa beleti tun ti n boro si bayi loke loke lola kun faya kun awon ti an be ni facebook na o football vibes na be nbe sa beleti more blessing brother mi ni facebook awon ti a tun yapa nbe e ku bi iseju bi meta si marun sasiko ya ye ko to ti ka se awon ti an facebook ti won fi data won wo a adupe lowo yin gan o ina o ni tan owo yin olamile kan adeleke Azan Ali Otundex Asis Sodiq Odan Ben Facebook Akin Loji Kamarudin Adetunji Ona wa Facebook Akim Olaya Miki omo ibile na Ben Facebook Ogunyemi Safiu Ayagbile Sunday Olawale Ona Ben Facebook won ya pa ni o adupe lowo gbogbo yin o Joseph Ayodele up Manchester United. I want you on Facebook. Unu. Lekan Badmus. Odan Ben Facebook. Abdullahi Olanre Waju. Bashir Adeshina up Chelsea. Ejate so Waju atun pada abo. Idris Abide minan Ben Facebook. Ikwe gbe agba bolu ti Aston Villa. Aston Villa ti gba. Lati gbe Aro Wan-Bissaka ni adehun alayalo lati inu kwegbe agbabolu ti West Ham. E sugbon eye ti won o san tan ba pe tan ba fe pada gbe tan obligation wa nbe obligation to buy. Sugbon won kede eye ti won o san fun kwegbe agbabolu ti West Ham. Bakana documentary Pep Guardiola ele tin jade ni sisentele. Lara won kan ti Pep Guardiola to so nipa documentary yen to so nu e. O na ni ti in to le se ko je ojo la Pep Guardiola lenu se oluko ni www.cashshare.ng website ni yen niyan lati gbenu si cashshare ki se code nikan le lelo ati sumo bi ati yikoto Pep Guardiola ninu documentary ele tan se fun o je o di bi mo yi pe mo ja gbo si nbe boya ni ohun le pada sise oluko ni mo ku daju ipo n le pada sise oluko ni mo pe ko ti idaju o le se ko je pe Man City to n ti kede pe ohun fe lo sabbatical leave yi o le je pe be na lo ohun o pada gba lo tori pe ohun ni opolopo nkan ninu aye ohun lati yanju awon kankan wa ninu aye ohun ti o set daada to ohun nilo akoko to po daada lati set e ko to di pe ohun pada senu se oluko ni fun di eyi boya ni ohun le pada sise oluko ni mo n to so po sugbon lara n to ni ti mo to di dandan fawo eyan lati oko gbonu ogbo to so to po niyan pe o se se ko pe bi to n fi gigun yi ibe na lohun pada gba lo o gege bi Pep Guardiola gege bo se jodi bi monu Kabir Adejare Taiwo na benbe awon ti anu eja so waju ikwe gbe agbabolu ti Manchester United iko Galatasaray won ni Bruno Fernandes eti re melo gbigbe ta la fe gbe oso boya pe iye ti o ngba nu ko ma yu la fe mo fun o ni dede iye ti Victor Osimhen ngba nu ko gbe agbabolu wa la mo fun o owo to le ni £300,000 o la mo fun o to ba le wa
kò sí wàhálà o inú wa náà ó dùn láti jẹ́ pé kó wá a sì ṣetán láti fún ọ ní owó tí ń lọ tó lé ní £300,000 torí victor síbẹ̀ £307,000 ní gbà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti galatasaray lórílẹ̀‐èdè turkey adegold ń bẹ tiktok àwọn tí a fi ń tiktok inú sabeleti kb náà ti wọlé báyìí ní tiktok a ní pẹ́ yí koto lálẹ́ yìí o fẹ́ tí ó jẹ 25,000 agbábọ́ọ̀lù fún ikọ̀ ti manchester united tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá sọ nípa wayne rooney jẹ́ odi mímọ̀ pé àánú man u ń ṣe òun torí manchester united tí gbogbo ayé ń kọrin kìí pé man u yóò ṣe dáadáa ń ṣàìjú sáà tó kọjá lọ ó ní ẹ mọ tanra yín jẹ ẹ mọ bọ́ọ̀lù wò bẹ́ẹ̀ bá mọ bọ́ọ̀lù wò ni ẹ mọ̀ pé gbogbo midfield tí man u tí wọ́n kó káàkiri òfo ọjọ́ kejì ọjà ni gbogbo midfield àtàwọn tí ń bẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ o àti àwọn tí wọ́n ṣẹ̀ kó wọlé o wípé bí ikẹ̀gí agbábọ́ọ̀lù bá fẹ́ ní midfield gidi midfield tó solid dáadáa ẹ nídìí dm number 6 lélẹ̀ bó pé defensive midfielder eléyìí tó yanran títán yányán torí pé tẹ́ ẹ bá ní dm gidi bí ó bá ṣe ran àtáàkì yín lọ́wọ́ ni ó mọ̀ dáàbò bo ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ bá ti ní dm gidi ẹ kàn sí di goal tí ó pọ̀ ó ní gbogbo tí man u kó jọ yìí kò sí natural dm nínú gbogbo wọn àtàwọn tí ń bẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ o àtàwọn tí wọ́n ṣẹ̀ lọ kó wá o yuri tillemans bọ́n bá ní utility midfielder ni ó lè gba gbogbo àyè pé kì í ṣe dm gangan ni yuri tillemans láti lẹ̀ center midfielder ni ó sì lè máa play sí attack agbábọ́ọ̀lù tán ṣẹ̀ gbé wọlé nù kan ti chelsea andre santos ń tiẹ̀ òun náà ṣe number 6 dm man u ẹ kàn sign midfielder ni kò sí dm ń bẹ òwe ni rooney ló sọ bẹ́ẹ̀ pé ogo ó ṣeéṣe kó ogo kó padà dá lápá o ó wá tẹ̀síwájú ó ní luke shaw gbé tí àwọn alákòóso kan man u tí wọ́n bá fi lè wo luke shaw níran tí wọ́n gbé lẹ́fù báàkì míì ó ṣeéṣe kó jẹ́ pé sáà tí man u fẹ́ mú ìkó burú jáì ju sáà tó kọjá lọ pé luke shaw téèyàn bá ní agbábọ́ọ̀lù ẹyọ kan tó dá pé gan ẹ kò dáa láti fi ohun nìkan lẹ̀ ń bẹ́ ó nílò ẹnìkejì à ń bèlè tà sí agbábọ́ọ̀lù tí ò dá pé ìsìn lẹ́mọ̀ ní kí nasu masurai kó wá mọ̀ play lẹ́fù bàkì ní ìsìn pé ẹyẹ a lọ gbé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti arsenal mike lewis kelly yóò dá kẹ́ ẹ lọ gbé agbábọ́ọ̀lù yìí tẹ́ ẹ bá yọ̀ǹda luke shaw nìkan síbẹ̀ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé n tí ó ṣẹlẹ̀ sí man u ní sáà tá a fẹ́ mú yìí yóò burú já ìjù tó ṣẹlẹ̀ ní sáà tó kọjá lọ sí bẹ́ẹ̀ sì lọ champions league ní sáà tó kọjá the play ọwọ́ àìsí wayne rooney ló sọ bẹ́ẹ̀ o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti chelsea ikọ̀ chelsea ti gbé owó tí wọ́n fẹ́ ta pedro neto wọ́n ti gbé sókè sí báyìí ṣe ti play káàsì àti súnmọ́ bí a ti yí koto bí ìṣẹ́jú bíi méjì sísìn á yí koto káàsì ẹ̀ fẹ́ tí ó jẹ 25,000 lálẹ́ yìí ẹlẹ́tí play káàsì ẹ̀ látijọ́ ẹ̀ jẹ́ káàsì ẹ̀ ṣe ti play káàsì ẹ̀ lálẹ́ àwọn èèyàn gbẹ́nu sí lálẹ́ kìí mọ́ ẹ̀ ṣe kékeré táwọn èèyàn gbẹ́nu sí káàsì ẹ̀ gidi gan ni o káàsì ẹ̀ ọgbọ́n àtinúdá táwọn èèyàn fi ń dẹ́bù rú bùkátà nu tí bùkátà kò kàn sí 419 years ni bí nǹkan ṣe rí lápá abẹ́yẹ́dẹ́.

0: àti òpin ọmọ àti òkú ọmọ dédé ni wọn. Ẹ bá ń bí ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín ẹni iṣẹ́ kí lọ kọ́. Àwọn ọmọ òpin ní padà aṣẹ́wó ń bẹ̀ yẹn torí pé wọn ò kọ́ nǹkan kan. Ayé wọn ìyálé adé kò yá dáadáa. Ọmọ lásán ìkejì ajá ni wọn. Bóyá bàbá sọ̀rọ̀ lónìí wọ́n lè gbọ́. Bí wàásù gbóná bí ọmọ òpin ọkàn mọ wò ni kò sí tó yé. Wọ́n bẹ̀rù òpin èèyàn láti fi mú wọn lógun tàbí láti fi wọ́n ṣiṣẹ́. O ti kó bára rẹ̀ wọ́n á payín pọ̀ ni. Kò sì sí ní ta fẹ́ ṣe mixture ni. Bọ̀tọ́ ọba lè gbàdúrà Ọlọ́run lè yí ìpadà. O lè mú ìyípadà. Ẹ̀mí ń bi ẹdúró sí ẹni bàbá. Má fún mi lọ́mọ òpin. Jésù Olúwa wa, táìmù ti lọ, kí lọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta bàbá? Ọmọ ahun. Ọmọ kí mo pè? Ọmọ tó láhun. Wọ́n máa ń bi o, ètò ẹ bá rí tọ́jú ọmọ lásán, yóò tún láhun mọ̀. Màmá, ẹ kọ́kọ́ gbọ́ ilé ìtọ́ ọba ti bí ọmọ ahun, o rọ ọmọ bí. Kò sí ní tó lè ná sí tí ó mọ orí. Kò ní san fún wọn. Ọ̀dọ́ ahun ni nǹkan mọ parí. Tí pásítọ̀ bá ní kìkì ahun nínú chọ́ọ̀tì tí ẹ ti bá. Sọ́ọ̀sì yìí ò ní lọ wájú. Òun ló jẹ́ máa wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìkìlọ̀ yìí. Inú lílawọ́ ni ògo wà. Inú Bíbélì ni ẹnìkan bẹ tí ń fọ́nká ń pọ̀ sí. Ẹnìkan bẹ tó láhun tí ń há mọ́wọ́ ń dolò sí sí náà ni. Nínú ìwé Proverbs 11:24. So aláwọn kan tí wọ́n jẹ́ ọmọ ahun. Kì í wá sóhun nìkan lọ́láhun sí o, kì í ṣe ìrìyẹ yìí nìkan lọ́láhun sí o, ọláhun sí ara rẹ̀. Ẹ̀yin nǹkan bẹ́ẹ̀ ń bí ọmọ ahun níyìn ahun ní ọ́lá tilẹ̀. Ètò yìí ọjẹ́ ń gidi síra rẹ̀ ò lè jẹ́. Màmá mi ò lè dá oúnjẹ lásán mú, olówó oko pamọ́ ni. Mo láwọn bàbá olówó ládùúgbò tó jẹ́ pé wọ́n láhun jù. Tá ń da alẹ̀ lọ. Àti jẹ́ ń gidi sínú wọn, ó diṣẹ́, àti ra nǹkan gidi, ó dọ̀nà. Mo ti kìlọ̀ fún gbogbo ẹ̀yin màmá yìí, owó tó kù lọ́rẹ̀ lọ ra fóònù gidi. Tanná sọ́bẹ̀ tó ń gbé kì í, ọba ti kú okú náà ni. Ẹ máa ń jágbe mẹ́nìkan, ẹ yé láhun. Ọmọ tí ìyá kan bá wọn bínú, ó bí ọmọ òpè, ó bí ọmọ ìka, ó tún bí ahun. Ṣé ẹ gbé kò bímọ? Lọ́jọ́ tí ìyá kú, wọ́n ni wọ́n lọ́ra kó sí. Ó ní ẹ bá mi mú àga tí ń bẹ níwájú ìta, ẹ bá wa tú bẹ́ǹchì iwájú ìta. Ẹ já sìn ìyá síbẹ̀, ẹ járe ẹ járe ẹ sáré. Bíbélì ni ẹni tó bí ọmọ tí ò rọmọ sín, ọmọ ìṣẹ́nú ọ̀sán jùlọ. So ìyá lè bí ọmọ mẹ́fà, ó lè bí ọmọ márùn-ún, ó sì jẹ́ gbogbo wọn ní láhun tí wọ́n nìkan wọ́n mọ̀. Wọn ò rántí rẹ̀. Ẹnìkan tí kì í mọ fẹ́ ṣe sílẹ̀ yìí, ọ gbàdúrà ni o. Bọ́yọ́ Ọlọ́run lè bá ọ̀tọ̀ kan tí ó bọ̀ kọ̀ǹfàtì ẹ̀. Ó ní ẹ sọ fún igi búburú pé kó di rere. Ìyá kan bí ọmọ mẹ́fà ló bí. Àwọn ọmọ méje ló bí. Àwọn ọmọ méjèèje yẹn, wọ́n sì wo màmá wọn sùn. Nígbà tí màmá wọn ní kí la fẹ́ jẹ báyìí, wọ́n ní kò sí nǹkan kan. Ó ní mo ní owó kan lọ́wọ́, ẹ̀kọ́ lásán la lè fowó ìra. Èèyàn méje ni ó sì jẹ́. Èmi nọmba 8 kò sí tí mo fẹ́ jẹ. Bọ́mọ aláàánú ó sì sọ̀rọ̀ nu. Wọ́n sì lọ ẹ̀kọ́ méje. Ó ní má èmi ẹ bokele kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ wa. Ọmọ aláàánú. Ìyá yẹn sì dìde ó sì bokele kọ̀ọ̀kan. Ìgbà tí èbokele kọ̀ọ̀kan ó ti jẹ̀kọ́ mẹ́ta lọ. Essence tó fi bímọ nìyẹn. Ayọ̀ tó yọ jẹ́ ìyọ ọlọ́mọ púpọ̀ nù. Ìyọ ọlọ́mọ púpọ̀ ayọ̀ rẹ̀ nìyẹn. Kọ́ jẹ́ wípé kọ́ bá kú òǹbí kọ́ yá bí. Kọ́ bá kú òǹbí kọ́ yá bí. Tí gbogbo ẹrù òfin ní bọ́ sórí ọmọ kan. Wọ́n wá dẹrù lórí ẹyọ kan. Ẹyọ kan náà ti wá sọ pé ọmọ rẹ̀ mi. Ọmọ rẹ̀ mi títí tí wọ́n fi wò pa. Ṣé ìsàhùn? Alẹ́ yẹn àwọn sọ́ọ̀sì tá a bá bẹ̀yìn ẹ wá dáwó báyìí yọ́mọ wò ní. Ń wà tó dìde 2000. Èmi kí ni fi pọ́n pásítọ̀ lè. Ẹ dìde. Ẹ gbé ọwọ́ yẹn sórí báyìí. Gbogbo ìmísí tó jẹ́ ti òkùnkùn lára rẹ. Wà fòkè ṣe àmì ni gẹ́gẹ́ bí ọmọ gidi. Iná olúwa kọ́ gbọ̀n dànù. Ọmọ tí wọ́n fi ń yan gàn. Ọmọ tí wọ́n fi ń sakọ. Ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ. Ẹ ṣe àmì. O ní wàá yà. Kí Ọlọ́run tó pọ̀ nípa àtagbára kó fún ọ lólú ọmọ. Edumare fún mi lólú ọmọ.
1: Edumare fun mi loluwa mo, oluwa mo.

0: kọ́kọ́ gbà fún ìyàlẹ́nu mi lọ́run máa ṣe mi máa mú oṣù yẹn jẹ. Nǹkankọ́ tí mo ṣe nígbà tí mo wá sí wẹ́mà ni pé tẹ́bá rántí bàtà parí ẹni kí gbogbo wa ká lọ sílé àánú ká lọ daya débẹ̀ ká sọ ohun tá fẹ́ fún ọlọ́run. Mo sọ pọ́n gan mo sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ni because mo mọ̀ yí pé my life rely on nǹkan tí mo wá lélẹ̀ yìí o nǹkan tó dẹ̀ gbé mi débi bí ni. Ẹni ká ṣa òkúta mẹ́ta kájù sí ojú ọ̀nà kọ̀ọ̀kan ibi tí a fẹ́ káwọn ọmọ wa rìn kọjá pé ojú ọ̀nà tó dá o ọ̀nà tó wà òkè tó ṣe pé yẹ́s tá máa ń gbọ́n pé in fíúṣọ̀ ọ̀nà yẹn ṣì máa wà òkè kì í ṣe àwọn sísẹ agboolé mo ṣe ṣàyẹn tán tó mọ òkúta mẹ́rin kan mo sá mo ṣe délé inú omi tẹni ká mú yẹn ká mú fún 9 days yẹn mo da òkúta yẹn síbẹ̀. Mo ń mú tí náà mo ṣì mú mi yẹn o mo kàn ń ṣèǹjì pọ́tù ni màmá rọ omi kún òkúta yẹn wà nínú ìsàlẹ̀ omi tí mo mú ẹni táì tí má ti jí láàárọ̀ láàárọ̀ nǹkan tí mo kọ́kọ́ mọ́ ń gbé dúró àánú òkùn mi láàárọ̀ láàárọ̀ ni mo ti pẹ̀tẹ́ orúkọ ọlọ́run já mi kudà ọlọ́run tí ń bá mi ìrìn àjò yìí mo sì gbàdúrà yìí pé ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ àparí iṣẹ́ rẹ̀ àmì ẹ ṣe gan God bless you.
1: Gbogbo ẹni tí ní àǹfààní àti gbọ́n mi ìsìn tọ̀lá ọ̀kẹ́ jẹgbẹ ní agbára ọlọ́run nínú service nínú church wa ní wema lágbára ẹni tó láyé àtọ̀run ẹnìkan ni mi ò mọbi tí church yìí wà láti ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì níbi garage yẹn. Nice gbogbo ẹyin ọ̀dọ́ jésù ẹ máa múra lẹ̀ convention yín next week ni ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday Friday Saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ibẹ̀ ni wẹ̀jẹ̀wẹ̀mú gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá wà ńbẹ̀ bí Olúwa ṣe ń bẹ àti ní gbogbo Sona Church gbogbo ẹ̀yin ọ̀dọ́ Kristi ẹ mọ̀ múra lẹ̀ o is our youth convention bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Arise and shine your light has come convention 2026. Ẹ jẹ́ ìwà àwọn ọmọ aláàánú tí wọ́n fẹ́ kí prógrámù yìí kọ́ wọlé. Gbogbo ẹ̀yin ọmọ aláàánú ẹ bá wa dá sí ká tún ṣe tọ̀la. Ẹ̀yin ọmọ tẹ́ ìsọmọ ìka. Wọ́n mọ̀ pé bí látijọ́ mo ti ń ṣe rédíò prógrámù yìí. Ẹ̀yin ọmọ aláàánú bíi 70 tí ó ní wòlíì. Mo fi 2000 mo fi 1000 ẹ fi polówó tọ̀la. Ẹ rí i pé wọ́n bá wa dá sí. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá tẹ́ wà nínú àwọn ọmọ aláàánú. Ọmọ aláàánú gbogbo ìsọkúsọ táyé ọba àṣọ. Ó ti mọ̀ pé owó òun náà ń ṣiṣẹ́ in can't yóò dá sí. So gbogbo ẹyin tẹ́ fẹ́ dá sí ẹ lo account number yìí 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó máa lọ ẹ gbọ́ eléyìí lẹ́yìn ìgbà tí mo ti pe account number fún ọ ẹ wá gbọ́ ẹsẹ̀ bíbélì mẹ́wàá yìí ìwọ ló ní o kà sínú omi tí mo ní ẹ bù lẹ̀ ẹ túná sọ ẹ mẹ́kwa pàhálà kà sínú drinks yẹ tó o bá lẹ́yìn tó o fẹ́ lọ pàdé tàbí onírànlọ́wọ́ kan gbà ẹsẹ̀ bíbélì ni kẹ lò ẹnìkan ní ìdá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Psalm 46:1 ìwé Psalm 46:1 Psalm 12:1-2 Psalm 12:1-2 Psalm 33:20 Psalm 33:20 Hebrew 13:6 Hebrew 13:6 Psalm 54:4 Psalm 54:4 Hebrew 4:16 Gbogbo tó tó láyé yóò sì. Hebrew 4:16 Psalm 60:11 Psalm 60:11 Psalm 40:17 Psalm 40:17 Èyí tó parí ẹ̀ méjì tó kù ní. Isaiah 41:10 Isaiah 41:10 Psalm 55:22 Psalm 55:22 Ẹntí ọba rí ẹ pàdé mi lórí Facebook Ọdẹkùnlé Epafra tàbí lórí YouTube ntùpè. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ ń ṣe marriage yín tẹ́ ẹ̀ ń ṣe wedding anniversary yín àtẹ̀yìn tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ wá kúnlẹ̀ ń bí. inu mi dun lati gbadura fun yin owo mo gbe soke nu studio mo fa olowo dide eni ti o polowo re saye wa pade e ohun olorun ye wa pade enikan eni to si pade afani lowo soke ni happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadura fun president wa mo gbadura fun governor wa ilosiwaju ko je ipin e o ni kuku ojiji in Jesus name your excellency sir of send the testimony re di all loud di all neat hello number 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well with you
2: ni sun olejo ara ntoka ni mewa re bo lato di orun ni abi ni bi o se fi wa o se Flash 105.5 FM your Washington IB radio
3: Washington IB radio
2: Flash Eddie Kota radio 105.5 FM Splash Numero uno.
4: The drummers will beat their drums. The gods will fan fresh breeze. But the king will remain on the throne. This is Splash 105.5 FM. The first, and the undisputed best.
5: Guess what? We are still the most listened to radio station.
6: Yes. That's right.
5: We are still the best.
6: Oh, and you know.
5: We are Splash 105.5.
7: You already know.